0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bá lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ń wájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yọ wà léèyàn kan ní sòun. Ní o bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ni fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun tẹ́yìn ń ká pẹ́ ń bọ bí awo irin. Ajá àlú ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ran pa àṣírá bá mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi kọ́rọ̀ ọmọ bà lé mi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ̀ọ́lù kẹfun dẹ́yìn ń ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bóun náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùnfò lówó oje. Báà mi bàtà ìbá ń délé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

bá ṣe pé nǹkan jẹ́lẹ́ agbárí èèyàn kí ẹ̀ máa gun ọ̀kadà tí ò ní náà kí lálẹ́. Funniest part of the event ni pé wọ́n máa wá tún sáré ìṣàkúsá. Ṣé àwọn bọ́yá wọ́n ya ọpọlọ àwọn èèyàn yìí wò? Wọ́n gun ọ̀kadà lọ, wọ́n wá tẹ kíní standing full stand ọ̀kadà mọ́lẹ̀ lórí ìrìn lórí eré lórí títì. Ìyẹn wàá dún gbárárá yóò wá sáná lọ lálẹ́. Ẹ gbọ́ kíni wọn. Kí ni enjoyment tan derive látara gbogbo àwọn irú ìwà rádaràda yìí? Kí ni nǹkan wúrí tó wà ńbẹ̀ tan derive? Tí ó bá ṣe pé wèrè ń jẹun lágbárí wa. Tí ó bá ṣe pé orí wa ti fẹ́ yí àgbádùn. Máa fi full stand ọ̀kadà máa tẹ̀ lórí ìrìn. Tọ́kadà wà lórí motion. Ìyẹn wàá máa halẹ̀ lọ gbọ́dọ́dá lórí títí ọlọ́dà. Iná wàá máa sá kárọ́rọ́. Àwọn tí ọba mọ̀, àwọn èèyàn fọ́n dàgbé. Wúru báyọ̀ accident kan fẹ́ ṣẹlẹ̀ ni àwọn èèyàn fọ́n dàgbé. Ẹ gbọ́ kí ni irú ìwà yìí? Kí ni kí làbá débi irú rádaràda yìí? Tí o bá ṣe pé ìwà bí ìwà ẹranko bíi pé wèrè ń jẹun lágbárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Máa gbọ́ kadà tí ò ní ná kí lálẹ́. Ó tún wá máa sáré. Wọ́n wàá kíka àbámọ̀ bọ́nu. Àbámọ̀ nísì gbẹ̀yìn ọ̀rọ̀. Ìbámọ̀ mọ̀ ti ṣe. Bí tó ti ń tẹ̀kí ní mọ́lẹ̀, ìyún á lọ mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ lórí títí ọlọ́dà. Tẹ́sẹ̀ bá wá bó yátiyàti. Ọ ya mọ́lẹ̀ yánmọ́yánmọ́. Yóò wá di àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Yóò máa wá kíka àbámọ̀ jẹ́. Tó sì yẹ kó rí bẹ́ẹ̀, ntá a ti lè avoid. Ní tí ò yẹ kó ṣẹlẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀ pínrínpínrín. Tá a bá lè ní sùúrù, tá a bá lè farabalẹ̀, tá a bá lè ṣe, tá a lè rin ìrìn yìí lọ́nà ẹ̀tọ́, tá a lè hùwà ẹ̀tọ́.

ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwa ní ká kíè sí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìí lẹ́lòmíì ń wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ báyìí ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà la wà yìí o tọ́lọ́ ọ sàánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ só ti jẹ́ lókù ọmọ só ti yóò sí mọ́ o ọlọ́run sàánú ibi tá a jọ ba nàìjíríà gẹ́dẹ́rùn-ún ẹni tó ní ẹ̀mí ṣé àwọn táwọn ànípò òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbáńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi ṣàfihàn adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lè lè Libya. Káàkiri àgbáńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹyin tí mo mú kọ rẹ àtẹyin tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wọ́n ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọdé ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbogbo ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbogbo ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kò wájá ìlà àbílà àlẹ́ rẹ̀ sí nítorí pé kò sí agbára kankan ní ìkàkà tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ àrọ̀ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 ẹni náà lájọ rí òpin rẹ̀ látijọ́ bọ́ sí 2022. Látijọ́ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba olódùmarè. Ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pò kù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pò kù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá ló kù o. Àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àtùnwá máa gbé rere kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ a gbé ṣetán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè nlèké ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹfún lẹyìn ká pẹ̀ ń bọ bí àwọn ẹyìn.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìṣẹ́.
0: A gbé ló dá lẹ́ o àlùkò ló dàárọ̀ ó ní dẹrẹ́ ló dìyálẹ̀ ta ọ̀la kòkó kò ká ẹ tó ríhun wọn ò fẹ́ ń kù ní ìnífẹ́ yìí náà kù ẹ nífẹ́ mi náà kù ọ̀tá jẹ́ ló kó adé afúnmọ́ rèmi àtàgbàwò sí lọ́pàá ọba rẹ̀ òkúndá abáde yìí lọ́mọ àdéhì ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí ata ẹ̀tẹ́ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú wọ̀ ìyá ń jàjòjì ó ń kígbe ìlú ẹ̀ tọ́tán san adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ́. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìn. Báà mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ ti a ò ìlú ṣe rí le tó ká ọmọ rí ti a ṣe ń bẹ̀ kọ́lọ́run tí àwa bá a mẹ́dẹ̀wá káàkiri àgbáńlá ayé kọ́lọ́run mẹ́dẹ̀wá kára ọmọ ní a ká má jẹ koro kára ọmọ ní wa o kára ọmọ ní a ẹni torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ tinú ẹ dẹ ní kárọ dẹ wá gbogbo tẹgbẹ wa ń ṣe nírọrùn ìrọrùn ni kò máa jẹ fún wa o. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o àwọn onídùúró ti àánú onídùúró mi ẹ ṣeun o onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ ẹ dúró fún ajíṣe bí ọyọ rédíò gbogbo ẹyin tẹ ẹ dúró fádéyìnká ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọ̀rọ̀ bó bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gún bó bá já wọn kan náà dúró ni wọn á ti rọ́gbẹ bó bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé. Onídúró mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́ pátápátá látòkè dókè níbi tó di bẹ̀rẹ̀ débi tó dé dúró kò dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀ náà ò ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní bòrìnbòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ ní ṣìṣe o ṣìṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdé ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn ọ̀la kò wọ́tá yẹn láàbí láàrin ilẹ̀ àṣẹ nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé àfún bàbá jẹrọ̀ mọ́ jèlé o jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ̀ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ tẹ́lọ̀ kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí bí ìgbà míì káàtó máa pàdé adé yín kápẹ́ ń bọ bí àwọn orin yín fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

kò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ́ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ akáàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀ iná lága àbúrò rahim lọ́lọ́run allah forí jìn lọ́lọ́run tó bá tún forí jìn tán a tún wá ṣe èèyàn lóore gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwà tó bá dáríjì wá tán oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìn tán ó tún

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere ní wájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìtàn fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mẹ́ka, Ola Medina. Ola Safa àti Marwa. Kó wọlá ìlú Ọ̀yọ́. Kó wọlá Agboolé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mà ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá ọmọ Gánà ọmọ Ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàrò yé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Bayo Unity Wòrọ̀ ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò orí ọlọ́kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀ Gíbàlé kan ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhun Adéhùn ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ògí o ìwòrì ònìkan. À ṣe dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí. Kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jábílẹ̀ yìí ń po ọwọ́ aago òdo Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣe kú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àti Bayo Unity Forum ní máa wípé yín pé àìkọ́yí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùnsùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn lúùlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì.

oṣù tó kọ́ àpẹ ká máa ní ẹ̀mí àforíjì oṣù tó kọ́ àpẹ ká máa ṣẹṣẹ láda iṣẹ́ olóore oṣù tó kọ́ wa wípé kọ́ yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan.

0: Nínú àsìkò àwẹ̀ yìí, ẹ rí pé ilé ọtí, ìmọ̀ ń dání, wọn yóò dání páró. Kódà, àwọn ilé ọtí wọ́n máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ọ̀rẹ́ mi tó ń gbà mí jẹ́, òun àti àdá bí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa ń rántí ramadánù náà, wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: tipa ẹ̀dá.
1: Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi. Gbogbo àwọn wàyí ń bọ̀ lẹ́kọ̀ọ́ dà sínú asúsù Ramadan nìkan.

0: ọ̀tà kọ́nínú no oṣù yìí tá a bá kọ́nínú no oṣù yìí ká wọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni ó abébí ṣe wà nígboro tó yẹ pé àwọn ẹlòmíín báwa ṣe jẹun tá yorùbá ń bá wọn yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn léni.
1: padà wà á máa nira kí n máa ṣẹlú bẹgbẹ lẹyìn ìgbà tí mo dò.
0: ṣùgbọ́n ògbè wẹnu kó tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ bó tún mú odò fá wa ògbè wẹnu kó tó wẹ̀ ta. kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíín òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fáwọn èèyàn ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn àgbádùn wọn ọkọ ìyàwó ìgbádùn rẹ nínú ilé àwọn ọmọ ìgbádùn bàbá wọn wọn àgbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ ta ẹ kọ́kọ́ tún nù ilé yín ṣe dáadáa ná gbogbo àwọn fómílìkì.

0: ẹ̀yìn ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọwọ́ họ rí ẹnáwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọn fi gba ẹ torí ajúra wa lọ wà láìké sí ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnukọ́ tẹnukọ́ tètè bọ̀ lìkọ́ bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ yìí adéyinka pẹ̀mbọ bí awerin ọlásùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a máa jura wa lọ́nu.
1: ẹbùn lọkàn jọkan ó ti wá fẹjú sọnù sóun nìkan ni ó gba mọta àwọn tó nàní.
0: nínú fómìlìkì rẹ ohun gbogbo àwọn tí wọn rọwọ họ rí kọkọ ṣàánú wọn ná kò tó máa ṣe síta kọkọ ṣe sínú ilé ná inú orí ní ogbè wẹnú kò tó wẹta. ẹ mọ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lékún ní ọ̀nù.
0: ti mọ̀ pé èmi adéyinka ọlásùnkàn mi èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bá bá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹnimúni.

Inú èmi àti yín náà yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò nípa ọ̀ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjánlẹ̀. Ìgbọ́nsẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ́rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni ẹ mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa ti tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ lọ́n tán, àwa ni mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí nìkan débi pé wọn ti wá mọ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tí Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ọlọ́run tóbi lára Adéyìn ká Ọlásùnkàn mi o, ká ṣàmà ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ́ńbọ bí awo erin ajáàlú Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ọ̀bá ẹranko múra bá bẹ̀yà ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyìn ká Ọlásùnkàn mi, ká ṣàmà ṣe dáadáa, nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyìnká, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa, tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ẹ ní báwọn náà jà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlà.

kọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

gba gbogbo awon akore oro wa ta tin ba bo se mo ki mo se nbo ku lori kan ni mo nbo lori omi gbe gbogbo awon eko nu osu ramadana ka ma gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta hin ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládàá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómílì kí wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká máa gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ́ ká máa fún ọ ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbẹwà kalẹ̀ ẹni tó gbéṣẹ mọ kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

0: ṣe lọjọ
1: kan. Ó tún jẹ́ oyè wà pé
0: àlọ́bí ilẹ̀ ní ṣe.
1: Ká mọ̀ lọ́mọ ìgbé Ọlọ́run níjà o. Lọ́ra àwọn nǹkan wọ́n ti fẹ́ mọ̀ yọ ọ̀sọ́jọ́ ọ̀sọ́ lọ. Mo fi ń jẹ́ oyè wà wípé ó wà nínú tó wà nínú kápá Ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan, ẹlẹ́sìn kan, aláwọ̀ kan. Ṣùgbọ́n Ọlọ́run ti ò ṣe bẹ́ẹ̀, ó mọ ti ń ṣe o. Tó fi ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀, elédè ọ̀tọ̀ọ̀tọ̀, aláwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ó rọ Ọlọ́run lọ́rùn púpọ̀ láti ṣe gbogbo wa ní ẹni tí ọmọ sọ èdè Yorùbá. Tí èdè lu èbó tọ́jọ́ pé Yorùbá la mọ̀ sọ. Gbogbo ó tún wá jáláwọ̀ dúdú tí ò ní sáláwọ̀ funfun. Kò ní sàwọn àyàn ìrìn. Lọ́wọ́ àwọn míì búrán làwọn, àwọn tó ń búrán ni, àwọn èyí ṣe pupa, àwọn tó ń búrán ni.
0: Ó ṣe wá mú ní ayé kòkó, ìwà kẹsìn lọ́yẹ gẹ̀dá ní ipò ayé àpàdà.
1: Bẹ́ẹ̀ ni o, ìwà pẹ̀lú ẹ̀sìn náà lọ́lọ́run fẹ́ ló ń béèrè lọ́wọ́ wa. Kì í ṣe pé ẹ̀sìn nìkan lábàá fi ìwà dáadáa ìwọ ọmọlúàbí ilẹ̀. Oríṣiríṣi ló ti wà nílé ayé nísìn. Gbogbo ẹ̀tẹ̀ ti fọ́jú ní ìjẹta. Mo fẹ́ ṣe screenshot, mo ti ẹ̀ ṣe screenshot ẹ̀. Mo fẹ́ kò lè jẹ papọ̀ kí wọ́n á post ẹ̀ ni. Memory ọ̀dọ́mọkùnrin o, bí irọ́ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó wé láwà ní kìrìbìtì lówó mórí kìrìbìtì. Ní wá ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà bímọ. Oríṣiríṣi wàhálà wà ọgọ́ lọ sàánú kọ́lọ́ mọ̀jẹ̀ àrí wàhálà.

Àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bóòzì ọ̀dá wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ń sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ mọ tojú bọlé káàkiri ibi dálọ mi bá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ mọ tojú bọlé o
1: má sọ kó ṣe láyé o ojú má torúkọ rẹ
0: torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun bá ń gbọ
1: wọn sọ pọ kàbúrẹ wa bọ ṣe mọ wàhálà yìí ogún aṣọ kò tọ́ka lò lójú.
0: Ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí kí tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tán bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnìún àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn mọ ní kí wọn máa lọ sínú párádísè ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá adẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn èèyàn wọn dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tó dàbí ewúrẹ́ wọn tó wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí wọn bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ó wá ní ẹyin tẹ jẹ àgùtàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apá ọtún kẹ mọ gbàbẹ lọ sí párádísè nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó gbẹngbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo tá a wá rí ọ nírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọ wá ń jẹ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfin gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ.

0: nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run lódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ níwò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó yẹ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovaṣe láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí nígbà wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ ńbẹ ó ní ìgbà tẹ rí àwọn èèyàn wọnyí sẹyìn ò sì ràn wọn lọwọ tẹ ẹ fún wọn ní owó láti fi ṣètọjú wọn tẹ ẹ tọjú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọjú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹwọn ẹbẹ ní wò èmi gánà yìí lè fi sin yáàdì lọ wo àwọn bóyá ńgbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ á máa lọ bí ẹ sí àbẹwò sí ọgbà ẹwọn pàṣẹ ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹwọn táwọn lọ fún ọ lásán
1: omi káírí
0: lálọ máa fún ọ lọsẹ
1: àmọ
0: fún ọ lóúnjẹ
1: ṣáìràn wà á zọ ọmọ àjíràn iṣẹ rẹ máa.
0: Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ bí wò ó tútù mú mi. Mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹ̀yìn ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ. Dẹ́gbọ́ ẹni yọ̀sà ká àárí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ gbàgbé. Pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi káwa náà kábàáyín yọ fáwọn.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o táwa kámọ̀lọ́ mọ̀ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o mú nǹkan kan wá o kò sí sí ìdádì lọ níjọ́ tá a bá tó bá dìgbà kẹyìn tá a bá ń lọ mú kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwọ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú ààwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú ààwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣe bí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá sí ìwàásù inú ààwẹ̀ kò yé yín ẹ kó ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́rọ̀ ńlọrùn aróyé ni sẹ̀ bákà igbé kíkẹ́ ni sẹ̀ yẹ lóko.

0: Ba mi pa ta ibande lo lu so lata America won ti ki mi ni ori WhatsApp won ni Ramadan kan ri a se opolopo Ramadan laye ba mi a baba daada nu awon ti an duro ti wa ni kan ni wa ni binu a ti won je kisa yo ti su anu Allah ba ngo won duro ti wa gbagbagba a mi baba fa ta ibande lo lu so lata America baba sa mi nu o ma de poju a ebudola lata America ba mi alaje ademola lata America ba mi son ni success odola lati UK baba ba si wa de niran lati lu Eko ni Nigeria madam Fumi Kemi lati lu Ibadan patai ba Lamidi lati Owo Londo state ada adan Mr. Yusuf tan sise lopa bode hospital loyo alaafin bi omo won ni Ibadan Asiru Ahmadu Afa Glo ti won ni etere multipurpose venture ta ti gbopolo won lekan ati Afolabi Nurudeen Alaro lati orilede Libya artist Michael Awusola Angelo lati lu Abuja omo baladigbo lu mu idini Adekunle baba evangelist Moses Akande Aketunde Adegoke Ise Aka Abiodun lati nu Oyo ati ba unity forum gbogbo won ba pẹ̀lú àwọn tí wọ́n fi ṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ Abdulrahman Abdulbasit Gravy Design Hour Olanike Nipsey Brand Roti Image Roti Image Plenty Fashion Home àti Best Icon Furniture
1: àwọn ọmọ bá tààlé wọn bá bá lórí bẹ́ẹ̀ bá ní wọ́n tún gbẹ̀mí ara wọn.
0: pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ń tì á lẹ́yìn àwọn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tẹ́ ń fún wa lówó lóríṣiríṣi adúpẹ́ ọ adúpẹ́ pẹ́ òkun. Alájà Adé Àríwọ̀lá àtà Amẹ́ríkà.
1: Oníṣòwò kò ní sọ́mọ̀ ilé tàdà fọ́ láyé òní símọ́.
0: Ṣé ẹ gbọ́ wà sí nínú orin? Níjọ́ kan ẹ̀ yá Màlìkì yá mọ́.
1: Ṣalẹ̀ ṣàṣẹ yege má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run takun jẹ́ ńlá.
0: Lámọ́lè pàláwá ládà tí ò ní sówó. Paládúkà gbogbo dúkìá tá a kó jọ ní àárín kò ní sí kọ̀ọ̀kan nígbà náà mọ́. Níjọ́ gbẹ̀ndẹ̀ àlòkìá àwọn dáadáa tá a bá ṣe lè mí fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan náà.

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ń bẹ̀, ká sákun gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmukúmu, ká mọ̀ omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Kásì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lórí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yọ̀mọ̀ wá ságà kiri, yóò wá tibi pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyálé kan ní sòun, ìyálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nì kan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùbà bó ṣe láìláì lọ ńlá ò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe hashtag fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe hashtag fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní gbogbo oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ní oṣù gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò ìyàn ń bẹ o. Kò lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà lá o ńbẹ. Bí ààyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ concentrate o, torí ẹlòmíì bíi di machine lọ́wà. Machine tó lè gé èèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn. Lẹ́yìn ìgbẹ̀ làwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn kaláìláì.

0: Ọlọ́run pa ìrọ̀rùn fún wa ní òde fi ń gbogbo ọ̀kan ní wa lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa láà lọ́kàn kù ní. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ọ̀kan ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa tó kù ní.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́ba ń gbọ́ mi láti China, Libya. Wọ́n ti gbọ́ mi láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀. Mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: ó rí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa fa mọ́ nínú.
0: Ọyọ̀ ẹja lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nípa ìfàsẹ́yìn fún.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan ẹja lọ mọ́sálásí o.

0: nipa ẹyin olólùfẹ wa nílé lọkọ pẹlú ẹyin odi ọlọba yóò máa wà pẹlú wa o yóò máa wà pẹlú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo la ri Oyo Oyo se bi ba ben ko kan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo la ri Oyo Oyo se bi ba ben ko kan.
4: Iwaju la o ma lo irawo isojo le ko sun na o o fere gege iwaju la o.

0: àtìṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: A ò lè wẹ fúnra wa nígbà tá a dáyé.
2: Àtọ̀.
1: A ò lè wẹ fúnra wa nígbà tá a bá kú.
2: Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ ma ní gbogbo bíkíbi tí ìkànnì yìí afẹ́rẹ́ rẹ̀ tó bá ń fẹ́ dé.
1: Tó bá kú.
2: A kì í o. Tó bá ṣe pé àárọ̀ lọ́ba dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ o. Tó bá ṣe pé ọwọ́ ọ̀sán ni ẹ káàsán. Tó bá dẹ̀ tún jẹ́ pé lọ́wọ́ àjálẹ́ náà ló dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàlẹ́ o. Ọlọ́ba náà lọ́ba ara. A fẹ̀dọ̀ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kán ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè á dẹ̀dá ṣẹ̀ dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kò fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bò mí. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bò mí. Ara Ọlọ́run ọba mi fi ń dá o, kò sí èyí tí ò wà lọ́dọ̀ Ọlọ́run. Bí kò pa àyàn lẹ́kún, kó tún pa ni lẹ́rìn. Bí kò pa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe èyí ó wúlò ohun Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi.
1: Ẹ bá ṣírí ẹ̀ nà ó sì máa wá wí.
2: Tí wọn èéwo ta àṣìṣe mi. Lábí ọ̀ àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò máa bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà á wò yín, Ọlọ́run ò ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyin tì láéláé fà bàyà. Ẹ gbọ́, kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́? Sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
3: Kí ni Dèbí kan, ọ̀rẹ́ mi máa dá ṣe.
2: Àṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ aṣọ́ọ̀tì ní ń jẹ́ kínní àná. Onítúnjọ́ ọmọ mi gbẹ́nà. Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan.
3: Ọ̀tá aṣálẹ̀.
2: Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ́yin wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà. Ó lè mọ́ ràjàjà tó.
3: Àtàkùrú.
2: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo wa là á dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa. Ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa. Gẹ́gẹ́ bí orúkọ mi ká sá máa ṣe dáadáa.
3: Lójú.
2: Mo ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
3: Òun tẹ́ni tó ń bá ṣe á máa jagọ̀ lójú ẹni nítorí ìkójọ.
2: Ẹyin ká gbàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ déṣú á lọ. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o. Nítorí àrọ́bá gbogbo wa là á dì. Irú tàn ó láwà á dà lẹ́yìn ìwọ ọ̀la. Ní tá a bá fè ní wa ṣe ni o, èní ni ó pè ti ọ̀la o. Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánàá. Ọmọ ẹ̀gbọ́n màá mi gángan. Ó dàbí ogún, ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti, ó ti rè wàlẹ̀ àti.
3: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá Mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa dákun má ṣe bá Mùsùlùmí òde.
2: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nígbà kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó dì tá mi ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyinka Pẹ́ńbọ́.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wọlé wọ̀dé o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá sì pọ̀ wá important gan kọ́jọ́ rẹ̀ mi ni n bá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo excuse oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọ́n fi ní débi òkú máa gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá mọ́sẹ́ máa ń pè mí ní káṣá máa ṣe dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ mọ́sẹ́ ń pè mí ládé yinka ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman tí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan nígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí tó dá lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹlòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti ojúbọ foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn kọ́kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúre. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jí gbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn tí alápá ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́ tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní lè dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àfa wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kó nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó kábà ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀ ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀ ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀ tí àfiwé mi sọ ń yé
2: yín.
1: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀ sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Tájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Ṣé ajá ni ó jòkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò bù rárá rárá. Á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n wá rò ó nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kì.

0: ẹ jẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kọ́ mọ̀ ń sọ̀rọ̀ páìtọ̀ kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn páìpù omi wọ́n ń yàrá àwọn èèyàn wá láwọn tí wọ́n lè gbóòórùn táìpù ọ̀tà láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlọ́ bàbá páìtọ̀ yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀rùn táàpù omi lọ. Mo tún wá ń sọ nínú landlord meeting meeting landlord association wọn. Tó bá ṣe kó ṣe é ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ò bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Wọ́n jẹ́ pọ́wọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ òtá àmọ́ ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ń tó wa ń sán mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
0: Tí a tún mọ tí bàbá páìtọ̀ tí mò ń wù yín ṣe. Tí a tún gbọ́n tó tún sọ tó pe àwọn landlord. Àwọn mítìnì àwọn landlord association ó tún sọ fún wọn wí
1: pé.
0: Bí àwọn èèyàn sì máa ń ya àgbẹ̀ sípadò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn. Bẹ́ẹ̀ sì máa ń ya àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ ìkọ́tọ́lẹ́ẹ̀tì sílẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó tiẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ́ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yà àgbẹ̀ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní normal sọ́kà àwẹ̀. Kí ni bàbá páìtọ̀ yóò wá ṣe? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Tán bóun wálẹ̀ ní léríà nínú àdúgbò wa. Tán bóun wálẹ̀ nínú éríà ládùúgbò wa. Kóhun ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kán máa yàgbẹ́ bẹ̀. Káwọn máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́. Ayín abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gí oṣooṣooṣooṣo gí ogí ogí o. Tẹ́ ẹ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ ńlẹ́ o. Ayín tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀ọ́. Ìkan ni mo káhùn kásẹ̀ gí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gí ogí o. Sẹ́yìn nìkan ṣoṣo gí ogí o lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénu pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso oore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀jẹ̀ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́nìtìn ló. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ̀rọ̀. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó ní ó tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe orúkọ báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú pé wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀jẹ̀ rẹ̀. Mo gbé wọn lọ́pẹ́
1: nǹkan tí kúrúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá wa sọ náà nìke àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé kábá wojú stone ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tá a bá fẹ́ gba channel yẹn tó báyìí fáwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí erewu campus Emmanuel the College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni fún one motherless baby home ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá arọ̀wá arọ̀wá àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà pé pàwọn náà gòkè ẹ má ẹ̀ka gbàgbé àwa tá àjẹ́ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan àǹfààní ńlá ní ẹ dákun opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó jù táwo nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai so akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ́ gbogbo inú jábọ̀ àtẹni ó send you ₦500 àtẹni ó send you ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wọ jábọ̀ ọlọ́run jẹ́ ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká di okó ọ̀sán gangan ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ́ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dá pa sànú wọn ọlọ́run bá sọ wọ́n dé yàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọ́n dé yàn wọ́lá oṣù táwà ọlọ́run dá pa sọ wọ́n dé yàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá àwọn tó ń sin àkóso fún wáyìí náà ọlọ́run bá fún àwọn náà lọ́wọ́ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ́wọ́ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlá iná àtọ́ iná bísímìlá ẹ̀rọ ọmọ nìrọ̀ yìí ni àtọ́ iná kàlí káwùzọ̀ fàtàlì rọ fíkà wá ní iná sọ àní akọwọ àrí áfta orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáfu Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àkànọba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapa kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ kí a fi sọ ọlọ́run gbà bẹ́ẹ̀ nìkan kan wa.
0: A kí o tó máa lọ máì tí lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ ṣe àǹfààní ayé irú rẹ wà ṣe àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Ramon this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀wà ẹni tó bá fẹ́ sponge insha allah ramon insha allah ramon so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe insha allah tí fún tí èèyàn bá fẹ́ rán yàn lọ sílùú èbó wọ́n máa fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level.
0: Kò ní bí bẹ́ẹ̀ bó ayé rẹ̀ àbáni rẹ̀ wà.
1: Àbáfẹ́ ṣùgbọ́n ní ìlú ẹ̀bà àbáfẹ́ ṣì ń kọ́kọ́ àbáfẹ́ kóyàn lọ Umura àbí Hajj náà. So ìjà ọlá ọ̀rọ̀ àmọ́ ni.
0: Umu náà rà ń bẹ sọ.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lé kan sí ó jẹ́ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari buhari buhari ààrẹ yín president buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjẹ́ àsìkò tẹ́ bá wù gan kódà tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí yóò jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́ mi ẹ̀mí mi tí yóò jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀rìn ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan ẹni tó dín tẹ́ ń fún àwa làwa náà fi mọ yíyan fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gbọ́ bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi mọ yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtàṣọ ẹ ò sí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹ́sìn ló rẹ́sìn dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkù ní ẹ̀yìn ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tora mi kì í.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tó ń lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bàǹdélé ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú àbújá.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kéèké.
1: alájára abiodun.
0: asiru amadu adeniyegbọn mi dáadáa tí wọn ní ètèrè multi purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa basiru ọmọ adeniyan bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi saminu ọmọ adepọju lamẹrika.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bì kì í ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọrọ àmọ wọn lé àwọn tó mọ ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi
2: dáadáa
0: tó fi tún dé ọdọ bàbá mi àwọn bàbá mi wọn yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́ sokoto kẹmbẹ ríbi ìyá.
2: ìbákan ẹ̀ mo ní wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o kíyìn gbẹjọ gbẹjọ gbẹjẹ gbẹjẹ gbẹsán gbẹsán gbẹwá gbẹwá ó kíyìn pẹ̀lú kọlọ́n pẹ̀lú kọlọ́n. ẹ kú àti tíṣẹ ọlọrun lẹyìn lára àtòrí pé adéyìn kìí sì dè ní mo mọ pé kìí sọrọ ní mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi ó dúpẹ ọlọrun òní jẹ ń bàjẹ níbi tí mo fi ń wòye ọlọrun òní jẹ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọ àìmọ́se ọlọrun mọ kọ díẹ sí mi ọyí díẹ àìmọ́se kò ní kọsẹyìn náà ẹyin sọ ọlọbì kúrò ràtí lọ lọlá wàlà àhàlà wàlà kù wá táyé lábẹ láàlẹ yìí làzín.
1: pé mo dára níbi káwá kò ló. olówó ti bí ẹni.
0: gbogbo ẹyin tẹ̀ ń fi iṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti s malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ bá wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́.

0: Ẹlẹ́nlórí àṣepamọ́lọ́dọ̀. Gorí gbogbo alákẹsàn ọwọ́ wa. Àìsàn ló pàdé yẹn ìdí ọ̀rọ̀ rí o. Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́ tá a mọ kẹsàn rẹ̀ nígbà tó bá padà yá? Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́? Ọ̀rọ̀ lásán lẹlòmíì obìnrin ẹlòmíì lọ́wọ́ tí wọ́n sì kọrí sílẹ̀ fún. Yóò kàn sọ̀rọ̀ ẹni fẹ́nìkan tí ó wù tí ó ràn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ lòun náà bá di olóore lọ́dọ̀ Ọlọ́run, yóò bá di ẹlẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá fún wa san fún. Ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi.
1: Ọwọ́ wípé tẹ́lọ̀ ní ń bọ̀ aláṣọ
0: yẹn. Ẹ̀yin tèmi, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ o fún.
1: Sọ́rí bàbá kan ló ṣàlàyé sí i. Akúnfẹ́sẹ̀ bí ìṣe wa, akúnlọ́fẹ́ láti ìjọba sọ.
0: Gbogbo àwọn tó ń fiṣẹ́ ṣíṣe rán ara wọn lọ́wọ́ níbi mo bá dénú. Rótì ìmẹ̀jì graphic designer làwọn náà. Àwọn àti bá wa ṣe bánà rí láìgbà kọ́bọ̀ lọ́wọ́ wa. Adúpẹ́ o. Best Icon Furniture lókè òròkì níbi táwọn jẹ́ furniture. Àti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi náà. Best Icon Furniture, àwọn a máa gbẹ́ tébù, wọ́n a máa gbẹ́ chair, wọ́n a máa gbẹ́ káwọ̀chì. Àwọn náà bá wa kan tébù tá a mọ̀ tá a ń lò ní àyín tá a ti ní ní àyín. Wọ́n tún bá wa kan àga àjókòó wọn àti ìkan tán. Mo bá lè kò yí rán ọlé tí Best Icon. Parí àga mi o, kó o tètè yanjú àga ni, a bò fẹ́ yàgbẹ́ ni.
1: Àbíjú. Ẹ wọ́n rúgbà bọ́ bàbá ọlọ́run mi, kọ́lá wọn ṣàlẹ̀ fún ìkẹ́fún. Ẹ já máa sọ.
0: Ẹ jẹ́ káwa náà ká máa sọ orí máa rọbẹ̀ pé Ọlọ́ọ̀ba nìkan ló lè sẹ̀sùn orí o. Ó ń lálàdé ìpè ìlé ẹ̀sán. Ẹ jẹ́ ń fa tẹ́ǹpù yẹn wálẹ̀ díẹ̀. Ọlọ́ọ̀lọ́run ló lọ́ba aládé ìpè ìlé ẹ̀sán o. Plenty Fashion Home tí mo ń bá wa ran aṣọ táyé fún lówó kankan. Ẹ kàn bá wa ra aṣọ ládọ̀ gbé fún tó sì mọ́. Àníkún lówó òwú àníkún ní kankan. Lọ́lọ́ ọmọ ọ̀wẹ̀ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀. Plenty Fashion Home 070-7-0-76-00-3202 0-0-76-00-3202 0-0-76-00-3202 Àwọn a máa gbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbé pé tó ní ẹ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́. Àti gbogbo tí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá a rán ti dákọ̀ Ọlọ́run mọ̀ yín. Ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà ilé yín. Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín. Àdúrà ọmọ bá yín o. Ẹ ṣeun torí pé ẹ̀ ń ràn wá lọ́wọ́. Ẹ ń ṣàdúrà fún wa. Ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o. Ká pàjù bá lẹ̀ díṣọ́ àlọ́lọ́. Kájú kan tó dáa tó dùn lẹ̀ dọ́mọ́ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan. Gbogbo aláṣẹ kábàámọ̀ o. Gbogbo alákàbàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe kókó kábàámọ̀ ẹni tó ṣe kínkín ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀. Ká fi mọ̀ ṣiṣẹ́ dáadáa ká mọ̀ ṣiṣẹ́ olóore dáadáa ká lè bá kábàámọ̀ dáadáa pé àbá tó mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹ ṣe ọlọ́bẹ̀ ẹ ṣe ọlọ́kà ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi ga ti fẹ́ kú 12% lókù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan là ní bíbá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àrọwọ̀ ayé tó ń gba Galilee náà lọ. Adé fún bàbá jẹrọ májèlé o. Ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná, ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ, tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà ilé Ọlọ́ọ̀ba lọ́wọ́, mo fi Ọlọ́ọ̀ba sọ yín o. Iṣẹ́ Ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdá tún máa pàdé. Mi ì fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́, ẹ ní pè mí náà nínú ìbànújẹ́. Ká tó ríra láyọ̀, ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa, ìpàdé wa ó di wọ̀.

0: ẹnì kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé sí tú bàbá àta sẹ wá láàárọ yìí kí mà sí pàbẹ́yẹ mà sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم
2: in ba ni kan gbe gbo merin si o lenu ni su kan so le tepu e mo be awe a tun so pe tu baba ta tun gbe wa la re de o
0: e mo bi ni baba in ri yin ni eruku gboyin na e fin gboyin ni o je nri pa wa ni be hun
2: abori a ba je ni yin ka o ma je kin so pe kan le ni jadi kan le ni yarun abi kan le on ko bu ni
1: aladun subhana
0: e ma binu e ma je won le mi ni nkankan omode mi o laya kebo je enu ni mo ni nri nkankan e dakun baba e ma je won le mi yan kan ma le mi njabe e dakun
2: mo seru be ni mo sagara mo e laso ni ko si nkankan ta ma se fun e adi ko ma aye gankan na ni wo na tori ko awon aye je o ma aye to kaye je awa gangan e mu baje baje memento ya baba ibe nbe ologunrun abalagba baba abalagba mo wa nbi o
1: asu isa
2: ori bogo
3: yes sir yes sir yes sir emi na spin pepe legbe kan bi ni o emi kan reti ka pe mi ni command pe kin bogo lori ade yin ka ni
2: ma bogo lori e omo mi na ni omo mi dada ni ade yin ka dade yin ka
1: allahu azimun mutahidu hasbi rabbi
0: jalla e se baba e te ti eni kan ma bogo lori mi e ri ori mi o fe lepo baba e se kini nbe ra ni se ori otuka ni e dakun tori olohun e yo nda mejo e dakun
2: ma je garu o pe de yin ka ọmọ gboro ni wọn náà ọmọ gboro àwọn àgbàlagbà sì bọ̀ wọn ní bẹ́ẹ̀wé bá pẹ́ lára ọṣẹ́ ìdọ́ṣẹ́ náà ni ó
0: bá mi èmi ò tí ẹ̀ fẹ́ dọ́ṣẹ́ ẹ dákun ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́gbẹ̀ ọṣẹ báyìí ẹ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ ọṣẹ
2: báyìí kò sí wàhálà ó lọ báyìí náà ó sì kí n gbá kan kó yẹ bẹ báyìí náà ó ti lọ báyìí ó la lásìkò báyìí náà.
0: Bàbá ṣe bẹ́yìn náà sá gbọ́ nígbà tí bàbá àjàdé eyín gòrò tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi nílò olóko pẹ̀lẹ́yìn òdìlẹ̀ kan pẹ̀lú bá àwọn tán ran iṣẹ́ mi lọ́wọ́ ẹ mọ̀ pé ẹyin náà lẹ́ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí wọ́n mọ́ wá ń gbowó oúnjẹ lọ́wọ́ yín àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọpọ́ọ̀tì mi ní ìdímọ̀ ọ̀dọ́dọ̀ yín wá gba ẹdígẹ́ẹ̀tì lára àwọn owó tẹ́yìn náà bá gbà nígboro tí mo máa wá gbà ayẹyẹ yín kàbí mo nà yín náà lọ́rùn náà.
2: ọ̀kàrì mo ń wo bẹ́ẹ̀ náà fèdè yín káti èjẹ́ ń sinmi nígbà gọ́ọ̀gán tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi mo mọ ọlọ́gbà ádùrù rẹ tó níṣẹ́ lọ́wọ́ ni ó sì lè jẹ́ pé gbogbo ìgbà ni màá máa bèrè owó lọ́wọ́ mi ṣe báwọn ni wọ́n nà mí lọ́rùn ẹ̀yìn tẹ́ nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o ẹ ṣerú o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o
3: ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe yín lẹ̀ yín mẹ́mẹ́tò àwọn àbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ pé èmi pẹ̀lú ẹ̀yin látàfẹ́ ìjúmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí bó ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà ò lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o.
2: Wọ̀n ní àmàlùwà kí n.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ìbẹ̀hún mọ́sálédé Ọ̀yọ́ láti bẹ̀hún. Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhà àyín tá a náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe. Ọlá Ọlọ́run ọlá yín làwa fi yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzọ́jú láwàládùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdún Ọlọ́hu Wáhídù.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí. Àṣìbí rọ́bí gàlọ́lá máa fi pọ́lí ìwé.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lò. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlá o.
2: Ìlàwó
1: gbogbo ẹ̀ lọ́wọ́ àní àyín. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi náà ń gbé náà.

0: ti ìkọlẹ̀.
1: Ayé tó ń gbọ́ ọ̀rọ̀ sáàmù, sáàmù kẹta tí mo kà fún yín, tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni Ọlọ́run ó gba èmi àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná, tá a tún jí sáyé láàárọ̀ yìí. Olúwa ló ń gbé wa rọ, torí pọ́ ń bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fíẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, rárá o, ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, lu gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn mọ jò, kágbọ̀n wọn mọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n, kí o sì ká eyín àwọn èèyàn búburú, kí eyín wọn ká mọ̀ lẹ́bi, ká mọ̀ lẹ́bi háàmù wa o, ká mọ̀ lẹ́bi, ká mọ̀ lẹ́bi dojú ìjà kọ wa o, kí eyín wọn, eyín wọn, eyín ọ̀gàn wọn, ká mọ̀ lẹ́bi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká má lè fi eyín wọn, ká má lè kí kéyìn wọn má lè ní ìkápá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o, kí ìbùkún rẹ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbáńlá yìí. Àwọn alátìlẹyìn iléeṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, ayò, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán. Yá awalalẹ̀ àwálé, wáyá hẹ́rátọ̀lẹ̀ àìrí, wáyá sálẹ̀kù wá tẹlẹmọ̀ àti wáyá rihamu rọ̀yìn. Ìdájà Nasrullah Iwalufa ti wara ìtàn náà ṣàyàdé olóòna fi dín ìlà àyàfó àjànù. Pásá bí ibi àmúdọ̀rọ̀ bí kọ́wá sẹ́kí pírí wù náà wù káà náà tàwọn àbá.
2: Fọ́nàlá ti fi ń sinmi lọ.
1: Tí mo tún fi ń sàdúrà pẹ̀lú ohun ohun fẹ̀ ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀sìrò.
1: Tó ní ayọ́yọ́ bu ayọ̀yọ̀ bu ayọ̀yọ̀ gómọ̀gómọ̀. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin, ẹyin pẹ̀lú èmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹyin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́, ẹyin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. Adúlá ni
2: ìsọmọ.
1: Ẹ rí pé ohun tó bá jọun báyìí náà làwọn bàbá wa sọ pé àbí ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìkìlì tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí àwo erin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni, ìra wọn ọmọ ọ̀fẹ́ kò gbòde inú wọn gba kámú ni o. Nítorí pọ́lọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o.

rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ ní pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà fún òtún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá ìlú Ọ̀yọ́ tí è gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o ọlọ́run ọba ó kù tọ́jú mi ayín náà sọ fọ́lọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mọ̀mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ní ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tù ó kù tọ́jú mi o àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí mọ̀mọ́ ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

ọ̀nà ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntí kan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà ní onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé nílà ní onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹyin tèmi Adéyinka rèé wọn ò bíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lè dùmàrè ṣe ń ṣàlékún ẹyin náà ẹwò ẹwò wò ẹgbèwò ẹgbèwò ẹyẹwò ẹyẹwò ẹyẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dá kọ́ ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógun tọ́lógun mo kì í tọmọlúàbí títílẹ̀ òdua títílẹ̀ òdua ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wàláì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: ẹ̀yìn tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ́ẹ̀ máa wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tó wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ́n ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ bá mọdún náà lọ́hún tí n bá tó bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò míì lọ àwọn míì tí wọn rí irú àmútàwá rí gbà yí gbà yí. O dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin o.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọn mi, òun dán pèrè.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó shipping. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún un lówó kókó bá ń ṣe lẹ́dà ságà mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ ṣe àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa S-Man Construction ó bá ń jórin mọ́rin mo fún un lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀ọ̀dọ̀ rẹ̀ mi ti ń ṣe furniture. Ó náà nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́ọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́ mo lọ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ bá dúró rekete. Ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Dẹ́yìnká pẹ́ ń bọ bí àwọn erin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wàláì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn-ún ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀run lọ́rùn. Ẹjọ́ rọ̀run lọ́rùn bíi kà sí nǹkan wàláì ń nẹ́fì kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní ń pẹ̀nì sílé ayé àwọn olé alára ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwọn òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ òre gbà. Ọba náà lára ẹ̀mọ lẹ́kùn ó ń lọ rẹ̀ wá lẹ́kùn o. Wàláì ọdún méjì ló ń pé lọ yìí o. On the 24 oṣù yìí láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀lé ọ̀la ọ̀túnla jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ pé ojoojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà. Ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. Bí ò sí Ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọlọ́run ọlá yín tára tẹ̀mí Dẹ́yìnká. Ẹ kú ìtọ́jú mi o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kò tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀rùn wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn Sunday kápá láti ṣe tí wọ́n sì ń kọ́ kẹlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

0: will I be without your support? Where will I be without your help? Without you, her, where will I be today?
1: Thank you for your
0: I bet it's in it, Dope. I just don't learn no. I just don't know Kiji, Tadai can heal, be. And to be that be done, I say, Ta be better, like you're not luck. Be that be done, you must say, to me, loan rebubu, Alan ta compagnon keke, soloko. Be that be done, la better, like you're not long. Have you be a re? How I job be a re? Well, I kiss a remo. Oh, long bang. Kiss a re, I'm a young badon. Awana, I say, badon, I wa la tara, badon, I'm a young badon. Well, I want fell and walk. Ọlọrun ba n gbọ o fẹran mi pọ emi na fẹran yin o tinu tinu ni mo fi fẹran yin Ọlọrun eyin na e ni sise o gbogbo adawole yin ni omo yori si rere o gbogbo ba teyin na ba nra wora se solo sodo Ọlọrun oba e mo ba anu atoju rere Ọlọrun pade o oju rere anu iyan anu iyan anu Ọlọrun anu awon malaika anu awon alojanu anu awon malaika anu Ọlọrun awon iyan oju rere won e mo ba pade o tori be ba gesin ninu temi niro le yi alai e ni kose deyin ka hin inu mi se nda do ani be n ba boju weyin ti n ba ton renu mi inu mi a se don ara mi agbayagiyagi bi ara keko aso Ọlọrun latari te se yi gbogbo support te n fun aye walai ai moye talent ni o ton dide latara tawa na hin
1: kilo se jemi
0: eni o ni yi o ni tohun eni to ni tohun o ni ti bi hin awa le rojo ni awo lo lowo eyin lo lowo ezi tun saanu wa awa na n fi oro saanu awo eyin awa elomi tan ba ti fe ropin tan ba te ti sodo wa boye orin boye to to ta ti se teyin ta fi n gbe awon eyan nimo boye ta ti se teyin ta fi n so pe kawon eyan kan ma roju ta fi n seyin ta ti se teyin ta fi ba awon ijoba boye ta ti se teyin ta fi n gbe awon eyan nimo niyanju ni won kan gbo lasiko kan deni to ba fe ronu to fe to ronu to fe pokun so tele ni o ba ni pokun so mo hin ti wo ba so pe ti e ri ba kan to ba tun wo ope egbegbe re ọpọlọpọ èèyàn lọ ọ mọ pé bí ń tí báyìí ni tiẹ jẹ lọdọ tàwọn ẹlòmíì o tí gbogbo èèyàn bá ń dá sòrò wọn jọ ẹni ó ní sòrò eléyìí ò ní tọhún ẹni tọ ní tọhún ò ní ti bí ṣe bówó lásán ni wo ò ní báwọn ẹlòmíì bá sí pèpele ìṣòro tán nílẹ fún ọ tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòrò wọn jọ kí wọn dá sòrò wọn jọ kí kálukú ti ẹ mọ exchange ìṣòro pé kí kálukú ọmọ exchange ìṣòro níbi tó bá ti rí tẹlomi tó fi ìṣòro rẹ lẹ báyìí ọyà agbé sòrò rẹ ńlẹ kán mọ ń kóbó pé àsẹmi ò tiẹ ní sòrò kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tókò baba ńlá baba tó ọlọ́mọjà ní sòrò ọlọ́mọjà rí sòrò ọlọ́mọjà kí sòrò dé bá wa hàn ìdùnnú ló ń jẹ àgbà ẹ mọ dunnú ni o ẹ ní rogun ìbànújẹ o ìran ẹrọ fọkàn kì í rogun gbóná o tútù làárọ dẹ o tútù làárọ bàbá mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ ayé yìí adéyìnká ọmọ aláṣẹ ni mi mo dé tàṣẹ mo dé ti gbólóhùn tàfíèsí ẹ tọrọ akíntọrọ amọ̀ràn tọrọ ọlọgbọ́n kíkálukú ọwọ́ a máa mú bẹ́ẹ̀ a ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹwà kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ àní ó ń pé ọdún méjì lọ báyìí ó tiẹ̀ ti pọ́ ọdún méjì láàpẹ́ hàn on the 24 ní oṣù tá a wà yìí làwọn ó pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀ wàhálà ìtàn bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀ wọ́n tún ti fẹ́ wélé ọmọ náà Ọlọ́run ó kú ìtọ́jú mi o ẹ̀yin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o ẹ̀yin olólùfẹ́ mi bí ò bá sí isu kí làbá máa pè níyàn a ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá ẹ̀yin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan ẹ̀yin tèmi mo ní kí làbá máa pè légbó funfun ẹ̀yin tèmi kí làbá máa pè ládàlú ègbó pẹ̀lú ẹ̀wà ẹ̀yin tèmi kò sí tá a máa pè ní sapálá o ẹ̀yin tèmi àní bí ò sí isu kò sí tá a máa pè níyàn bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan Ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

níbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilétilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín làwà fi ń yan ló já wà hàn àdé. Ẹ̀mí mímọ́ ó ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́ ẹ ṣe. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah ladhi ayana ba'da ma matana wa ilayhi nuzul. Adupa o. Adupa o. Adupa o. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣe. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Arẹmọ lẹ́kùn ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Awẹ́dẹ́wọ̀ ẹ̀ṣà ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ọlọ́run ọba ó ṣe o. Elédùà mo dúpẹ́ o. Ibà ìyá mi àríkẹ́ mo dúpẹ́ o. Bàbá mi mo dúpẹ́. Ibà yèyé ibà bàbá ibà bàbá ibà yèyé. A ní yèyé ẹni ní gbin ní ìrùkẹ̀rẹ̀ a sì gbọ́mọ ọ̀rọ̀ mi la. Mo dúpẹ́ o.

tí ó bá sì wọ tó ń sálàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú wọ́n bá rí wa lókèèrè wọn aṣa àríyá bá a bá kọ̀yìn sí wa bá a bá kọ̀yìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga àìmọye tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbọ̀ àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọ̀pọ̀lọ́ ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo laari Oyo ni se biba beni kokan.
2: Mani kuro, ore mi magbe kuro. Ajisebi Oyo Online Radio.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìkìlì tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tájọ́ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè. Tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yìn? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní ti pẹ́ dẹ́yìn ká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà tí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ní òpàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sí mi náà tún lọ ọmọ ọba aládèjì gajìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé eyín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé hàn òbíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ̀wò ẹ̀gbówó ẹgbèwò ẹgbèwò ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa. Ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Wọ́n mọ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan lẹ́yìn ká yín rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́wọ́ ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í o, mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ̀lógun tọ̀lógun. Mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà. Ẹyin tèmi, à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wá, ọmọ tí ń dà wá sí. Wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí lápẹ́ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o. A bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: ẹ̀yìn tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ́ẹ̀ máa wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ́ ẹ bá mọdún náà lọ́hùn tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú ọ̀hìn tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò míì lọ àwọn míì tí wọn rí irú àmútàwá rí gbà yí gbà yí. Ó dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your help, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọ̀ mi, mo mú dán pè mí.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer. Tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó shipping. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún un lówó kókó bá ń se lẹ́dà sága mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ se àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa Xman Construction ọba ń jórin mọ́rin mo fún un lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń se furniture. Ó náà nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́ọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́ mo lọ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ bá dúró rekete. Ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Yinka pẹ́ ń bọ bí àwọn erin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí ń bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí ń bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀run lọ́rùn. Ẹjọ́ rọ̀ lọ́rùn bíi kàásì nǹkan wà láì nífìkan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní ń pẹ̀nì sílé ayé àwọn olé alára ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwọn òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lààrẹ mọ lẹ́kùn ó ń lọ̀rẹ̀ wá lẹ́kùn o wàhálà ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀ní ọ̀la ọ̀túnla jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ kójú ojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin ọlọ́run ọlá yín tara tẹ̀mí dẹ́yìn ká ẹ kú ìtọ́jú mi o ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

0: ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí server tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀. Mà tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èèyàn wà ń bẹ̀rù wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí. Látàrí iṣẹ́ yìí ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tán sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ́run bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kìn làbẹ́ ẹsẹ̀ sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o,
1: ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bere si ni da ope ajodun lenu o. Ajodun odun keji ta da ikan ni ile bere bere. An tori bi idan bi idan la se ta bi bere lojo na lo. Bi idan bi idan ni mo se ti mo lohun re gbogbo alan ta kun pa yin kekeke soloko. Bi idan bi idan la bere lojo na lohun o. Abi bi ere bi ere. O wa ajo bi ere wa lai ke sere mo o. Olorun ba ngbo. Ke sere o awon yan gbadun wa o. Awa na a se ngbadun ara wa latara gbadun ta awon yan gbadun wa. Wa lai won feran wa po. Olorun ba ngbo won feran mi po. Emi na feran yin o. Tinu tinu ni mo fi feran yin. Olorun ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o gbogbo àdáwọlé yín ní ọmọ yọrí sí rere o gbogbo ìgbà tẹyin náà bá ń rawọ́ rasẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ mọ báàánú àtójú rere ọlọ́run pàdé o ojú rere àánú èèyàn àánú èèyàn àánú ọlọ́run àánú àwọn màláíkà àánú àwọn àlùjànú àánú àwọn màláíkà àánú ọlọ́run àwọn èèyàn ojú rere wọn ẹ mọ bá pàdé o torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí aláì ẹ ní kọsẹ̀ lẹ́yìn ká hàn inú mi sì ń dá dùn aníbi ń bá bojú ẹyìn tí n bá tún rẹnu mi inú mi a sì dùn ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo sọpọ́ọ̀tì tẹ́ ẹ ń fún wa yìí wà láì àìmọye tálẹ́ǹtì ni ó tún dìde látara tàwa náà hàn ẹni ó ní yìí ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí hàn àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́ ẹyin lówó lọ́wọ́ ẹ̀sìn tó ń sàánú wa àwa náà ń fi ọ̀rọ̀ sàánú àwọn èèyàn àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rúpin tán bá tẹ́tí sọ́dọ̀ wa bóyá orin bóyá tòótọ́ tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú tá a fi ń ṣèyí tá a ti ṣe tẹ́yìn tá a fi bá àwọn ìjọba bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú ni wọ́n kàn gbọ́ lásìkò kan ẹni tó bá fẹ́ ronú tó fẹ́ tó ronú tó fẹ́ pokùnso tẹ́lẹ̀ ni ọba ní pokùnso mọ́ ọ̀hún tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bákan tó ọba tún wo ọpẹ ẹgbẹẹgbẹ̀rún èèyàn ọpọlọpọ èèyàn lọ ọmọ pé bí ń tí báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ ẹni ó ní sòro eléyìí ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí ṣe bówó lásán ni wọn ò ní báwọn ẹlòmíì bá sí pèpele tá sí pèpele ìṣòro tá nílẹ̀ fún ọ tá ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ ká máa dá sòro wọn jọ kí kálukú tiẹ̀ mọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro pé kí kálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro níbi tó bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí ọ̀ya gbé sòro rẹ̀ ńlẹ̀ kán mọ́ ń kóbó pé àṣẹ́mi ò tiẹ̀ ní sòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tó ko baba ńlá baba tó ọlọ́mọjà ní sòro ọlọ́mọjà rí sòro ọlọ́mọjà kí sòro dé bá wa ọ̀hún ìdùnnú ló ń jẹ àgbà ẹ mà dunnú ni o ẹ ní rogun ìbànújẹ o ìran ẹ̀rọ̀ fọ̀kan kì í rogun gbóná o tútù tútù làárọ̀ dẹ o tútù tútù làárọ̀ bàbá mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí Adeyinka ọmọ aláṣẹ ni mi mo dé tàṣẹ tàṣẹ mo dé ti gbólóhùn tàfíèsí ẹ tọrọ akin tọrọ akin tọrọ amọràn tọrọ amọràn tọrọ ọlọgbọn tọrọ ọlọgbọn kí kálukú ọwọ́ a máa mú bẹ́ẹ̀ a ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹwà kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ àní ó ń pé ọdún méjì lọ báyìí ó tiẹ̀ ti pọ́ ọdún méjìlá pé ààyè ọ̀nì 24 ní oṣù tá a wà yìí làwọn ó pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀ wà láì tán bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀ wọ́n tún ti fẹ́ wélé ọmọ náà ọlọ́run ó kú ìtọ́jú mi o ẹ̀yin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ mi bí ò bá sí isu kí làbá máa pè níyàn a ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá ẹ̀yin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yẹn gan ẹ̀yin tèmi mo ní kí làbá máa pè légbó funfun ẹ̀yin tèmi kí làbá máa pè ládàlú ègbó pẹ̀lú ẹ̀wà ẹ̀yin tèmi kò sí tá a máa pè ní sapálá o ẹ̀yin tèmi àní bí ò sí isu kò sí tá a máa pè níyàn bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

0: dúpẹ́ ni ò bá ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn wa pàpẹ́ là wá dá mo ti rọ́wọ́ yín ń bẹ̀ ń bá mi dáadáa láti Ivory Coast ṣe pastor session láti Ivory Coast mo ti rọ́wọ́ yín mo rí yín ní àyín ẹdú orí bà mí dáadáa ẹ general evangelist ẹ dádi jí o
1: mi ò lè jàjẹ́ gbàgbé pé ò ń tọ́jú
0: ǹjẹ́ gbàgbé olóore ǹjẹ́ gbàgbé ẹ̀yin alátìlẹyìn wa ẹ kú ìtọ́jú mi o ẹ kú ìtọ́jú mi o nítorí yín bàbá sẹ́yìn afáńdá adéyinka ajá àlú ọyọ tí è gbó lásán nítorí bẹmi ọ̀bẹ̀rẹ̀ ẹranko mo rákàtà èèyàn ni ọ̀hún a ní mo rákàtà èèyàn ni ẹ kú ìtọ́jú mi o ọlọ́run ọba yóò mọ tọ́jú ẹ̀yin náà gbogbo yín pátápátá a ní ẹ kú ìtọ́jú mi.

ẹkùn ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ má jẹ́ ń sì sọ kọ́lọ̀ má jẹ́ ń sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

aláìkò tó sí mi ọlọ́run lọ́kà mi yẹ o ọ̀nà bá ń gbọ́ mọ́ bá àwọn tá a jọ lọ sùkú tó jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọ̀nà bá ń gbọ́ ọlọ́run ló dì bí kàwá yẹ ó rí mi ló ṣàmìyàn ọ̀nà bá ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí n mo mọ̀ ń sọ ọ̀nà bá ń gbọ́ ọlọ́run ló kàwá yẹ o wàhálà ìkò tọ́ sí mi ọkàn wú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdú oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdú oore ẹdú oore ẹdú déédé máàmì. Bàbá mi Fàtá Ìlàmìtì látọwọ́ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Ẹyin Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọmọ ọba láti Gbolùmú Ìdíni Adékúnlé. Ẹyin bàbá mi dáadáa Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníran. Láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri Multipurpose Venture Afa Glo Asiru Ahmadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó Adúpẹ́ o àmàlò rẹ̀. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o Aláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè san tán. Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ti ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà tí ò bá sì pọ́lọ̀ ń bá wà á sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún yìí ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Mílíọ̀n Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ o. Ẹ ṣe o ẹ̀yin alátìlẹyìn wa àti bàbá mi Tẹ́sẹ̀. Jọ ẹ̀yin àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀dákọ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mọ̀ láti Sìátù kọ́hún bí ègbé Sìátù ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún. Bàbá dáadáa bàbá dáhùn ìwọ́n pọ́pùlà dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa. Ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn mọ̀ gbọ́lé iṣẹ́ wa lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹ́nu ohun run mo tún sùtàn ẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyùn èmi náà tún lọ máa tó bọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́run rínú kedere. Adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ hun lójú ará àdúgbò lójú aré èrò gbára àtòrò gbòòrò hun lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú ọ̀fẹ́ràn mi o torí pé wọn ní gbọ́ adéyìn nǹkan pẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní òpin ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí ere la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló lànà lé lórí kọ́lọ̀ ó ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Dẹ́yìnká ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo já mọ́
ìjàmọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

0: orí ìbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹ̀yin tí a tilétilé, a dúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀m̀bẹ̀, a dúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń ṣaláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe báyìí wọ́n á yín mú bàbá wọn bá rí wa lókèrè wọn aṣa àríyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá táńfíá ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíá ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lójoojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ ọ́ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmá ìlú lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn la gbọ́kànlé ni, àìmọye àwọn tán ní yàrá ya fòrọ̀rẹ́ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tí ò tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo la wà bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí.

ojú ọlá rẹ wò mí o kémi náà dò lówó kí n dọ lọlá kí n dọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáìrọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹ nàwẹ ẹni tó bá ní ọmọbọ nìkan láàmì dé bá ní nítorí bábá kò dẹdẹdẹ kọjọ kan rí òrùn arọ wọ adé ẹkún bá bá jẹrọ mẹjẹlé jẹ kí n láyé ìpín sí ẹrọ wọ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi tẹ ibi iṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín òní gbóná kò ní gbójú nítorí pé tutù tutù báyìí láàárọ dẹ o ayé òní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà a ní rogbòn fún pínpín ìlú òní lè mọ wa tutù tutù náà láàárọ bàbà mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìnbó ọlọrun ọba àbúrò rẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá ẹmí àtẹyìn títí dìgbà míì láti máa pàdé adé yín kápẹ́ ń bọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wàrà wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà àbádẹ yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa nígbà alẹ́ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyín náà ló kọ bàbá tó bí ńlọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ó gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

mọ́tò lọ kí wọn níbi olókùú mi lẹ́gbẹ̀ẹ́ lọ́nà ẹ̀pọ̀ ń bẹ̀. Ṣé ẹ bá máa ń gbọ́ tí mo ti máa ń dákọ̀ ọmọ mi kàtí mo ní S Malik S Malik Wireless Communication Concept níjọ́ Jimọ̀ tó lọ yìí ní bàbá rẹ̀ ló tẹ́rí gbà sọ. Àṣé bàbá kan náà ló bí òun àti Nixie Brandy Ọlánìkẹ́ tí mo máa ń pè ní graphic designer wa. Níjọ́ Jimọ̀ ni bàbá lọ nínú àwọ̀. A tún lọ kí wọn níbẹ̀ lánàá lánàá yìí. Níjọ́ kan ni ló dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ tèmi àti tiẹ̀ náà o.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀dé o yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ̀ wá ìmpọ́tàntì gan kọjọ́ rẹ mi ní ìmá ti dé àyín torí wọ́n rìnrìn aṣọ nǹkan ò gbọ́dọ̀ débi olóko o gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn ò fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọn ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní kásáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ ọ̀ bọ́sẹ̀ ń pè mí ládéyìnká ọ̀lásùkàn mi báwọn míì bá tó pè mí wọ́n ní abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tó lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọ́n ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọ́n ò ní ní ẹ gbé ajókọ̀ bí ẹni kìlọ̀ wà bóde.

Ẹgbọ́n tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ ó sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì ó gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ tá à ń wí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn Pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn Úmáàrù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ bá ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ́kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ó wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lọ́hùn wí pé ó ń ṣe àmì ni wípé mọ̀láìgà jùbírí ìlú ní ń ṣe àwọn ìpè ní ń ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ́ọ̀ ìgbé ọlọ́run kí ó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadana oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan ṣe látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní mọ̀láìkà jùbìrí ló ń sọ pé ìbínú ọlọ́run dẹ́rẹ́ ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn ní sí olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn ní sí olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́ ẹ máa ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìn kámo tó ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: ẹjẹ tó wá padà sẹyìn sẹhun kó mọ sọrọ pipe kan bọ ládùúgbò mi alọrọrun pipe omi wọnú yàrá àwọn èèyàn wa láwọn tí wọn lè gbóòórùn type water láìláì tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlọ́ bàbá pipe yìí ládùúgbò mi adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi bàbá yìí rọrùn táàpù omi lọ tó wá ń sọ nínú landlord meeting landlord association wí tó bá ṣe kó ṣeéṣe tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì òun ọ̀bá rọrùn ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni tó jẹ́ pawó òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọrùn omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀ kì í ṣe àwọn bọ́ òtá àmọ́ ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Gbogbo ń tó wa ń sán mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
0: Tí a tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe tí a tún gbọ́n tó tún ṣe tó pe àwọn landlord àwọn meeting ní meeting àwọn landlord association ó tún sọ fún ọ
1: wípé
0: bí àwọn èèyàn ti máa ń yà àgbẹ̀ sí padò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bẹ́ẹ̀ ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ ì kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀ ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni kó tiẹ̀ jẹ́ pé orú kànga méjì lẹ́lẹ́gbẹ́ ní sọ́kàwé ẹgbẹ́ ó kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíín lá ẹgbẹ́ sọ́kàwé o ẹgbẹ́ lè yà àgbẹ́ o ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o bóyá ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni a ní ẹgbẹ́ lórú méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kàwé kí ni bàbá pásítọ̀ yóò wá ṣe nípa àwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ rẹ̀ ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan tó bóun wálẹ̀ ní ẹ́ríà nínú àdúgbò wa tó bóun wálẹ̀ nínú ẹ́ríà ládùúgbò wa kóun ó gbẹ́ sọ́kàwé fún wọn kán máa yàgbẹ́ bẹ́ẹ̀ káwọn máa lọ yàgbẹ́ sójú odò mọ́ ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́ ó ti ṣetán láti gbẹ́ tí ó gbẹ́ tọ́lẹ̀ tí ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀ sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́ ẹ̀yin abẹ́yìn nìkan àṣọ ni ẹ̀yin nìkan àṣọ gíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogíogí diba le ika ni mo kaun ka se gi olohun adia fun iwori onikan nijo titin darin onikan soso gi ogi o chain nikan soso gi ogi o le nse ladugo oda nikan gbe to oda nikan gbe nu palo bi eran ko le nse eyin ati dile yin nikan ni ayin esore fa awon ara adugo yin o ti je wi enikan ko ho enikan kan anything sugbon e ma gbianjo e ma so nitori pe eni to ba se die yo kaba eyin se o se pepe yo kaba en to wa se pupo na o no tu kaba mo gbe in ba to gbian yo kin ti sore die si o mo si sore ko gbe mi olowo kan ka ninu ni o adeyin ka mo to ti de mo se se n danu bo bi o

0: nítorí àdáadáa ilé ayé yìí náà tó yẹ pé gbogbo ẹ ilé ayé yìí náà ló mọ ayé èèyàn mi. Ayé èèyàn mi, wọ́n máa ń pè yín. Mo ń pè yín o nígbà tí mi gangan tí mo tún wà nítòsí tí mo dàbí Jésù. Mo ń pè yín nígbà tí mo wà nítòsí o torí ń bọ̀ bá padà yá gbogbo wa láàdì tàn. Gbogbo wa láàdì tàn o, àárọ̀ bá gbogbo wa láàdì tàn. Ká sọ́ra kalẹ̀ bá àdì tàn dáadáa ni torí pé ìgbẹ̀yìn náà lójú. Ìgbẹ̀yìn làwọn bàbá wa sì tún sọ pé máa ń dun olóòkú àdá o. Mo ń bọ̀ náà yé ń dé ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ àti Ibà pẹ̀lú Ramadan Project wọn tán ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Mo tún ní kí n kí wa wípé ẹ kú ọrọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọkùnrin lóbìnrin lọmọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi ṣẹ́gi ọlá fún wípé Ọ̀yọ́ àti Ibà Unity Forum kéde Ramadan Project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ kọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kẹ́hámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé. Ẹ gbọ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláhùnmá àmì.
0: Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí dé ọ̀dọ̀ Yusuf ọ̀rẹ́ mi tó náà dá foundation lẹ̀ níjọ ní wọ́n ń bọ̀ ná. Ẹ jẹ́ ìwò bá yá fọ́nrán yìí ó yóò hun rèé ó jáde níbẹ̀ wọ́n ń bọ̀ ná kí n fi sí i. A jọ lọ síbi ilé àwọn ọmọ aláìníyá níjọ ní nínú àwẹ̀ tá a wà yìí ni ó ṣe foundation yẹn ní orúkọ ọmọ rẹ̀ tó bí tó pé ọdún kan ní ọjọ́ tá à ń wí lọmọ ń pé ọdún kan bàbá lọ sí bí ọ̀dọ̀ àwọn ọmọ orphanage àwọn ọmọ aláìníyá láìlọ́lọ́ celebrate rẹ̀ níbẹ̀ nínú àwẹ̀ tá a lò lọ yìí náà ni fídíò ń bẹ ní Facebook page wa tá a ṣe síbẹ̀ lórí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Mo ń bọ̀ ná.
2: Kí ni ta wá ṣe ní báyìí ní èmi fún àǹfààní àwọn tí wọ́n ń wà nílé

0: àwọn àjẹ àná tí ẹ bá mi sọ pé táwọn yẹn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé, àbí wọ́n kàn máa kó nǹkan bọ̀ ni, tí ó kò ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé tó wọ́n yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí, èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́pẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà nìke, àwa tí a bá fẹ́ spọ́nsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation, sọ pé ta bá wojú screen ní wa, a rí details, account number, or contact that we get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n wá ń sọ pé àwa tá bá fẹ́ gba channel yìí nìyẹn, àwa tá bá fẹ́ gba channel yìí tó báyìí pàwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni. Wọ́n wà ní second sí Erewu campus, Imanalande College of Education campus, second degree ẹ̀ ní Oyòròkì ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ State, Nigeria. Ibẹ̀ ni wọ́n wà, torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nàìjíríà nìkan, àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nàìjíríà, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ Town ní second gate, Oyòròkì, Ọ̀yọ́, ibẹ̀ ni Fọ́nwán Motherless Baby Home, ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun, arọ̀wá. Àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà pé pàwa náà gòkè. Ẹ má yẹ ká gbàgbé, àwa tá àjẹ́ irú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní. Ẹ dákun opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú táwọn nǹkan tó wà lẹ́yìn sí lẹ́nu àná tá a pósì pé Ìyá Foundation ẹjọ́ ẹ bá wa sponsor, a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate. We did that yesterday. In fact, ẹnìkan send owó fún sí wa láti Dubai, ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀, àtẹni ó send ₦500, àtẹni ó send ₦1,000 àtàwọn tada foundation náà lẹ, ọlọ́run jẹ kẹ́nìkan kan wọ jábọ̀, ọlọ́run jẹ kẹ́nìkan kan wa ká ji okòwò ọ̀sán-gangan, ká di okòwò ọ̀sán-gangan, ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán-gangan. Àwọn iná ọlọ́run dákun bá sánú wọn, ọlọ́run bá sọ wọ́n dé yàn, ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí, ọlọ́run bá sọ wọ́n dé yàn wọ́lá oṣù táwà, ọlọ́run dákun bá sọ wọ́n dé yàn, ọlọ́run bá kún wọn, ọlọ́run bá dà wọ́n lágbá. Àwọn tó ń ṣe àkóso Fọ́nwán náà, ọlọ́run bá fún àwọn náà lọ, àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ, àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà. Àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ Zoo ní Ọ̀yọ́ Town tó wà ní second gate Erewu, gẹ́gẹ́ bí a ti sọ, kí ọlọ́run kó bá wa fún àwọn náà, ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọn náà jìbá, kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọn náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì, ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa. Bismillah, orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi Foundation, tá a pè ní Ìyáf Ikrom Yusuf Adebisi Foundation. Ẹjọ́ ẹ bá wa wo àkáǹtì nọmba yẹn, nǹkan tí ẹ̀yin náà bá ní láti lè sapá, kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o, ó máa jẹ́ worldwide ni. So ẹ dákun ẹ̀jẹ̀ kí a kò sọ ọlọ́gbà bẹ́ẹ̀ nìkan
0: wa. Kí o tó máa lọ, má ti lọ, má ì lọ, torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school, bóyá dé higher institution náà ni, pé lára àwọn ọmọ tán wà ń bí. Ṣé àǹfààní ayé irú rẹ̀ wà, ṣé àyè àǹfààní irú rẹ̀ yọ?
1: Inshallah Rahman, this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ yìí, he was born to manufacturing in Kaduna State. Èyí yẹ tùdé, àǹfààní ẹ̀ wà. Nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsínú ìlú Ọ̀yọ́, not talk of Ọ̀yọ́ State. So tí n já sí pé àǹfààní ẹ̀wà ẹni tó bá fẹ́ sponge, inshallah Rahman, so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o, àbí wọ́n kàn kájọ, àbí wọ́n kàn camouflage ni. So a lè bẹ̀ wá wò, a lè checkmate wa, so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe. Inshallah tí fún tíyàn bá fẹ́ rányàn lọ sí Ìlú Ìbò, fẹ́ sponge èèyàn friendly level, secondary level and tertiary level.
0: Ah, woman, I'm not sure.

àbí mà ó fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè tó jẹ́ kíkẹ́ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọjá pẹ́ mọ̀ bọ́nu kò tó bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ yín sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn.

0: bá wọn ní rí ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ààrẹ yín president buhari tí a mọ̀ pé tó bá ṣe pé buhari wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ mọ gbà tó lọ lóbi oṣù mélòó kan bá yábí oṣù mẹta àbí mẹrin nínú èbó tó lọ gbà tọjú kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọn ó ń dán ní gbinrin ọrọ mi ò yé látàrí ìtọjú tó pé ká mọ jíǹjà àsìkò tẹ bá wù gan kódà tún ti ọrùn rẹ ti fẹ mọ sílẹ kẹ tí ò jẹ káwọn ẹlòmíín ò gbọ mi ẹmí mi tí ò jẹ wọn lọ ọrùn àjàǹté ni àìní rí ìtọjú tó pé ibi ní ọrùn ọmọ ẹlòmíín lọ sọrùn ẹyin náà ẹ mọ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yìn náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹjú mọ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ.
1: tora mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyinka ọlásùkàn mi nísàn ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí o ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tí ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́bùn ńlá kan.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro látòrí léde libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. ayẹyẹ
1: kura alájára abiodun.
0: asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: ọ̀sì kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mú lẹ́bí kìlú.
0: bàbá mi adé ariwọlá kó pàdé bàá mi lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bàá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: bí bákan ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsángbẹsángbẹwàgbẹwà ó kí yín pẹlú kọlọ ẹ kú àtìtìṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyinka kìí sì dè ní mo mọ pé kìí sọrọ ni mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun ò ní jẹ bàjẹ níbi tí mo fi ń wòye ọlọrun ò ní jẹ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọrun àìmọ ṣe ọlọrun mọkọ díẹ sí mi ọyí díẹ àìmọ ṣe kò ní kọsẹyìn náà ẹyin ṣe ọlọbì kúndúrà tí lọ lọlàwàlà àhàwọlàwàlà kù wá táyé láàbì láàlẹ yìí làzín.
1: pé mo dára níbi káwá kò ló. olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ n fiṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: lára láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer. Aye. ọlánìkẹ́ nixie brandy tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́ ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ ọba wọn bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó

Plenty fashion home. Ti mo nba wa ran aso ta e fun lowo kankan. E kan ba wa ran aso la lo gbe fun to se mo. A ni fun lowo owo a ni fun ni kankan. Olorun ma wa pelu e be. Plenty fashion home. 07070 7076003202. 07070 6003202. 07070 6003202. Àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbèpè tó ní ẹsẹ́ o, ọlọ́bẹ̀ ẹsẹ́. Àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá à rántí dákọ̀ ọlọ́mọ yín. Ọmọ yìí ojú yín, ọmọ nọ́mbà lé yín. Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín. Àdúrà ọmọ bá yín o. Ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ ń ṣàdúrà fún wa. Ọlọ́run ọba yóò máa jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo ibikíbi tẹ̀ bá wà. Ẹ já máa ṣe dáadáa o. Ká pàjù bá lẹ̀ dísọ́ àlọ́ lọ. Kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan. Gbogbo aláṣẹ kábàámọ̀ o. Gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí yóò kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ kádà hàn ẹni tó ṣe kínkínní ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ ní ká ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa ká lè bá a kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ẹsẹ̀ ọlọ́kà ẹsẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gáàsì fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan ní bá ń lé mọ̀fẹ́ lọ mọ́ṣáláṣí nítorí ó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ́ ayé tó ń gba gálílì náà lọ. Adé àmúbá bá jẹrọ májè lé o. Ǹjẹ́ kí n láyé ìgbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbé ń ṣe ilé olúwa rí gbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná, ìgbésí ayé yín náà ò ní gbóná, kò ní dojú rú. Nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ, títù tútù náà láàárọ̀ bàbá. Mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín o. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wùrin lọ kọ́ máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé. Mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́. Ká tó rí ra láyọ̀, ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ nílé lóko pẹ̀lẹ́ yìí ò di tẹ́ ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àfẹ̀júmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: nìkan ni ajibẹ̀dẹ̀ ọ̀yọ́ o. Wọ́n pè lórí. A ní dèrò láíláí fa àbàdà.
1: Mọ̀ wípé olórí dé, ó dáwọ́ lé kinní kan èrè níbẹ̀.
0: Orí làbá bọ́ àbọ̀fọ̀ ìjálẹ̀. Adéyinka.
1: Ó sọ̀rọ̀ àwọn ayé máa gbà, ó ní orí láhán. Gbogbo ohun tó bá ti ń fi.
0: Èmi gan-an àti ìdó lórí láhán, mo lórí láhán o. Sórí ẹ̀ la. Bí mo ṣe ń sọ̀rọ̀ làwọn èèyàn máa ń gbọ́hùn mi. Ọ̀rọ̀ wa máa tu àwọn èèyàn nínú. A máa wo àwọn èèyàn létí.
1: Ó ń bẹ níbi ibẹ̀
0: orí. A máa wo àwọn èèyàn nínú. A máa tu wọ́n nínú, a máa tu wọ́n nínú, a máa dùn mọ́nú wọn pẹ́sẹ̀pẹ́sẹ̀. Amúnú tutù lohun mi o. Pẹ́ńbọ́ bí àwọn erin ajá lọ Ọ̀yọ́ ti gbé lásán nítorí bẹ́ẹ̀ yọ̀ bá rẹ́ra kò mọra bá mi èèyàn ni.

0: Adisham.
1: Ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ Ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó ṣe tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá ọ. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ́gbà.

0: ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wáàsí amẹ́rùjà sì yẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìhun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí báwo bá tún lọ tán náà ká tún tẹpá mọ ká tẹpẹlẹ mọ náà ní ṣíṣe náà ní
1: òun. balógun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn jésù kristi olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lónìí ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayẹ gba pọ̀ tún olúwa lọ ẹ mọ̀ lọ sí paradise ẹ mọ̀ lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án alẹ́ sàn dáadáa ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o ká a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: àbẹ̀rù stéètì àmà àkọ́mọ́ràn.
2: ìbàdàn ọ̀dọ́pá àbẹ̀rù.
1: wọ́n ní káàkiri ṣàmùsùn.
2: ìbàdàn ọ̀dọ́pá àbẹ̀rù.
0: ó sì ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. láì mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lé ra wọn lẹ́yìn. ó wá ń sọ fún ọ wípé. torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. mo wà nínú òtútù níta nílé lórí. mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbú láyé. ẹn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. kánṣà mọ́ ẹnìkan jẹjẹrẹ mọ́ ẹnìkan. wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún sẹ́. àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó. àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí ní tó kan mi ò jẹ. jésù kristi olúwa wa ń bá yín sọ. àwọn tí wọn wà lọ́gbà ẹ̀wọ̀n náà. táwọn èèyàn wa tá à yé lọ bẹ̀ wò. táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. kíni wọ́n ń pè ná. fírídọ̀mù. àwọn tá a ní fírídọ̀mù. tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: má ṣe mi rè láyé.
0: tá a ní àǹfààní. láti lọ bẹ̀ yàn wò. táwo sí láhàámọ́. ọlọ́ọ̀bọ ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. ọlọ́ọ̀bọ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: ọba orí ìpalára tó fi ṣe jòkó.
0: báyìí mo wà nínú àtìmọ́lé ní kúgbú. ẹyin ò sì bẹ̀ mí wò. kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò. mo ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. kódà ẹ̀ tọ́jú mi.

0: tíṣà.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. A tẹ̀ ẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwo ìjánu.
2: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ti sẹ́sẹ̀ hàn lọ́rùn ni dáfí ń fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
3: Orí kan bá sun wọn tó rán gba.
1: Ẹyin bórí kan bá sun wọn àárán gba
3: ni. Ẹṣẹ́ ń sùn bíi ní apẹ́ lókun kó má ṣàbá mọ wíwá yẹn.
2: Orí kan tó sun wọn tó rán gba.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Àyìnbá Táìlà Mídì látọ̀wọ̀ lóńdó state. Mádà ń fún mi kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmúyí Dínì Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtìbà Unity Forum bàbá mi Fatai Bandele Olúsọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen ni aláró láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A ti gba àdúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adẹ́pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là, èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adẹ́pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo de àfìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ ojú rábẹ́ sáì kí ó sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rábẹ́ sáì kí ó sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dùgbòmú gbodomù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adẹ́pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjà tí ń tó kólówó kò ó kí wọ̀ fọ́fọ́ gbà á lẹ̀. A ṣe kò lè bá àdìjà kó lè bá dákùn. Ẹyin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlẹ́ tẹ́lẹ́ńkùlẹ́ ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: Okay, lokè lẹ́mọ̀ wa ó sórúkọ ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé. Okè tẹ́tẹ́ lẹ́mọ̀ wa ẹ̀dí jábọ́ láíláí ẹ̀dí já wálẹ̀. Ẹ ní rúgbọn àti mọ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín. Adéyinka Ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi. Ẹ̀sùn àlè wireless communication tó ti di. Ọmọ mi dáadáa. Ìmọ̀ ń ta dátà. Ọlánìkẹ́ Gravy Designer. Ó ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti Gravy Designer náà. Best Icon Furniture, àwọn èèyàn ti a nù. Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí. Àwọn aránsọ, wọn gbẹ́sọ̀ fún ni Adàbí. Ṣé ìpáwọn ìgbóná gbẹ? Ọ̀rọ̀ mi ò yé yín. Gbogbo àwọn aṣọ tá a máa ń wọ̀, àwọn iná máa ń bá wa rán. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty Fashion Home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣáró 8076003202. 7600303202. 7600303202. 080. 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 7600 ga tun gba ona bi.
1: Se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
0: Alaji Commander e bo se bi oro na kan yin aya e ja tun rojo die se

0: àti ṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ẹ̀rọ bó ti tètè mí, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti tìgì àrà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebíọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Gbogbo ohun tẹ lẹ́nu lé kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín, kódà kò ní wúlò mọ́ tó bá dé. Àsìkò yẹn tí ó bá fi dé, èmi Mustapha Tọ́lọ́run tàná mi ó ti gba transfer. Gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá. Àsìkò owó ni. Àsìkò tá a dé nu Súrẹ́tùlì Máídà, Quran chapter 5:90. Tí ń sọ fún wa pé iná la xamura wálé mẹ́ sára wálé àdìlámù ríjìsùn mírí àmàlì ṣètàn fàjìtẹ́ ni bú la àdìlákù tó filẹ̀.
4: Yà wà lẹ́dínà àmàlù.
3: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura ọtí wàlìmẹ́sára àti tẹ́tẹ́ wàlìhàfilá àti gíní àti ajé wàlìhànsá àti gíní àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjìsùn ẹgbinni mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fàjìtẹ̀lẹ́bù commandment ni fàjìtẹ̀lẹ́bù la àlẹ́kùn tó filẹ̀ o ẹ jìnnà sí kẹ́ẹ̀bá lè jẹni tí ó jèrè àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwèé púpọ̀n nílé léwèé púpọ̀n nílé gbogbo wa là ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn ti ẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ nìkan
4: náà
3: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ̀ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lálẹ́ mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó bí wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó ilé iṣẹ́ wọn tí wọ́n fi kún wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọ ọmọ ìkúnú kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn án láéláé random yìí ò lè kàn ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà àwa ní ìlú yìí ò dá ìlú òsùnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè sùnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńlá ńlá ẹ lọ wo advert tẹ́ bá lára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pé nìkan ò ní mú tán kí làkà ayèrè ọmọ dòrí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kún ọmọ wọlú ilé wọn wá bí ó ṣe ìrẹ́ ìléṣe yóò ṣẹlẹ̀ mí ìléṣe ọmọ mélòó lọ́lọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí wọ́n fi mọ́tò gbá tó bá mú tí yóò tó. Máti kún tàfàtà ni wọn kọkọ gbọ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní múmu ẹ wá lọ wò ó ṣàìṣàì bọ̀bọ̀ kí lóhun. ti won da laamu ti won ma foju wina ga kiri owo owo ti won fi ra jeep ti won gbe fun won owo eyin te joko sile won ti gba se u tolohun wa lohun o fe sa le ma se kini olohun odun ko na wo ke si wa iyan wa ti to e wa je a lo si lai iye eyan ta npa lojumo e wa je a lo lai iye emi ti npo lojumo mo fe se koram korana laarin e ki wa da yin pada ise taji ni kiru se fun yi to poju ninu igbesi aye e ko to wa siwo o lo ye ki gbogbo owo lo be ni abi ise yen o da ka pada nbe aimoye be ni won ni iwe mimo kan so aimo mi o je le ko ti pe bi to ti so ni ṣugbọn won ni lowo eni ti o ni lati ye kini lati gba fe ni o ni isele abi o sele gbogbo awon re ri re ri ti won kori sinu tinted glass ti won leran leyin orun lu tawon kokoro o ma sadu akun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara awa mekunu ni lara awa talaka ni e wa wo e mo yes

0: kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò tó rí kó wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wà á rí ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná. Kí ló dé tẹ̀mí pẹ̀lú yín ń bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọ́dọ̀ lò tá a fi ṣòkú ẹ̀ ta ló sọ fún yín pé gbàrà tó dọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́ àfọ̀nìtàn ìdílé láòkù ṣífà ánìlẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbíkú kọ́ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí àbìlgẹ́ni lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí ikọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ ikọ́ ẹ wá wo ilé tàbìlgẹ́ni lògbè láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dìlé fa kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fapá jára tí ń gbé òun bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha al mubarak ó ní wọ̀ ẹni tí ó pọ̀n lé ni tá a bá rọ̀ dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ tí sàárẹ̀ tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ̀ ni ó tàdí mọ́
1: yìí
0: kò ní wọ sàárẹ̀ ṣùgbọ́n torí kálẹ̀ pọ̀n lé yóò máa ń lọ ẹ fi mí lẹ́wọ́ kí ni kan á máa wá di mú gbàrẹ̀ bàbá ni ẹ fi ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀
1: tá
0: a bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá rẹ̀ rà bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó ti lọ tipẹ́ nínú sàárẹ̀ yẹn náà lọ́wọ́ yẹ wá sọ kínní kan fún ó ní ṣe bí ń gbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pé àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó ń gọ̀tán nílẹ̀ mọ́ ni bí wò ó bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ ló kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni kí ni mo pè odidi iṣu ni bàbá rẹ̀ sì wá mú iṣu ó mú ọ̀bẹ ó gé sọ́nà bíi mẹ́fà ṣé wọ́n pè ní iṣu ń gbà wọ́n gé tán kí ni wọ́n pè bí wọn ti pe abdulgani náà labdulgani ń gbódò kù bẹ́ẹ̀ ni wọn pe iṣu náà ló kọ mọ́ wọ́n pè ní ebù ẹ wá kó lọ sórí ebè bàbá rẹ̀ ni ó yá máa lé lọ sórí ebè ẹ wá lé lọ bàbá rẹ̀ tó mọ iṣu gbìn òun mú ọkọ́ ń walẹ̀ ń ti ìbọnú ẹ̀ ó wá sọ fábùrò rẹ̀ tó ń gọ̀ díẹ̀ ó ní ó máa kó ewé sórí rẹ̀ kọ́ máa bu yẹ̀pẹ̀ sí ẹlẹ́dàn gani abẹ ẹlẹ́dàn rẹ̀ ń gbẹ ẹgbẹ́ sí kòtò kan ṣe ẹ fẹ́ wẹ́lẹ́dàn rẹ̀ ẹlẹ́dàn rẹ̀ ọlọ́run ní bí àbúrò rẹ ṣe tèpó wá tó lóun ó bá bàbá lo oko tó tẹ̀lé bàbá lo oko tí bàbá ní oko olú iṣu yìí ti kú ọyẹ máa wá ro tọmọ èkó mọ̀ wípé níbẹ̀ náà níṣu wà tó rò pé lókè ní ti ń wá tó nǹkan bẹ̀rẹ̀ sí fọkọ́ dalẹ̀ ru tó gbé kíni ó gbé kòròfo èbù ìjọ òní ó gbé jáde bó ti gbé jáde tí bàbá rẹ rí lókèrè fílẹ́pù bú yẹpẹlẹ ọlọ́run ló bu yẹpẹlẹ nígbà tí ètò oṣù mẹ́fà ewé kan bá yọ ọbẹ̀ ní bá ń bọ̀ wá sókè bàbá ẹ bá ní ẹ tètè ọyá ẹ máa lọ fi ìdó gúnlẹ̀ ẹ máa fi ìdó yàmọ̀ tó ń pè ní ìdó igi tí ó fọwọ́ mú wọ́n ń fà mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan ká má dára wa jókòó mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan wọ́n ni wọ́n fẹ́ ṣanṣu wọ́n ni wọ́n fẹ́ ṣe kíni ṣé wọ́n tún pè é lébùmọ̀

0: wọn àpò elébù mọ wọn ni wọn fẹ sàn iṣu odidi iṣu ni wọn padà wú nínú tó ti jẹrà tó gbé jáde o farabalẹ o odidi iṣu ni wọn padà gbé jáde odidi iṣu tí wọn wá gbé jáde yẹn bàbá rẹ ni ẹ máa kó iṣu lábẹ kankan ẹ wá lọ kó sábẹ kankan nìyá kan bá dé olóhùn alárobọ olóhùn ọrà ọwọ mẹfà ẹnìkan lóhùn ọrà lé mẹta àtọni lé méjì àtọlọwọ mẹfà àtọni ní ọfà kálukú sáṣẹ kíni wọn kóṣù padà lọlé àbí wọn kóṣù lọlé ńgbà tí wọn kó iṣu délé ẹni tí ó raṣù tí ó jẹ iṣu pẹlẹyìn ó raṣù àlejò tó dé òun lòun ò jẹ iṣu kí ló lòun fẹ jẹ ó níyàn lòun jẹ aláhùwà aláhùwà nígbà tí wọn gbé iṣu dé kíṣìn kí ni wọn kọkọ ṣe fún wọn gba aṣọ kúrò lára ẹ wọn wá gé e kéékèèké wọn dà sínú omi tútù èrò oṣù ni kóun fẹ gbádùn nígbà tó rí omi tútù ṣùgbọ́n bàràbírí ó bára rẹ̀ lórí kíni lórí iná wọn bẹ̀rẹ̀ sí ní ipò náà mọ ara rẹ̀ tó lé kókó ó di kíni ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ nú àpò àlejò tó sì dé tí lòun ò ní jẹṣu ìyẹn lòun fẹ́ jẹ wọn wá da ìyá odó àtọmọ rẹ̀ níjàpọ̀ wọn ju iṣu sínú ẹ bí ìyá ti ń tì síwájú ọmọ ń tì padà sẹ́yìn wọn ti síwájú wọn ti padà sẹyìn ẹwà dúdú ìyà ti ṣu yẹ o ó ti pàṣẹ through ó ti pàṣẹ through ìyà kan nínú sàárè o nínú ebè o kó tó tún padà wálẹ̀ kéde kẹ tó gba aṣọ lára rẹ kẹ tó gba agbára lára rẹ látara iná ẹ tó tún fi ìyá ọmọ rí odó àtodó jẹ wọn wá kọ sínú àwo wọn wá bu ọbẹ̀ ẹ̀gúsí àtẹja tó dá ẹja odò wọn gbé síwájú àlejò àdéhùn dìde nígbà tó jẹ kọjá ààyè rẹ kò tó ṣẹjú márùn tí fi ń béèrè wc ni iṣu padà padà sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyà alukurani wá níwọ̀ tó nílẹ́yìn ikú sáré ó ní jẹ́ ìjúwe fún ọ kí ló ti kí ni ìjúwe tó jó ó ní àwọn tí ń bára wọn jiyàn pé wàyíza mítíná wọ́pù náà tòrọ abánú wàyíza ọmọnú àìnà lámọ̀bù ohun fún àwọn abá ònàlẹ̀ awàlì kúl iná awàlì náà wàlẹ̀ àfìrí náà lámọ̀jìmọ̀ ọ̀hún ìlànà ẹ̀kọ́ ti yọ mi màálù. Ó nígbà tí ń bẹ̀rẹ̀ pé ẹdú ẹni a máa jìyà ìyàwó la fẹ́ jẹ ṣé wà tá a bá ti dénú sàárè tára wa ti di tó ti di eruku tegungun wa ti wà decomposed nínú ilẹ̀ báwo ni ó ṣe tún fẹ́ gbé wa dìde báwo ni èbú ṣe iṣu ọ̀nà tí èbú padà fi di odidi iṣu bí àwa náà mú ó ṣe pé àwa náà dìde nìyẹn inú mi wá dùn mo ti witness ìsìnkú nílànà kìrìsìtẹ́nì rí mo sì rí ti islam tí mo wà nú ẹ̀ náà rí mo rí pé gbólóhùn kan náà ni wọ́n máa fi sin òkú wọn nínú erùpẹ̀ ni a ti dá ìwọ ibẹ̀ ni a sì dá ìwọ padà sí ibẹ̀ ni a ó ti bí ẹ dìde àbí bẹ́ẹ̀ kọ́ ó fi hàn wípé àlè mórí bọ́ kì í ṣe sàárè ló parí sí tó bá tiẹ̀ wá ní sàárè ló parí sí mo béèrè lẹ́ẹ̀kan pé bàbá ńlá bàbá rẹ béèrè pé mo lọ wà wọn ló wà ló sàárè òye ọdún tó ti lọ kò tí ì débi ti lọ ayé tá a lò ẹlòmíì lo 80 ẹlòmíì lo 90 ẹlòmíì lo 40 wọn wá kọ síbi kíní tiẹ sorry the sudden death kíní jẹ sudden death kíní jẹ bí ó tilẹ̀. pọ ṣugbọn oluwa fẹ oju wa lo tani ba fẹ wa tani ba fẹ oju wa lo tele
1: la ilaha illallah
0: iyan ko lo ma so not how far but how well alquran na lo so fun wa brother wa kan so lale ngba da wo pe to o sa ti je ka no ri da da bi o ba ya ko ti a brother kan ni tohun o ti ya nisin 100 years o mu si le kan na ni gbogbo wa bu eri 100 kini 100 kini alquran ni wa manu amiru nuna tisu fi la khaliqi afala taqil alquran ni the more you live the hard you live be mi e ba se wu si be la ma di daada ku fun emi re o mu oloju re oni ri bi omo mo ku loju eyan omo mo o tu ku loju eyan e mo fe ke mi ogun gbogbo awon baba wa ti won gbagbe o ka gbe kude ti won gbagbe ete ti eran ti jebo won pada wo na ti won afigba ti won wa won eyan to mo npa ekan elomi jera mole won ya re pada
1: ilaha illallah
0: ikuna lo pada gbe nigba ti ku o ba wa gbe e ma je gbo lenu enikan podo ni mi ko ti kan mi
1: allah
0: ko se ni ti o le kan ko se ni ti o le kan iwun ti ki kaluku yin o tete salapa tete ohun na ni won ti wi fun yin ni suratul baqara Quran chapter 2 verses 197 177 kilo wi imoran ti mo ba fun yin nu aya yen imoran meji la lo gba yin ibi ti n pari wa si mi sinu imoran mejeji la ta aya yen gba mi to gba yin imoran yen ni ke je ke mi pelu yin jo tele iru e ni atilege ni tele oni be sale birra
2: وجوهكم
0: قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله
2: آمن بالله
0: عليكم لوري آمن بالله تيلي وفيما
2: الله
0: تو جا بي الايمان بالله غنغان لا في سو نيبا والله يا لي تريتي تان تيلي وفيما توري بي تو ابا بادا تابا بادا ونو ايمان بالله gbogbo wa la pada bara wa leni to fe ni waju olohun olohun ni e le ri bira kankan da yo ba lo so nbe le sa ni bira e le ri ara kan da oni ki isara dida ni ara nda ko antu walu wujuhakum qibala al mashriqi wal maghribi oni ko koju si waju ko koju si gabas bayi ko duo lo gbari bi wakati meta ko ma yira ko o tun se yan tan o tun wa ko oju seyin bayi o tun lo gbari aboti e fori kan le o wa rin kan wi oni e ko ni oni e ko ni pataki
2: walakin albirra
0: oni o ti je daada lodo emi olohun to le mu eyan ti o fi pasi mani amana billah
2: amana billah
0: kiba jokuri kiba jobere
2: man
0: kiba jomode
2: man
0: kiba jagbalagba
2: man
0: kiba jeni tin saye kiba jeni aye se man ya man
2: billah
0: afeni o ba le ni gbagbo solo wallahi mo fugo gbe nu so atemi ko duwo yi ko si gbagbo lara bi solo lo
2: man ya man billah
0: atori ti ba ni gbagbo solo inilala eni ti a lo ja lana to ni ri o ma ti bere si dara mi
2: ni amana billah
0: ali imanu billah eni ti o ba ni igbagbo solohun yo tan saro olohun patapata inu igbagbo solohun olohun o gbodo sore fun brother wi ni ki ma wa ku eri olohun ninu emi mi pe mo de sise saju e na How come? ba o lo se to fi je ko wu ni olohun koko da lohun ta ni ipere olohun lo wa
1: ko si
0: ta ni re nikan tolohun sore fun ti ipere olohun a o se ma je lagbaja eni ti o ni gbagbo so ba ti olohun
2: mani amana
0: yo ti gba pe aya ta fa yi ka fu ale kan nigba to fe bere kasida oni ti dada ba bo to so mo eyan oni yo pe olohun yo olohun se wo o su gba to ba ya pa buru kan lo ba kan ah ni si ni o ni o ni o mu gbe senu eda ko ewo ojo ti aji ni kirun sasala titi sasala tu bi ti sasala tu ni tun ka die po mo ni nta die ni nko wole awon re so fọlọhun pe bawo ni ti e se kan se wa po to yi e wa wo jejo tọlọhun ni ko kemere omo abo a re ti o bere pe ọlọhun wo le yi o sa wa lo aye kilu eleyi to si eda ko se o ti to se ni tele baba ti mi o ti lo ti wo fi mbere pe se wo lo ye ko ta lo ye ko ku kan
2: 16 years back
0: if bo bi ti ri lara nu bi ti ri lara nu al imanu billah igbagbo lara olohun o gbodo gba pe bo re ti to so wo e to ndada a to nda kino statement of account wo ninu yara to nda re ni taburu na bade maje nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sa na si fe nikan kan ladu popo re yi po bawo lo lohun o se wa to ma wa pari
2: mani amana billah
0: ai ni gbagbo so lohun ina wahala kan ti o to nkan mi sele laarin wa ta sora wa do ta ara wa téèyàn bá nígbà gbọ́ sọ́lọ́hun ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó jọ ọlọ́run lọ.
2: wẹ̀lì yóò bílẹ̀ ákí.
0: bọ́lọ́hun ìdánwò ọlọ́hun oríṣiríṣi ọ̀nà ní bà wá tí ẹ jẹ́ lọ ohun tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo iná jẹ́ ju eléyìí sáàrin wọn kí ohun tí wọ́n fẹ́ ṣe. ẹlòmí èèyàn jọ mọ rẹ mọ́lọ́dọ̀ ẹ̀ láti gbà náà àtàlẹ́ ọ ìgbàgbọ́ wà lára ọlọ́run al imanu
2: billah.
3: a ti ṣe bí ọyọ́ láàrí ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

mo ni hoyin Adeyinka Olasunkanmi.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: Ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálẹ́ o?
1: Ilé ó bá pa ni.
0: Torí ara wa, ká mọ̀ bá mọ̀ fara ní ara wa. Iná làwọn òfin ṣe wà nínú Bíbélì ló ṣe wà nínú Kùránì. A ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. Níbi tí ìyàwó awo kan bá ti dìde, awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. Ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde, ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. Gbogbo àwọn òfin yìí, gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀, ti ń bẹ nínú tàbáláyé, ti ń bẹ lẹ́nu ẹ̀sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá àmọ́ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú, kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ? Àrọ́bá, gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé hàn yín yìí?
2: Alágbára kalẹ̀ wu ìwà tá a bá fẹ́, ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ gbà, òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wu ẹ̀fọ́ láéláé? Ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wà bú kó wọn wá sọ pé ó kẹsàn dáadáa láéláé, fábàdà kò lè jẹ́
2: bẹ́ẹ̀.
0: Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn lù? O lè jíjà níwọ mú níṣẹ́. Ká fi báírò yíwe kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀ tẹ́lẹ̀ owó ẹ̀yìn ìnìwọ́ fi ń ṣàyò ń tiẹ̀.
1: Ọba tó dà wá sáyé, ṣé kó ń lọ́wọ́ tó gbà lérò tó fi mí kà wáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn, àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ebi gbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú mọ́ gbowó àgbẹ̀ tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o, wọ́n gbà máa fi ìnira, wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èèyàn máa wá gbin àlùbọ́sà ẹ̀fọ́ bí? Wọ́n mọ̀ pé tó o bá ṣe náà lọ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ, o ti lọ, àwọn ọmọ tó o wá fi ilẹ̀ yìí ńkọ́, tó fi ilẹ̀ ṣàyé ńkọ́. Àwọn ọmọ tó fi ilẹ̀ ńkọ́, àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ, ó ní a ó bẹ ẹsẹ̀ ìyáwó àti ẹsẹ̀ bàbá wò látorí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lésì mẹ́rin, ṣé kẹfà ni àbí kẹjọ? Ìran. Ṣé bẹ́yìn náà mo bó ṣe gun lọ́sálálú? Kó wá tún wá gàgà, kó wá jàjàbọ́ ní àyín, ká pé Ọlọ́run o, Ọlọ́run mọ̀ ní sùúrù fa. Ká pé Ọlọ́run o, à mú ọ ní àyín, ẹyin ò tí ò mú ọ ní àyín. Tó rò pé ó jàjàbọ́ Ọlọ́run ni. Ọlọ́run mi gbà bẹ̀tẹ́lẹ̀, kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà. Ó jẹ́ gbìngbìn nìkan ìyà. Ẹnjìníà nìwọ́, ẹnjìníà, electronic engineer, òun tún fóònù ṣe rédíò níǹkì, òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ni wọ́n rà.
2: Ìgbà tó wù aláwòrán lólè ìgbẹ̀mí kó wa.
0: Aláwọn èèyàn wa, ó tún wá máa fi Ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. Àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
2: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ gbọ́ wà láì tàlà náírà márùn péré ni mo fẹ́ ni mo fi bá fi ta ọjà ń fún ọ. Mọ̀sù parọ́, mọ̀sù parọ́. Sọ gbọdọ̀ parọ́ ni. A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o. Bó bá pé ọ rà ń bẹ̀, tí yóò bá sì pé ọ.
2: Àòdèdè wáyé o.
0: Ewu làbúrò wa máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí Ọlọ́run.
2: Tó fún mi.
0: Lórí èlò owo to na tan laarin iseju mi lo tori olon ebe ro olon fa
1: maya shaun ala
0: ala mo wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta bi le ko bo ta le fi ko inira bo olon pe a wa ji ese ise ese ta je so se owo le dolon se ni sa to lohun se ni a le da olon se ke awa ara wa na la mo ko se lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olon alawon doctor ah la ila ejo nbe lorun arodake bi orin aunty mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won ko wo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo wi pe ise doctor ti awon eyan wa ni ayin ti won ti so di kinu ototo ni eka eka ti kaluku won to ye ki won o diro mo sugbon ngbo ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won ti nto egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni o ba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eyin awon na ma toju awon eyan labe ile ti gbugbe to je pe ta ma ve operation won elomi ninu won ohun ti yo tun se dada yo ranse pe doctor to mo pe o mo pa operation ni sugba won mi tobi to ba ti foju si bi emi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse loko koko operation won ise to ko ah alejo nbe lorun.

ẹ mọ̀ pé kiní kan ó ti ẹ̀wá tí ó ti jẹrà mẹ́sẹ̀ yín gbogbo wa Nàìjíríà. Títí tó bá lọ ní ìsìn àníníjọ́ kan, mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan ní sáìdì Ìgboro níbẹ̀. Bàbá wa ń sọ̀rọ̀ òṣèlú. Wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn òṣèlú gba olùbàdàn máwọn lára láti mọ òṣèlú. Wọ́n máa sọ wọn wá ní rí corruption bí ìwà abú kan. Bí káwọn náà débò, káwọn náà kú, táwọn náà kò. So ǹtẹ̀mí wá wò tí mo conclude ni pé ìmọ̀tara ẹni nìkan servicenes ló ń da gbogbo wa láàmú. Servicenes ìmọ̀tara ẹni nìkan ni ló ń da gbogbo wa láàmú. Kó lè jẹ́ mi. Làwa fẹ́ máa fi ọ̀nà èrú kọ̀rọ̀ jọ. Tá a bá wá kó gbogbo ẹ̀jọ́ tán ń bọ̀ là ń kó lọ, kí la fẹ́ fi ṣe? Owó tà ní kó lọ ọ̀run tí wọn ò ní sin mọ́ wa. Ṣẹ́yìn ti gbàgbé wípé ni gbogbo ti wù ká pẹ́ láyé tó títí á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Bó bá sì ti lè wù ká ẹ lówó lọ́wọ́ tó 20 péré nìpín yìí, ohun tó o bá jẹ, ohun tó o bá mu, àtàwọn orí oníláàdà tó o bá ṣe, ìwọ kọ́ lè rinwó. Rán 500 aṣọ, ra 1,000,000 ọkọ̀, ẹni Hausa ń kí sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó o bá lọ tán. Ìwọ rán 500 aṣọ, ìfẹ́ wà láìtàláì ló lè mú wọn fi aṣọ rùn rẹ̀ lẹ̀ tán máa faṣọ sí ọ ní sínú pósí. Tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ bí ojú àwọn èèyàn bá pọ̀ tó ń gbà wọ́n sin òkú rẹ tí wọn ò lè bọ lójú rẹ lójú gbogbo àwọn èrò. Wọ́n ó sì wàá wú òkú rẹ lóru wọ́n bọ àbí tí ìbá taṣọ patílókù. Kàn wá gbé gúúsì sọ́rùn, kò gbé ṣéènì sọ́rùn, kò gbé kúpà sọ́rùn. Kàn wá fi sin kókó fi kọ́ mọ́ wíìlì pé ẹ̀sìn mímọ́ ẹ̀sìn kúpà yìí mọ́ mi ni o. Ẹ̀sìn agbada ńlá yìí agbada góòlù ẹ̀sìn mọ́ mi ni o. Bí wọn ò bá lè bọ lójúmọmọ nísojú gbogbo àwọn èèyàn, wọn ó sì wú òkú rẹ lóru wọn ó bọ. Àánú ọlọ́run ló lè ní wọ́n mọ̀ ju òkú rẹ tàgà nígbà wọn bá dá padà sínú pé kí ni ká má bọ́sọ ọlọ́run rẹ tán. Tí wọn ó tún fi dá padà nínú rẹ pé ká rọ́yè pẹ̀dí ẹ̀lẹ́ olórí kan ìbò láti rí. Kí wá náà wá láyé tá wàá wà máa yá. Àní ọkọ lè rinwó, ra 1,000,000 ọkọ̀, rán 500 aṣọ. Ẹni Hausa ń kí sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó bá lọ tán. Àbí bí ìbá ṣàṣọ patí.

0: ẹwà gbọ́kínlá wà mọ́yà ayé gan.
1: Ṣebú ló máa ń tó bá lérò tó fi mi ká wáyé.
0: Ṣé ẹ mọ Àbá Kyari? Ní gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto president sí ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo sojú gbogbo wa níjọ́ òní tó fi kú. Ìgbò lọ tán ṣe ẹlòmíì ò bọ́ sípò rẹ̀.
2: Ó dá mi jọ. Orí ayé mi ò
0: bọ̀rọ̀. Ọmọ á ní èmi ni. Lójú ń sọ níjọ́ òní yìí pé tán bá ń sọ pé ìwọ ni. Mọ tàdí ẹyìn kó máa sọ pé ọlọ́ọ̀mọ̀ ni.
1: Ẹ̀wò mi, bàbá tó dá mi jọwọ́.
0: Torí ìgbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàlá bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kàkà tó fi kọ́. Ó ní àìsí mọ náà ni ó gbẹ̀yìn kó wa òhò. Àìsí mọ náà ni ó gbẹ̀yìn kó wa. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsí mọ náà ni ó gbẹ̀yìn gbogbo wa. Àbájá Ànádà. Nelson Mandela Tànádà.
1: Àṣì Àlúkà.
0: Umaru Musa Yar'Adua Tànádà.
1: Wálé òkúrọ̀. Wálé ìbára.
0: Pápá tí ẹ̀ wá sọ pé àwọn ìlẹ́yìn ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà wọ́n tá ẹjọ́ ṣe kékeré. Àwọn tẹ́ ẹjọ́ ṣàná. Ẹjẹ́ tún padà sẹ́yìn. Àwọn Haruna Sọlá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista bá a bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní urungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé urungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ní ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ ọ̀dì kejì? Àbíṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni?
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínlá bàbá.
0: Kí n lá dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.
1: Ọlọ́run.

0: nítorí ádá ádá ilé ayé yìí náà tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ. Àwọn èèyàn wa gbogbo wa ogúngún níbi tí gbogbo wa náà ta ti ń kọsẹ̀ lára Ọlọ́run ta ń kọsẹ̀ lára ara wa tó jẹ́ pé òní wa mú wa kọlu Ọlọ́run Olódùmarè. Ṣé ẹ mọ̀ ni pé àlẹ́ àtó Ọlọ́run ṣẹ̀kẹ́.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio.

0: Olorun fun awon baba wa ni ogbon jinle po a ronu jinle
1: ti muslimi
0: koda ta ba ntele awon owe lasogan owe le yoruba enu mi ago
1: anything bolo
0: owe le yoruba ati awon iwo omo lu abi to wa ninu re o to se igbese aye lai si esin kankan gan pe emi o je muslimi emi o je kristiani emi o je babalawo emi o je enzin bo fan je enzin bo san goyin je enzin bo ogun owe le yoruba ati awon asama to jomo iwo omo lu abi o to se aye wọ́n ní òṣùwọ̀n tá a bá fi wí kà ni wọ́n fi ń san padà.
2: Fàkùrọ̀ rí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkè bẹ́ẹ̀ láyé. Orí ọmọ ọmọ kẹ́hìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tó ń gbọ́ yún náà. San bẹ̀sùn fàkùrọ̀ rí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè bẹ́ẹ̀.
2: Kàtó nígbà tí kéré o.
0: Jẹ́ ẹ mọ̀ pé oníjàgiri jà gan, oògùn òkè bẹ́ẹ̀ náà ni ọmọ wá káàkiri. Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdá sáwọn náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́ èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgíríjà gan ni ọmọ owó ogun òkígbẹ́ káàkiri.
2: A ò lè dáwọn ẹ̀ta bá kú tọ́. Ìwọ̀n kan wọ́n ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe lẹ́yìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lè jẹ́. Kí ni ó gbá ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene
1: no.
0: Bá àwọn ará àdúgbò wa alámùlétí wa wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà jẹ́ agbáyé ṣe dáadáa torí àrọ́bá gbogbo aládìtàn. Ẹja sọ́ra kálìdìtàn dáadáa lẹ́yìn wọ́n ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn Ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláíkò máa kọ́.

0: won ma so ro leyin re ti won ma so daada leyin re bo ba se bi na lo se leyin o tun ma so bi na lo leyin re en yo oye yin ba won ko tun wa ti je ton iwo wa ni iwo fe ka won malaika o pick nigba to ba lo tan
1: allah
0: to ba je pe daada lo fe kan o pick o ya tete te pa ma daada ni se se ko fi kun je daada e ni se se lati ni lo
2: iwo na ma se bene kan nitori wi pe
0: into ba ti ni gba mo se fo mo eni keji
2: o tun wa le fu won ni
0: o se mi mo se san ba de da nlogun nu ma si fo leyin
2: ida mewa gbojo je ti ye to ba le se
0: oni ba wa de bi kankan
2: ise wa so pe tete ma lo ohun to lo mi ko ni yan
0: se mo pe gugu wa la mo pe olohun o bi mo
2: iyanu
0: gbogbo àwọn yóò bá bọ̀ wọn ní ọlọ́run bí ẹ̀sán.
3: ìtàtà fi wá sáyà o. a ò yẹ fúnra wa tá a bá.
0: gbogbo wa lákẹ́sàn gbogbo wa wa gbogbo iṣẹ́ wa a kẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
4: fakula hasan hasan ali máa ń wá ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn ìwọ ọ̀la ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn wa.

0: ẹja yọwo sí ọwọ ara wa wo sáwọn èèyàn dárò lẹyìn wa tá a bá lọ tán kí ni wọn mọ sọ lẹyìn wa kí ni wọn sọ lẹyìn rẹ
1: ènìyàn ló máa ń dalẹ ọpọlọ òye ta
0: ṣé wà sọ màrímà sọ ni wọn mọ sọ lẹyìn rẹ pé n lo filẹ lọ àbí wọn mọ ròyìn rẹ pẹlú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sẹmọ pé mo sọ lẹẹkan tí mo ní pé bó ṣe wù kọ pẹ láyé tó títí ogún mẹta péré kó pẹ láyé jù bẹẹ lọ kó lówó lọwọ jù bẹẹ lọ bí ti kárúnà ogún mẹta péré báyìí náà ni ìpín rẹ ìtọ ọba jẹ
1: alábòsíṣe bọ́ lomogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtún tó bá ń mú pẹ̀lú àwọn orí ńlá àdá tó bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀.
0: Nítọ́ jẹun torí ká bá wà láyé ká má bá kú ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ní títí ẹ ara àwọn títí ẹ.
1: Ọkọ ojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan. Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsìn. Ìní wàá wá lọ dé bá tó bá kú tán. Iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹ́yìn rẹ. Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tú rẹ. Percentage ni lọ́ọ̀bù ni wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ ọ́ tó máa yọ nínú sálárì wọn. Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì. Ẹgbọ́n mi torí ọlọ́run ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bíi 40,000 to 35,000 to 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn ó ti wá rin àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń rí. Nígbà ńlọ̀ọ́n ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́ọ̀n ní 2013 ní àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní káwáyé?
0: Òun ń ṣiṣẹ́ ń bẹ̀. Ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó ló nílé jìkà ń gbà.
1: Ó sì
0: ti bá búrò ẹ̀ kan náà ṣe rí.

0: 07068874274 ni number de le pe mi si leyin eto boya yin be sponsor wa ni e be donate ni e be polowo oja ni itawon ewure ori number yen na le le pe mi si 07068874274 la be be aye ki n fi asiko yi ma lu mo waye ọ̀rẹ́ mi ẹnjìníà àwọn ẹnjìníà ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ máa bá mi patronize wọn àwọn èso ní jìbìtì wọn nílùú yìí ní jìbìtì wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó ba orúkọ wọn jẹ́ AY communication ó wà ní.
1: ọmọ èèyàn tí ó lẹ́sìn
0: Equed shopping complex. Ninu erelu te ba ti len lo si odo AY venture ni isale gbangban gban ni oro ni shopu e wa te ba be type number 1 wa ni opposite re type is la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys onta chris ìyá ewa ìwà ń bẹ̀.
1: bàbá ọ̀dá mi jọ.
0: hairdresser la.
1: orí ayé mi.
0: mọ́mì.
1: ọba rẹ̀.
0: mọ́mì náà wà ń bẹ̀.
1: ìwà nílẹ̀ mọ́mì.
0: àwọn ń ta àwọn snacks pọ́pọ́ọ̀pù bọ́ǹsì gbogbo ẹ̀ lẹ́bà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́.
1: ìjẹ́ fún mi.
0: ìyá.
1: ẹ wo mi.
0: paint náà wà ń bẹ̀.
1: jọ.
0: ìyá paint náà wà ń bẹ̀.
1: bàbá tó dá mi jọ. má torí ayé mi.
0: bọ́rún mi. laundry service ní ọ̀dọ̀ wa. Lumatech náà wà ń bẹ̀ àwọn tún laptop ṣe ni lẹ́yìn ṣọ́ọ̀pù A1.
1: Ṣí ni àánú ẹ̀ omi, ọba tó ń dá mi jọwọ́, má tó ń rí ayé mi.
0: 07068874274. AY venture, ó ń tún fóònù ṣe, ó ń ta fóònù accessory, battery, kò sí nǹkan tẹ́ ẹ wá dọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ.
1: Kí n kẹ́rẹ́ lójú ara mi.
0: Tẹ bá tún wá bùyà gẹ̀ẹ́rẹ̀. Mo ti gbàgbé ó tún ní ẹ̀ka sí òkè mi. Òkè mògì. Ṣọ́ọ̀pù rẹ̀ wà mbẹ́ AY venture. Ìdínà Sirota Mùsùtẹ̀kì wọn ló kọ ṣọ́ọ̀bù. Afinimọ̀nà ni Ọlọ́run. Ó ń ta fóònù accessory. Tún fóònù ṣe. Ṣe chaajì fóònù. Ṣe charging point ta Enfri ta charger. Ó tún ń ta fóònù lọ́lọ́kan òjọ̀ kan lẹ́lẹ́jẹ̀wọ́n tó wu wọn ò sì gajara lọ. AY venture. Òkè mògì ṣọ́ọ̀pù wọn wà níbẹ̀ níbi ẹgbẹ́ ọ̀dọ̀ bàbá ń dá pé bàbá àfàm. Ibẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹ́ ti rí kankan yẹ́lò
1: báyìí.
0: Wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀bù nínú erelu náà. Inú erelu. Emmanuel Lalande shopping complex. ọwọ́ à ń bẹ̀. tẹ bá wa tún dóró kí. òròkí kẹ tó dóró kí junction tẹ bá ti kọjá tẹ bá ń lọ sọ́nà òròkí látọ̀nà erelu tẹ bá ti kọjá mola filling station lápọ̀ tún báyìí. ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi kan náà tún bẹ́ńbẹ́ hàn. ẹnjìníà tó mòye.
1: ọ̀rọ̀
0: ni.
1: ẹ̀gbọ́n lára.
0: be best international.
1: ṣíjú àánú rẹ̀ o.
0: kò sí fóònù táwọn olè tún ṣe bó ṣe iphone ni.
1: ṣíjú
0: àánú rẹ̀ o. Kọ̀mpútà fóònù ẹnjìníárìn
1: nínú. Ayé ṣe.
0: Kò sí ètò ìlẹ̀. Àní wọn a tún máa mú fóònù wá bá látòwó dé pé kó bá wọn tún ṣe.
1: Ó gbà ó jọ kí n má pa ṣòfò tọ́ba náà á ti nà.
0: Lumatech àwa náà ń ta laptop lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Tẹ bá fẹ́ laptop.
1: Bàbá náà rí jẹ́.
0: Ẹ kọ́ Lumatech. Gbogbo ẹ̀ là ń ṣe. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ build the website. Lumatech handle bẹ́ẹ̀ bá fẹ́ ṣe graphic design. Lumatech international handle ẹ̀. Wọ́n bá yẹn handle
1: ẹ̀.
0: Tó máa make sense, tó máa fine.
1: Ẹ̀lá ó bọ́bá àwọn wá ní ọ̀bẹ.
0: 07068874274 lẹ́ lè pe Lumatech sí.
1: Yàyà mi.
0: Tọ́ bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ wá gbogbo àwọn ìṣọ̀tá ajúwe yìí lọ, ẹ̀ get ibẹ̀. Ẹ lè pe Lumatech náà, ẹ lè pè mí. Ẹ lè pè mí kí n júwe bẹ̀ fún yín dáadáa. 07068874274 lọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹ ọmọ àti bá. Lumatech tún ní. Real estate company aye se dasile ni to ba ya a ma juwe Facebook page fun yin ta mama ba won yan handle a fe call a fe rale ka kiri gbogbo abi awon development ba tin sele ninu Oyo ki n to gbagbe ati da Ajisebi Oyo TV na sile ni YouTube e search fun Ajisebi Oyo TV and radio o ma gbe wa ni bibe Ajisebi Oyo TV and radio e ma ti ri nbe ibe la mama post awon video clip wa si awon interview ta mama se asi ma gbagbe ku mo ni need iranlowo yin nta ba fe fe ran wa lowo 07068874274 le pe mi si 07068874274 tori a ma se clip ti a ma fi mention gbogbo awon ti won donate fun wa ta ma fi picture won si en to ba wu lati fi picture re si a ma collate gbogbo ejo a ma fi sinu video a ma fi si ori YouTube channel wa ti gbogbo awon yen wa ma ri oju awon olore ti won gbe ogbo Oyo laruje so bo se je niyan loni o di to 1 hour ta tin so ba bo e ma gbagbe aro ba gbogbo aladitan itan wo leyin fe kan won so leyin yin bawo leyin se fe ki gbeyin yin ori ki leyin se lati fi tan re le mashallah fun ara yin fun awon omo yin fun awon ara ile yin asegbe kan o si o asepamo lo wa o enikan o si ni gbin alibosa ku we fun laye laye ohun ta ba gbin ini owo ase sile la bo wa ba o ara so ti ni je kini ana o ti ba si o ba se ko si ti ba la o la o be ba wu wa re le won ni soro re leyin yin o gege bi baba Obasanjo se so ni joni pelu oburu je so kasamu ti baba n soro leyin re to ni e se daada kan le ba se da so daada leyin yin ni emi o pe buruju kasamu wa bu omo kan fi sapere ni o nde ba se lawon eyan so leyin yin o won ni fi toro di kobo loju o iwa pe daada ran ma so leyin o be ba wu wa re won ni so daada leyin yin o kile yin se o kile n se lowo lowo kile tun ma se nta e ba se ni won fi suroyin leyin yin ase sile la bo aba ora soti ni nje kini ana ni njo mo mi gbe na iba se o ba se ko si nti ba la la o be ba wu wa re le won ni soro re leyin yin o adeyin ka lasukan mi pa pin ba le fi la yin na re o ilasa ro ko yin re ti so lori obe ninu awo tan ganran ota sale ke ta sanahi wal sabagudi en yo e ja se daada kan le ba ri tan re pa leyin wa ni ataburu e ni eko tin je se 07068874274 le le pe mi si o ti man bajo mo e ja wa ma pe yi se lo ani lo lo e ja to lo ti o denu bu ani lo ti konko to lo ti o dale odo a ma wa awa la ma wa eyin la ma ba won ni fe lomi si emi won ni fe lomi si awa won ni fe lomi si eyin baba se nwa a ma ba eyin na ni ta to ba du se itori o ma sile kun besu ni o ma sile kun besu ni a ni sunkun ara wa ni gbola burusi ara wa ti muslimi meji ba lola la haula wala quwata illa billah ali alazim abinju ta a ma be tori obe ni nbe a ọ̀fẹ́ ní ń bẹ́sù àtẹ́lẹsì á sì bẹ̀nà ẹni bá ní á mọ́ bọ̀ nìkan láà ní dé bá ń lè ó dàbọ̀ ó dìgbà kan náà.

palo, por hilo.

Thank you.

Mm-hmm.

gbọ́ngọ́lọ́. Àìlára ìdí, mo gbé rámi dẹ̀rẹ̀ amáwúrà mọ́dù, mo gbé rámi dẹ̀rẹ̀ ayé àgbàgbà lù ú ẹ̀mọ́ àjẹ́ ọba jẹ́ ó. Ẹ̀yìn àgbàgbà

Bravo.

Ajaja ba ba ba.

Ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ò gbọ́ ayé ìṣòkan nìkan ní Nàìjíríà.

Agunlagbara lẹ́kọ̀ọ́ ń dé. Àwọn àlè ajídẹ́ntẹ́.

Yeah.

ọmọ onílọ́ọ̀kì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀ ẹ̀lẹ́ ọmọ abúlé ṣó mú kí ẹ ó sí ìkírù wá dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi ó adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi ó ọ̀nà ọlá ọgbà táwọn.

Adékúnlé. Ẹni ọ̀pẹ́lẹ́gò ní dáa ẹni ọ̀bùnkò.

látàrí

bẹ́ẹ̀ kí.

Mama, don't you know?

0: tori wa laye apo ma gbe aye lajo
1: ani odun ma ba ba ni ga

Ayrıca başı gelmiyor.

Mm-hmm.

Ejiyo tun le mu mi ku atalo da ku.

Ìgbàgbọ́mọdé ò mẹ́fọ́ ló gbòòrò lé gbòógì.

Ẹrù ẹlẹ́rù náà ń gbó kárí, wá bá ti wọn lọ àwọ̀dẹ́ ń gẹ́.

ਜਗਦਾ ਕੋਲਾ।

I'm going to go to the hospital.

ni to ka o la bala ba o ko ni to ni ba o

Mm-hmm.

Fatima.

ya jani olua, ebe ni moja.

Hello.

Hello.

Thank you.

दिया।

I'm going to go to the hospital.

0: Ọlọ́mọ tó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ láyé láyé. Àṣé nǹkan ò lè ni pé ọmọ kínní ọmọ ọmọdákẹ́kẹ́ ni mo fẹ́. Àbá nígbà tó dúdú ẹ̀ tán, máa lọ ọmọ yọ̀dá rẹ tọmọtọmọ. Ọmọ bolọ́fẹ́ ọmọlébẹ̀ níbo àtọmọ méjèèje ọ̀dàbọ̀ ilé-ifẹ̀. Mo bẹ Ọlọ́run, mo jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ mọ́.
1: Amen.
0: Ẹ̀yin tẹ́ ẹ̀ máa pẹ́ lóògùn, irí yín dàrú ni. Torí mi ò rí di nǹkan náà. Ẹlòmíín ní ìyáláyà ogun, ẹ̀yin lásán wọ́n lẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ̀ sì kínní hùn, ó sì jóná tọmọtọmọ. Ẹ̀yin lásán, ó sì so ogun ẹ̀ mọ́gùn, ó so mọ́gì gíṣẹ́. Ọlọ́run wọ ọ̀nà pé kí ni? Ọ̀ ń lọnu àtọ̀ kọ́ kalẹ̀kùn wọn sálàdà àdó wọlé. Wọ́n gbé ń bo akínú nílùú àwọn níyì. Àwọn tó wọn tún jáde gbé bábá ẹ wọlé. Àdọ́wọ̀ ọ̀ya ẹgbà akínú. Wọ́n tún sọ sí òun náà pé irọ́ olúgbọ́n. Àwọn tó wọn tún jáde bábá ẹ wọlé. Wọ́n ní ẹgbà òkárè ẹ padà lọ. Ẹgbà lójú bí ọba gbiná. Wọ́n wọlé wọ́n sáńgbà tí báyìí. Iná sọ ni wọ́n ní ọparí. Ẹ̀yin tẹ gbójú lóògùn tẹ gbójú lọ́lọ́run àǹfààní ògùn dà. Ká pé wọ́n wá fò ká sọ wọ́n wá fún ẹ̀yàn létí níná wá sọ. Ẹ wo kìbìrì. Ọlọ́run ò ní ba ìfẹ́ jẹ́ kò ní tu ìfẹ́ kò sí ní fọ́ ìfẹ́.
1: Bẹ́ẹ̀
0: náà mo ṣàdúrà fún àwọn ọmọdé ní tí máa ṣẹlẹ̀ láàrin yín tí fi wá di pa àwa mara wa mọ́. Ọlọ́run ó kàn kan náà kú.
1: Èyí
0: ò mọ báwọn. Bàbá bẹ̀rẹ̀ níṣẹ́ yóò máa ta kí ni o. Eléríì bú ọkọ ń bẹ ní yìí o. Eléríì bú ìyàwó sì ń bẹ ní yìí. Kò sọ́nà tí òfin ní ta kí. Àwa méjèèjì lájọ fetí gbọ́ ọ̀rọ̀ ní ìyàtọ̀ ilé. Àti bímọ àti bí ọmọ sáyé táwa fi ń jọmọ lónìí. Ẹ̀yin ọmọ ìyá wa ń lé ìfẹ́ ẹ̀yin mùsùlùmí. Àti bí ọmọ sáyé látara àpapọ̀ ọkọ àti ìyàwó ni. Ṣé ẹ wá mọ̀ pé àwọn kan ti lọ, wọ́n bí mọ́ ọkùnrin kọ́ ló gùn wọn rárá, wọn ò súnmọ́kùnrin rárá. Obìnrin àti obìnrin ló bímọ. Àwọn kan ti lọ tí wọ́n lò yín. Àfa ọ̀pọ̀ lóye Idris Ọlọ́run ò ní jẹ́ nǹkan kan sí ọ. Ọlá kùrọ̀ ànú làá rí. Àfa para lórin para lórin. Mo ní ìwà bí bá ti ní ìwà bí kan yín wà lóòótọ́ kọ̀ sáyè. Àmọ́ bá ti ní ìwà bó ti pé mi náà mo bẹ lọ́run pé jáyé orí mi ó sì ní wọn orí mi. Jáyé ọmọ mi ó sì ní wọn ọmọ mi. Jẹ́ ẹ máa sọ̀rọ̀ ọmọ jẹ́ ń kọnu o sì jẹ́ ń kọnu ẹ̀yìn rọ́rọ̀ sọ. Lókè ìgbà tí n bá ti ráyè gbogbo ẹni bá pè mí tí n bá ti lè pé he ń bọ̀ náà nù ni. N bá fi ní he tí n bá wá inú kó ti pé àfa mìíràn mi ń sẹ́ àbí mo sì kú. Nùkọ́ àfa mi ọ̀nà mi ń sẹ́ ẹ̀gbọ́n yín àfa mìíràn mi ń sẹ́ àbí kí n sì kú. Ọ̀kan ni n bá ti ní ìyín wà o àwa náà ni. Ó tún kọ̀ la àfọ̀ pẹ́lú oyè tún dé mi. N bọ̀ sẹ́ àwa náà làwa dé yìí. Àlùbáríkà la àfọ̀ pẹ́lú oyè ń wá. Ọlọ́run ó sì ta fún gbogbo ẹ̀yìn tẹ́gbẹ́ tó yìí dání. Ọ̀rọ̀ ìyàwó àtọkọ. Fawọ́láì.
1: Fawọ́láì náà bùkí.
0: Ọ̀yá yìí dàgbé.
1: Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá kéwu, àtẹ̀lẹ́ ti ń gbọ́ kéwu. Ẹ̀yin tẹ́ ẹ bá máa wá sí ṣe, àtẹ̀lẹ́ ti ń gbọ́ wá sí. Ẹ wá gbọ́ tábà fẹ́ wí.
1: Fawọ́láì náà àbùkí. Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
0: Bàbá Yusuf Alimarika sí.

0: ولكنني أبكي على المتزوج.
1: Ẹyọ́wọ́ bàbá wa síjú àdé ẹ̀bà kí bàbá wa ẹlọ́mọ Musa kí bàbá wa ọ̀ní ọ̀fù ibẹ̀. Mo súnmọ́ bá níwò egbèje, mo jìnà sọ́ bá níwò egbèje, ẹ̀rí bàbá wíbẹ̀ fún bàbá wa síjú àdé. Àrọ́bà mi òun lọ bá pa ìjọba mi rẹ sá.
0: Fàwọn lọ iná bùkí alẹ́ sákìní fara wà lákìnà ní àbùkí alẹ́ mọ́tàzá òrìjì.
1: Ẹ̀yin lébẹ̀ ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó ẹ̀ àṣemọ́láyé. Ẹ̀yin lébẹ̀ ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ àṣemọ́láyé. Bàbá wa kẹ́kọ̀ọ́ amílẹ̀rì wọ́n ní tí ọba bá jẹ́ òpó mbẹ̀ ni kò burú ni kò rí bì mí ni wọ́n wà tì ni. Wọ́n wà tì ni gbogbo n tí yóò gùn tẹ rí tẹ́lẹ̀ mi ẹ̀ gbójú lé ni n tó gùn tí ò lópin ni. Báyà bí ọba ń pè ní tàbí fọ́gbọ́n lọ gbọ́gbọ́ òun ò tiẹ̀ ní yí fọ́gbọ́gbọ́ òun ọ̀kìnà jẹsẹ̀ ìbálẹ̀ báyìí ẹ̀ bá wà tì. Òkàlù wo kọ̀rọ̀ mọ Musa Kùrárì ń bẹ lára mi kò sí téèyàn mú lọ́wọ́ tọ́ràn mi láyé mo rí nǹkan náà.
0: Fàwọ̀ lọ́ọ̀yì láàbùkí alẹ́ fẹ́ẹ̀kì ní fara.
1: Wọ́n kan ní àìpò mọ agogo lẹ́nu agogo wo ẹ̀jẹ̀ lọ́mọ odó ẹ dáná sí yọ̀ọ̀yọ̀ kò tún fọ́hùn mọ́. Àfààní bàbá láyì ẹ̀yin lébẹ̀ olú àbí ilé ìfẹ́ àfáàní mọ̀fọ́ ọlọ́run mi búra.
0: Láàbùkí
1: ẹ̀yin ìyá wa àfáàní ìní sunkún rárá.
0: Àlásàkì mi fara.
1: Wọ́n ní kí ìwà àfá olú òní sunkún ó ní ìní sunkún ìní sunkún tí n bá di tí wọ́n ń gbẹ́ sàárè tí wọ́n ní ha lágbájá ló jóná èyí tó jóná kù náà wọ́n ń kónu sàárè tó ní kálukú bá ń sunkún olówó ní sunkún olówó kàn mọ́ rẹ̀ nù.
0: Fàwọn lọ́ọ̀yì là àbùkí àlà sákì ní fara.
1: Olùmí bá débi gan tí mo rí tí kálukú káwọ́lé rí tí wọ́n ń ké tí wọ́n ń wọ ẹkún mo tó ní kí ló dé orúkọ òun wá rí rí èèyàn nílẹ̀ tí mọ́tò pa wọ́n eré gé bọ́ ẹsẹ̀ gé bá olówó kàn mọ́ fẹsẹ̀ páàkì wọ́n sẹ́gbẹ́ kàbáyé wọ́n kàn mọ́ rẹ́ rìn ní kí ti àsìkò tí yín náà tó nù olówó ní sunkún.
0: Fàwọ̀ lọ́ọ̀yì là àbùkí àlà sákì ní fara.
1: Ẹ̀yin abiyama àfáàní ti bá débi gan tí mo bá ọmọ kò rí àmọ́ kò rí bàbá mọ́ ọmọ bíi mẹ́rin rẹ̀ wọ́n ètò ojú bọ́ rárá kálukú wa sunkún kàtà ọlọ́run ó sì pa bàbá mo ti pa ìyá wọn. Àfáàní mi ìní sunkún.
0: Fàwọ̀ lọ́ọ̀yì là àbùkí àlà sákì ní fara.
1: Ilé ìfẹ́ mà dáa o ilé ìfẹ́ náà lájókòó yìí. Ọlọ́run jọ da fún bàbá wa ọ̀ní ọ̀fi ìfẹ́.
2: Amí.
1: Ọlọ́run jẹ́ mi wọn ogun.
2: Amí.
1: Àwọn ọba kan bẹ́ wọn ọmọ wọn ara wọn kò ní jẹ́ àtúgbò àwa àṣìṣe ìyá tó sì. Yóò ní wọ́n mọ̀ disturb. Àwọn onímàlẹ́ kọ́ yẹn bàbá wa ọ̀ní wọ́n wá dá ọlọ́run mọ̀. Ọlọ́run wọlá kí bàbá wa ọ̀ní ọ̀fi ìfẹ́ síjú adé wọ́n dá ọlọ́run mọ̀ gbogbo ohun tí máa dààmú ọba lérí ìtẹ́ ẹ̀ ọlọ́run oníjọ́ sẹlẹ̀ fún bàbá síjú adé.
2: Ẹkún
1: láyé rí ẹni ilé wó pa bàbá débẹ̀ èso òní ké afáluwọ̀n ní ké ẹni iná jó bàbá débẹ̀ òní ké afáluwọ̀n ní sunkún. Ìyàwó ti ọ̀rọ̀ kọ mọ́ ọmọ ló sì kéré yìí so òní sunkún afáni ní sunkún. Kí ni wá pa wọlé kú láyé rí.
0: Wà lákìnà ní.
1: Àwọn àlẹ́ èrè mi ní tèmi èmi àfà.
0: Àbùkí.
1: Èmi àmà wá sunkún màá sì máa ké.
0: Àlà mọ́tàzá òrìjì.
1: Ọ̀yá ìdàgbẹ́.
0: Wà lákìnà ní. Àbùkí àlà mọ́tàzá òrìjì.
1: Ẹ̀yọ́ ọmọlúàbí lè bẹ̀. Àfà lèmi àmà wá sunkún. Mi bá dé tí wọ́n tó sí àlọ́gbà. Táwọn onílù ń bẹ́ ń ta táwọn ń fèrè ń pẹ́ pààrààrààrà pààrààrààrààrààrààrààrà tí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó náà ń jó ń ta àfàlù wọn wà dúró pẹ̀lú wọn máa sùn kí ni ń pa àwọn lẹ́kún pé ọlọ́run o ta ni ọ̀kọ̀ọ̀kọ̀ kúnú àwọn méjèèjì ṣé wọ́n jẹ wọn mọ́ àbí wọn ò ní jẹ wọn mọ́ ṣé wọ́n ráyé lò àbí wọn ò ní ráyé lò sọ́mọ rìn ìyàwó bí àbọ̀mọ bú se gbesi aye re ni won lo abi ama won ngba won ba njo lowo ni ah toni lu gbe deden deden ya ya won deden deden won ba lu apara si won ni lu apara si won ma afani tin ko won lekun
0: to wa le tinani abuki alal mutazawiji wa le tinani abuki alal mutazawiji
1: emi afali mi ama wa sunkun imare nti ban se yawo oro yawo oto ni be ba ri ayin e fe ra yin ona won won agba fe ra wa ka toro omo ta fe fe e lo do babe omo yin a fe fe ni injo wa na eyin fe an se ru e ilu to ku to tin se ru e dada nisin ilorin number 1 won tin se ru e dada pe a fe fomo yi ke gba ka aje agba amare gugu ru awon ilu mi ke se ru ya yin o awon ilu mi o ti ye yin na
0: fa wallahi la abuki ala sakini fara walakinani abuki ala mutazawiji
1: kọ́dà bẹ́ẹ̀ bá bímọ ọ̀hún tẹ́ gbèsàn ní àdé bẹ́ẹ̀ bá sì gbèsàn ní àdé ẹ kò bé bẹ́ẹ̀ sì kò bé ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀ sì pè ká lábẹ́ ẹ pè napoli tọ́dà bí èkó ìbàdàn bí ìbàdàn ẹni yóò wùjẹ́ lè gbé tó kó mọ́ ọmọ tẹ tọrọ ìyá rẹ ẹyin lè fẹ ọmọ àlè lẹbí.
0: àníkà òṣùnà tí.
1: ìdàgúrè ìjọ kìyàmà àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ nà ẹyin lè fẹ ọrọ tá a fọ ọpẹ lọ yẹ dálẹ lónìí àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ nà ìjọ kìyàmà ó níbi tí wọn wọ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọn wọ àwọn ọmọ ọhún òun làwọn inú wọn lọ mọ àlè wà inú wọn lọ mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọyọ fẹ lọkọ ìyá ni mo ní ọmọ fẹ mo ní ọmọ fẹ yí wọn ni àwọn èmi ọfẹ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọ wà lọ ọfẹ kíláàsì ìyá ò sì fọwọ́ sí tọ́ba dúdú àlùkí àmọ̀ kò ní wọ ọ́nà kò sì ní wàlùjẹ́ náà ó níbi tí ọwọ́ a gbọdọ tọrọ ìyàwó ká tó fẹ ẹ wá wo yọ àwọn ọmọ sìn kọsán tọrọ ìyàwó wọn náà bá ti kọkọ ríra wọn ń bọ lọhùn tẹ wá gbé tí ó gbé gbàǹjo sì ná dé àṣẹ ti wọ ayé wa gbàǹjo sì ná láǹṣẹ ti bá dé kò sí wàhálà mọ

0: Assalamualaikum sister. O e je fun mi number yin. O pari. Olorun tun wa se kisa fun wa. Ah Obasanjo. Ah! To dale. Ah. Olorun tun wa se kisa fun anse ti iyawo wa. Fun ara wa na la tun pe iyawo wa fa won tin pe won ta. Bi kini ba ti dun pe. Iya soda. Gba gba gba kini dun. Ah, awon ya te wo yi won si gan. Won wa ni pe mi ah o network ni le wa ye da. Nlo tanu. Ah, la ila. Gbogbo e do hun.
1: Ani ke sunnati. Fa ma wajiba sunnati fa le sabini.
0: E ma su yi, e ma fe ra yin sunnati. Ilana imi anabi Muhammad
2: sallallahu alaihi wasallam
0: musabeyo bo anabi bi kita
2: jo sallallahu alaihi wasallam
0: ilana mini o faman raqaba an sunnati eri e bo anabi ti gbe kale faman raqaba an sunnati eni ba ser ko mbi sunna imi anabi fale isa minni to ba di jori kiyama ko ni sin nu omele yin ni anabi
2: sallallahu alaihi wasallam
0: ko da ko lo maka ni gba si ti je 60 awon yawo ta wa fe an toju won ni aba n be bi pa won awo ko iwo wa lori yawo nja pe mo olohun o elomi ni yawo le yawo da da eko olohun oko olusi oko gbeuda ni oko o ni yawo to dane yawo ti tojo yo ti gunya yo ti sebede yawo mo re ti egbe baba laide ojo lo su won ti de egbe bo baba laide wa oto olohun baba laide eni bo mo wa mo be le ali yawo se yawo ti yawo se o se to olohun ni ka se kale o ti dane kale ni won re ti oko e ko le joko mo tun gbo won moto won mo ti e se bi e to pada nle baba laide wa dari ogoju awokunrin a je kisa ya lodo olorun afa lodo pasa emi na yora mi leba emi gbelu yin ni ebe ne ba se dada lohun so lesan si e a me je mo pala mi ko mo yan mi mi sara yin e je kisa ya
1: fa allah ila abudi ala sakini fara ولكنني أبكي على المتزوج
0: إمي سكو بمبارني توكو إمي سكو بمبارني لوكا إمي سكو بمبارني زوبا جونا أما بمبارني تنسي يا تنبون بانسي ويدين إيه نوان فو كاسي راوان لوا إمي أما أسو توريكي مبو موتي اللو آيه وان أوا كان يمو تمو راي اللو àwọn kan ni ń wò tí wọ́n bímọ tí wọ́n ọ̀rọ̀ mọ wọn ọ̀rọ̀ mọ tọ́jú yìí àwọn kan ni ń wò tí wọ́n bímọ làwọn ọmọ wọn lọ sí ọ̀rá àìsàn gáréjì yìí bí wọ́n ti bí ẹni tí ń bọ̀ ni wọ́n bí òun náà a máa kọ tiẹ̀ bí ò ti da òun ni wọ́n pé tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá òní bírú wa yìí bàbá sí láàyè òní bírú àwọn yìí tẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni fún wọn lówó wọ́n ń bẹ lọ́dọ̀ wa náà èmi fún wọn lówó báyìí ti ń bọ̀ àwọn musa àfa àti àníyàn ọlọ́run ní kàn ní pin ẹkọ lójú ọ̀nà njọ ti mọ abẹrẹ si fun wọn lowo lọkọba apariwo asan ta n bọ ta de ọjà niwaju ile ọba ti o dọbu lọkọba ni afati wa ni ọlọrun damọ o ni biru ayi lọmọ mo ni o deserve owo wa ọlọrun o ni jẹ biru yi mo ba fun wọn 500 gole mi naa fẹ mu mo tun le da pada sako mo ki n pe mo fẹ yọ 100 amadu awọn lagba ba gbe fun wọn ni ọlọrun o ni jẹ biru yi lootọ. Oorun rẹ lásán ẹ̀rú ń bàyàn ká tó apẹ̀ tó bímọ mẹ́sàn án ẹni ó bí méjì ò tí ì rí tọ́ àwa bí mẹ́sàn án ṣíìfù aláàjì bàbá ṣíìfù ọmọ bíi mẹ́rìnlá ẹ̀ tó wá fáwọn tìtálẹ̀ tílé ọ̀gbádùn kóró ń jẹ eréje pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tílé ọ̀gbádùn ẹ̀ kákúmá péyàwó ń bẹ nínú ilé bẹẹ bá lọ ẹ lè má se lọdàbọ pẹlú ẹ ti se bọ lọhùn ẹ gbàgbé pé bá lobi tá a wà yìí tán a tún lọ lobi kan òun nínú lẹlẹ

0: bọ́lá wa ń lọ ọ tọ́jú ìyàwó rẹ ni bí ìyàwó bá ń tí ń sẹ̀ tọ́lọ́run ní kò se ẹ̀tọ́ tiwa lérí wọn ká tọ́jú ìyàwó wa kọ́mọ wà lẹ́gbẹ̀ẹ́ wa ń gbogbo gbà ọkọ mi ò ní rí àlìjánná ẹ̀yin lè fẹ́ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ o lẹ́yìn gbọ́ bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó tiẹ̀ dùn àwọn alákọ̀wé èmi àwọn sàdúrà fáwọn alákọ̀wé pálákọ̀wé ọba dá sí gbogbo nǹkan wọ́n sì dá ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ̀ fẹ̀ ìyàwó rẹ̀ ti jáde wọ̀ síta tọ́nà náà ni àmọ́ dáadáa àwọn tá a ká kankanrú wa báyìí bọ́kọ̀ bá ṣe bùn ta nígbà tá a ṣe dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé èyí tó yẹ kó wá pàdé wa kó dì mọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọn ó ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé tó fún wọn ni àwa náà wá owó tá a tún sá fún padà olùwẹ̀ wá dé ń wá ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògùn tó ti fẹ́ kíní ìyẹn wá ń bọ̀ látẹ̀yìn pé ajá ṣe náà ògùn mú odé kò ní dáa fún ẹ fẹ́ tì mí nú àdùn kò fẹ́ yẹ yín ni àwọn òrí tiwa practice bí ìyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà kálù ìgbà tí ń bẹ ní mú di àpọnlẹ́nu ńlá kí ló wá dé ó di ìyá lukú tán ó di ìyá arísí tán ó di ìyá múlíkà ó di ìyá fàtáì ó di ìyá sẹ̀rífì ó di ìyá ramadana ó di ìyá ẹnu ọ̀wá ṣe pọn lámà ìwọ ọkọ wèrè ni ó.
1: askin ọ̀nà
2: bẹ́ẹ̀ni
1: mẹ́ta èso ṣàkántọ̀ mi ni ojídì kan.
0: bójú bá subú iná ìtagúrè àfikádébè dáìlà bójú bá subú iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn obìnrin bẹ mú díẹ táwọn ọlọrun kọdà tọmọge bá jáde tọba ni wàlá lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ òjò yìí tó bá rọ nọnsẹnsì àti mo ti rí ẹ lásán wáyé náà ó mọ̀nà ó lọ sí i ọwọ́ abilukú tán obìnrin àti dátán kọ̀wá ṣe kí sì mọ́ kọ̀wá ṣe mú jáde mọ́ ọ wà á lè gbé lọ captain cook o le gbẹlẹ ọbẹ mọ kọlọ jẹ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snacks káwọn yẹn máa wò yín lé pé ya fatima ni ẹwọn ni ẹ bàbá fatima náà sì ni ọba gbé meat pie wọn náà ọjà jẹ ẹran tí ìgbà tí ẹ ti ń bọ ọjà jẹ a máa bó tiẹ máa tan obìnrin bàbá àbò jìyà lọdọ ọlọrun sì máa tan tilé má jẹ òfura o gbé lẹyìn ẹjọ máa lọ ẹ máa wọsẹ pọlú ẹjọ wọ mr big mú tiẹ ṣẹ náà tàdé bẹ kó ń ro pé mọ̀mọ́dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá rí sí èmi ní mr big abọ̀dúgbẹ́ ọwọ́ ara mi tó àwọn arábò ẹ̀ fún mi ó ti máa wọ aago pé ọmọ sọlá yìí ń múra tí ó parí lẹ́kṣọ̀ ya rí sí ya máa lọ anímísìrì bó tiẹ̀ jìyà lọ́dọ̀ ọlọ́run náà kọ́kọ́ sèyí òun náà askinu ọ̀nà.
1: askinu ọ̀nà.
0: àfa ibris ọpẹlọyẹ èwo lọ wá dálẹ.
1: mẹ́ta èso ṣàkántọ̀ mi ni ojídì kan.
0: ìyá arísí má wọkọ rẹ pé kọ wá lówó mọ ìgbà tó lówó ìwọ ni wá kà. ìyá múlíkà má bójú píntì ọkọ rẹ torí pé kọ wá ní mọ́tò mọ́ ìgbà tó lọkọ ọ̀hún ìwọ ni gbé ká. kí ló wá dé ìyá arísí ìyá múlíkà ìyá ṣáídà kí ló dé tọkọ rẹ wá sí pè lọkọ mọ bọ ọba pẹlú ẹ lọkọ rẹ mọ olùlọsí ni ọ.
1: askin ọ̀nà.
0: ọ̀ràn tí a tẹ̀ yìí.
1: mẹ́ta èso ṣàkántọ̀ mi ni ojídì kan.
0: ọmọ bá bàrà ọkọ rẹ wọn náà bá bàrà ìyàwó rẹ.
1: wà látùdọ́ ọ̀nà nítorí yìí kú alẹ́ iná. Wàhálà ti hamule. Fáfikú alẹ́ iná. Àtà yàtọ̀nà hamula ọ̀nà.
0: Ẹ gbọ́ ìtagúlẹ̀. Ẹyin obi ẹni náà. Ọlọ́run fẹ́ràn yín púpọ̀. Kọ́lẹ̀ yín lè bá máa lọ mọ́. Àṣejù yín lọ́pọ̀. Ẹ wò wàhálà tẹ̀ ń ṣe. Oṣù mẹ́sàn-án ọkọ ẹlòmíì tó báyìí bó ìtì tó bẹ̀rẹ̀ náà ló ní wéètì wọ́n bá tẹ̀ nǹkan èyàn mọ̀ bí wọ́n tẹ̀. bó ti ní wéètì ọ̀wọ́ ẹ̀yìn ọ̀dọ̀ yín ni ń bọ̀ ẹ̀rùn mọ̀ náà ni tí èbọ́lẹ̀ ẹ̀rùn mọ̀ra náà ni ama seju e wa lo momo be ba ja ye bi nlo le wa ta ba nko mo okunrin ogbo mo ni Nigeria nu ilu ebo obi lo ni nkan obi lo ni e tan ya se won bi eyin lohun oko gbe bagi lowo atun ba gbe kan ba mi sa ma ba nte ko won sa ro mo ngba ba ba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan Nigeria olorun fa wa layoyo kini o tun wa ja mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to feyin to ba ye pe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e pe n tolorun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga laduwa wo si beti wa mo yawo erin laduwa wo wa ma nkan ni ke ma ba fara kan e ba n ta wa fu hanta wa fu ni wu mura kan bi odun keta sisin ti e si lo won lo ka wole yi ninu ramadana mi ha se bayi leri chesi mo ah la beka la mo la beka mo ah mo wa gbo re mo ni ah awon eleyi mi so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni laruwa tun ba soro ni ah oni ko si tesan re nbe ni ololohun tin pe ni oje ko mo owo hun wa leri gangan ah awa Nigeria amo owo wa nbe nbe amo Nigeria Nigeria ti won ke uti laruwa sunkun ta wa se ta soju kan mo o le ti Nigeria oja won wo laruwa wa sunkun ba ti gbo alqur'ani imam gan sude ke won sunkun e wa lawa laruwa kan lori line te ba jo to en te ba ye te de aram te ba ba mari imam awon na sunkun ni won gbo nti won layila Nigeria aduwa Nigeria le ni loto leri hu o ti wo ti gbogbo wa ti ku ole ole ti o wa ja nu ero eleru ta ku ole ole do ayo amen yo ti wo pe okay alaji kini ra video lana alaji kini na ra camera lana okay asan o be lo to ile ni lo o ile o ja le ni daduru alquran ti won ke yi e o Nigeria e o bi abara wa de awa mo yeyin ya wa kilo tun ya mo yi e po ha amo kan tun kawe lowo ni da gida illa la ana ti ri pe oko fe won won wa ran awon aso tun o fi ma ja oko gba me ti o ba ma lu lowo e ra awon daddy ni awon daddy daddy si won ni awon mo ge awon 25 years old won ni won ni yawo ngbe e po ah amo yo lo ran aso ti o fi idaji chesi ile ah ti o ma bo ah olohun o gbogbo boju ti ma ti yan ko oju ori ti in woko baka tun ni n ba gbogbo yin gbogbo e bo ni gbogbo e ni gubo e wa laye roju n bo laye ti a be roju olohun wa ni won ma pin ese hun en tin ba ntoju yawo ti e yawo tin ba ntoju oko ti e eni o ba toju omo e en tin na ti bo hun lo ma en to soju si e lori omo to bi emi olohun ma pin ma ni ma ga iwo to na ni yawo ti yawo ti hun na ni re to hun ma ni o ma yo le fun o mo le e ma wo olohun olohun wa npi ja kaluku wa ja ara wa e wa baba wa ta balaye e ba gbe moto lo mo si ra sugbo fun yawo won won ra gugu ebo ah la ilaha illa allah mo ku se yin oko suwe ba o na ni na eh oko mi sadu olohun ni ji o soro fun o isunu won ko bole mu awon ti sin olohun je gbe akura wa ni bisu merin lo ba ara wa to ko bi ogbon lo fun eyi ti meta lo mo tin kawe lowo ni university to ko su bi medogun lo fun ateran to da ka won egun kankan en to go afun na wa gbe bayi o ku ti mo ko ti ya bi kan ko to ko yin wa melo bi wo ko ba ni o ti e mo to da ni ah in bo nu nu bayi mo ko kan awon egbe yin se itoju yin lo e pa awon meni kan ka ko bole mo wo ko to orun lowo o ti mo pe ri iwu ri o ti ya bi kan o ti ko to da so mina haizu e olorun bo ti gbe kale mina haizu sakantum min ujidikum allah yawo yi ibi e ba n gbe ni ko gbe yawo yi ibi e ba wa ni ko wa ba ba lo to ba bo kon fo lese pe baba ri si ka tun temi nikan olorun ni mo ni fe si mo ni fe si yawo le ba wole bo ti won na si alejo bo ko ja lu bo ta ta ko baba mo le ka tun olorun ni mo ni fe si eleri bu oko ni ma bu bi e bi awola sona

0: yowutɔ ba jɛ ɛwà wusa bɔba la suya ni sabo ɔba jɛ kun ye tuntun wale fuya wɛ. Haji ya tala to gane ma dun la eh ona ni ah mi jinna wallahi la zun iba aji musa yo si di manke awon ti wa oju ni o se wo yi oju ni o se wo yi nbe lo ti afun ni se ri aje ku oko mi n paki moto n ta awon yawo mejeji sin o wole pe yari se wole e wole leri ibu ni o moto re ni ani e wole kaluku wa lo ju kon wa se bi ta ran ti sun ona wa wole àwọn asáré jáde wọn pàdé ẹ ká sà ọrẹ yín àwọn tó ń gbé tọmì tó rújú tó fi wọlé ọdá ọrẹ yín ẹ sọrọ náà ọrẹ yín ti mọdá gẹgẹ wọn wálé wọn fi mẹsẹgì lẹfà wọn yálé wa ń wọlé wọn wọn ta ló tan fan kí wọn mọ tan fan kó ru ọpọ àwọn lé. O tun wa lọ fọwọ kan fídíò wo.
1: Why is it hot like this? Ta lo tan
0: fídíò. Àwọn wa dààmú. Àwọn sẹ̀rí àti dúkú wọn lọ mú kẹsẹ̀ sí wa lẹ́kẹ̀ẹ́jì wọn làwọn fẹ́. Inú ilé mi bí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o. As from today, ẹnìkan ò gbọdọ̀ fọwọ́ kankan tó jẹ́ set inú ilé yìí mọ́. Ẹ sà. Wọ́n lọ bí sẹ́lẹ̀ àrùn àyìnlá fa ọkọ̀ mi bọ́lọ̀ n bá ń fàn ìjẹ́nà báyìí ó báyìí kí báyìí lọ́wọ́ ń fàn ìjẹ́nà lọ ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmí ò ti mú fún tẹ́ ń se báwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́lọ́ ń fẹ́ ń bi orun sọ́sùn nìkan lẹ́lòmí tí wọ́n báyàwó rẹ̀ sáwàdà ké báyàwó sáwàdà o yẹ wàá sọ ìyàwó ẹ̀dá láwàdà mọ́mí ìyàwó náà ni lórí ibu òní lórun bẹ́ lónìí nù á sùn lónìí nù n ba ti n sáwàdà yàgò báwọn á sùn nù ọ̀nà akíra agóhùnsì after ten ma ìdí ajá lọ sùn ìyàwó ké mo ti mọ̀ pé orun náà lérí ibu fi ń kí wa bọ̀ láti ta wọ́n tọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó firi pẹ̀lú ìyàwó rẹ òsì jẹ́ ìyàwó rẹ ó firi pẹ̀lú rẹ kó lè sọ ọsọ gbogbo tó bá fẹ́ sọ lálùkúrá ni wúyi asikinu hun na mi na ayi sun sa kanto mi na ojide kun ibi ẹ bá gbé ni ẹ jẹ wọn máa gbé ẹni tó máa sọrọ asikinu hun na mi na ayi sun sa kanto mi na ojide kun ìyàwó rẹ fẹ́ràn rẹ nọtí ìgbà tí ń bẹ lọ́mọge tó ń wá kí nọtí ìgbà tí ń bẹ lọ́mọge tó ọmọ rọ nọtí ìgbà tí ń bẹ lọ́mọge ọ̀tọ̀nìpítọ̀ ọmọ lọ́wọ́ gbá ọ̀tọ̀nìpítọ̀ ọmọ lọ́wọ́ gbá ọ ẹlòmíì sì tan ọmọ lọ́mọ ọmọ tọ̀hún ti rí láìlé pé yes this is my husband òun ò ràn pé kí ni wọ́n máa ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ọmọ mi máa lè fẹ́ múlíkàkẹ́ ọlọ́run mo kàn ń jẹ ni ẹ wá gbà wọn àbá wọn ní bò ó ti ń jẹ omuláyédè ọ̀jẹ̀ tán ọ̀yọ̀wọ́ ṣẹ̀rífà ògbó tán ọ̀yọ̀wọ́ alábàárẹ̀ òun lọ́run jẹ lọ́wọ́ o ti n sáré káwọn ọ yọ wọn bẹ yí wọn na a ṣe
2: ina zina dẹ iná fa ina kí ladi da.

0: tún ìtẹ̀rí ni. Kó jọ máa gbébì kan tẹ rí ni.
1: Kẹ́hìnà.
0: Kírẹ́dìtì ni.
1: Fáínà kírẹ́dìtà.
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáínà kírẹ́dìtà. Bọ́ba fi rọ́lù tọ́ ya gbèsè ní sinà síse. Àwọn àfọ́ ọ̀dọ́ ti sin iná. Àwọn àfọ́ ọ̀dọ́ káyà ọlọ́run bá wa dé ìyá ìmọ́nu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná zina dé iná fa iná kìlá dìtà.
0: Ẹlòmí àti wo yẹ̀pẹ̀ ìṣẹ́jú méjì. Nínú àwọn àfọ́ ọ̀dọ́ nù yẹ̀pẹ̀ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwo. Ẹ wá lálẹ́. Alẹ́ ni. Alẹ́. Ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀. Ọ̀tọ̀ ní tálájà pàdé. Ọlọ́run ló di jọ́ àlùkìyàmà kò sí ẹni gbogbo. Èmi ọlọ́run láàyò sáà lọ, a máa yẹ fọ́ àlùwà hàn bí sáà lù náà. Kẹ́yọ̀ máa

0: pè mí ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípun ẹ̀mí ọlọ́run bọ́ ọba jáláṣẹ ẹ̀ẹ́tọ́ bá ń ṣàbòsí ò lè ṣégbé ọba àlú bọ́ ọba ṣàbòsí ò lè ṣégbé olówó olúlu bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé ẹ̀yin apàṣẹlú bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé kọsẹ́ ní mo bò wọ́n jẹ yín yà àwa tọ́lọ̀ ń gba yín lọ́wọ́ pé wá jíṣẹ́ ní nígbà tí ọ̀sán àwọn àfa mọ́ nígbà tí ọ̀sán àwọn ànábì ọlọ́run mọ́ ọkàn àwọn àfa àwa àfa ni àwa tá à ń jíṣẹ́ ọlọ́run nísìnyí ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù ọpọ̀ nù wa tó fẹ́ gun àwọn díẹ̀ ọmọ àbí kí wọ́n ń pè kán tọ́lá bí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú èbó yìí ọmọ náà ni àwọn àfa fẹ́ gun nísìnyí ìrọ́ wa pọ̀ láyé ẹlòmíà rí nasíyàn hàn ìrìnà tí ò rí sí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn ẹyin dà ogun ayé bá yín yà wọ́n wí bẹ̀fẹ́ nìkan wọ́n ní kò ní da fún yàrá yàrá rẹ̀ tálógun ayé bá yà ó ní nínú ẹni sunu ní tèmi rí ẹ̀rí tó kí ló rí kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́wà lẹ́yìn ẹ àwa fẹ́ wẹ̀yìn tó bá wẹ̀yìn tó ń bá di ikú gba orí ojú mo ní kí lọ́wà lẹ́yìn ẹ àfa ní ẹni sunu ní ẹni sunu kí ni ogun ayé ọba ọjà ẹ dẹ́kun àwa tá a gbé kéwú dání ẹ wò bí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà àfẹ́ gun mọ́tò tí wọn ò gùn èyí tọ́ràn bá ní orígun màsídà lọ bá ń kọ́ ni marubẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí onígun tí ó fi kún vibutu lọ bá ń kọ́ ni dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ má lè prado wà rí ọ̀ká àwọn mọ́tò 7.9 ta ló gun rẹ̀ nù káyín tó bí fọ́fadà rẹ̀ wò gùn wá dúpẹ́ mọ̀mọ́ ilé ẹni tí ń bẹ wájú kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú adébágún lèmi buhari yìí náà fẹ́ gbé tẹ̀rí gbé yàn ọdọ́kẹ́ èyí ó dé prínsì àdìgbò yìí kí n gbọ́kọ̀ sí bàbá yìí bágún lèmi náà fẹ́ gbé sáyé bọ̀ kí n tó dáyé ní ti ń di ayé bọ̀ kí n tó dáyé ó tún wá láṣẹ lọ́wọ́ bàbá yìí wá gbé ọkọ̀ tí ń gùn lèmi náà fẹ́ gùn lónìí lọ́ kálẹ̀ nìkan jọ́ kàgbé ẹ lọ gbé fáfá àmọ́ ká mọ́ sáré ìsakúsa aré ìsakúsa bá ayé jẹ́ nísìnyí ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ àwọn àfáà ló kọ̀ mí àfáà rí na wọ́n wá pọ̀jù àwọn àfáà díjú lọ àfáà díjú lèmi mo rí nǹkan kan àmọ́ mo rí ọlọ́run mo rí ọlọ́run ìkan náà àwọn aláṣẹ ọba ìpẹ àwọn afáfọ wa náà ní mí ni nba ti lówó ní ọdún náà ìkan náà àwọn aláṣẹ ló ní àwọn fẹ kí wọn ṣàdúrà fáwọn ọkàn sì burú ọkàn bá pẹ àbí kébì náà kí mo rí náà ni mo ń bá ní mo rí náà sàárè ìkọba yìí ọlọrun máa lọ dá ẹ wà lé a ṣàdúrà fún yín ìgbà tó wá dé mọ pa àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú sí ni ìkan náà àwọn aláṣẹ ìlú ni mo ní ẹsà agumẹ́tò olùwàṣẹ abadebe ìyàwó wọn bá jáde alhaji salamu aleykum isẹsẹsẹ wọn ti sùn mọ ẹjùmọ wọn bá jí wọn làwọn náà bá ń de gbogbo àwọn ń gbà síbi gidigidi wọn gbé wọn lẹ ẹyin ẹkọ kìnínní bọ ta náà afẹ bẹ lọrun ni ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó wọn jáde àwọn eléyìí ọ̀rá basa sọjọ wọn pa basa ṣe àwọn lè lọ sùn mọ ni ẹ lè sùn sá a jọ ṣe tilẹ̀ mọ́ ni ẹ rú àrùkùrá ní lérí wa yìí ni rúrù tí ó rú lérí wọn ò ṣe kankan nínú àdúrà yìí bá wà fẹ́ bẹ̀rẹ̀ òní àmọ́ kọ́ ọmọ yìí ń tà ń ṣe òun ọlọ́ àlọ́ sùn àwọn máa dá ọ sáyé sùn tí wọ́n máa gun ọkọ̀ tó dáa kí n bọ̀ báyà tó bá wọlé tán ẹ rú lérí ni o àwọn náà á rù àwọn kẹntàǹkẹ ti wa mi bá wò di àgbàánu ẹ ṣe mí gbogbo yà á ti kú fún ọgbọn kan tó ẹsà ẹ pàrọ wọ́n sọ́wọ́sì ó ní ok. àwọn ni wọ́n jẹ ayé kí ayé nìsín ǹjẹ́ wọ́n rántí àwa mọ́ bí àbásọ́lọ̀ ń hun ọ̀nà wo la wà wá gbà gbẹ̀yà fàtẹ́ mọ́ sàdúrà fáwọn ọlọ́la ẹ pè wá ní ẹ̀yin náà jòkó ni sà ẹ rù kòkó rù yí lérí omi tí ń bẹ́ nú ẹ̀ lẹ́mú ẹ̀yin tí mọ̀ gbọ́dọ̀ ń lẹ fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkó lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyà kọ́ ọmọ ọdún kankan bẹ́ẹ̀. ko unu le mo se ten se allah ya se bayi la won afa yin se wahala ase bayi la won afa nda mu ka wa oni ko ka to ri nta wa bo ba ru koko ti ori e bayi e ba pare wa ni so kale o mi bele mu e wa budu e fun mu eyo ti so bo olohun bi olohun ko sin kankan nu mi amo wo olohun sa gbadura re ko le mo pe ise la won afa nsi la fi ni o se wi eleyi awon afa lodi oni o wa nba wa afa je e si ba wa afa je e bara je tori ka ku loko ti e nto ba mama ipo mo ma ranti pe la ma ni alima atoita wala mu'tiya lima manata wala yanfa zalijaddi min kalijaddu ma ranti be ni la ma ni alima atoita nto ba je ti e ko san to le ko fun o wala mu'tiya lima manata nti o ba ni je ti e ko san ni o le fun o ko si wala ibe yan ba ni je gomina to ba sa iri asa yin lohun yọran bani ni je kuni debe e wa bi ola ni e ala bi ola ni e ba dibo fun e ba abi o wole ni gbogbo nigeria ati diru wo be ri olohun wa bi ola ra gbe kini ti cup kan pe ma bo nigeria fun ti baba mo ti ni igunra odabo ohun lo si wole ohun la fa pe wala mo ti a le ma ma na ata nti o ba ni to si o le kan o le fun oko to sabi ola ni olohun fi je ori de bo ba ti gba yi un gbo laye o gba run aye e to wa lori awon ayawo ohun la wa n ba bo
1: inna zinataina farina kiradita
0: iwo to fe ran sina to toju ti le mo iwo to fe ran e wo nu ogba ni ah ile wo ayida
2: Allah
0: ah ile wo nu ogba ile wo nu ogba bo wa ni ibo la jade loni ni yawo ti lesin be nle eto ti e o fun o to su ka bo to ti si yawo e la so oke inu eto tolo ni ka fun yawo wa o sumo yawo re an lara an sola an laide an veronica an jennifer ale wa wa ki amo ta mo gbon omi o je meet by debi mesan ko to pe ah ra ki mo fe yo meet by bo ti tun ni ke yan je mesan ko pe order bi ko n fe yo amo ni gbon yawo lo yo kun le pe alaji owo awon mo ti mo wi atowo aso won yawo nu alaji omo ki mo ni ah go wahala wahala mo nse na nbọn lo fẹ kiri owo ba yen iwọ na wa an fọwọ wẹwọ lọwọ fi mọ ah aisha iwọ na da si this 5000 fi 4000 kun ah se ba jọ bi won ni ah alaji eto kokon oji ya lodo olohun ah ma oni ile kan bayi o si do bayi alaji last time mo so fi mo ni birthday mi tuesday to nbọ yen tuesday lo de kujọ mi rin se ge 30000 le ma fun mi mo turi an kini kan ti mo fe ra mo hard e mo o yen o yen o lo bi 80 bayi I don't give me anybody eyin na ni mo ni alaji wa re ni ah shola o like you sha alaji wo ko gun o alaji wa fun yawo le ni 5000 o wa ko 80000 beni kan e wa la ara le janna yo si dede eyin okunrin a ku ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ rárára ẹ rà bra bẹnu sẹrí islam rà bra tó da fún ìyàwó rẹ ẹ wà adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títì àyà ẹ tún wá wà mọtò wọn tún wá ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kó nké òkè ó ṣe déédé pẹ̀lú àwọn ọmọ ti sìn àmọ́ wọn ti ìyàwó wa dán kòrò ń jẹ́rẹ́ jẹ́ ẹ jẹun àárọ òsì tọsán ní gàárì àti robó lálẹ gbogbo tó yẹ kó dúró bí tàwọn ọmọ ti tàwọn náà kan yàtọ síra wọn gbogbo òrí bíi dúró kò tó ń jẹrin ńlá ìyàtọ dájọ wọn sọyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì wọn gbé sí mọmì láre náà nìyẹn wọn ni mọmì láre ni ọkọ wọn tọjú wọn ni.
1: Inna zina deyino farina kiradita.
0: Ọkọ bọ̀ bá tọ́jú aya rẹ̀. Ọkọ bọ̀ bá

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olúkọ.

ẹ̀yìntẹ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lẹ́kú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mu ńjọ́ kìnìún àná ikú wọ̀ mù náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mu. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ́lọmẹ́lọ. Ntí ọwọ́ wa ò tó ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ntí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàpùn ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí. Ifá ló ní ká mọ̀ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mu ikú wọ́ mu irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀jẹ́ lọ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀ èèyàn mọ̀ èèyàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ́ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka Ọlásùnkàn mi lorúkọ mi o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòpò ni.

ẹsẹ̀ ma tẹ́lẹ̀ ń kọ́ pé ìní wo tọ́ mẹ́ni kẹ́ni bọ́dì ìní wo tẹ́ni kankan kọ́ ṣe o. Èmi gangan lọ̀rọ̀ ẹni tó bá wù kó tó máa sọ mí nzó ni ọ̀rọ̀ ìjẹnu òhunrun mo tún sùn ta ẹnu mi ṣe wúyáwúyáwúyáwúyá. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

0: ẹjọ́.
1: Ọ̀ ẹ̀yin tèmi, ó tún ti dé pamọ́ntí kan bí o ṣe rin o. Èmi náà lè dè bábá èdè. Èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà, nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí o kọ́ mi, kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o. Sẹ́mi gangan tún lọmọ ọba aládéjì ganjigan. Èmi lọmọ ọba àtàndá lówó lódù bí ìyere. Tógbó tògbó tọ̀gọ́ tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru o. Sẹ́mi tún lọkùnrin sìbà olórí aláròyé. Ẹ sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà onímọ̀ ní o, títún ń wò sùnsùn sùn. Mọ́nàmọ́nà mi a máa kárìbọ̀nú nígbà mí bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùn sùn. Ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ńkọ́ ọgbọ́n inú mi.

let me give you an example. Lára àwọn policy tó ń ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation, wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kinní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kinní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí níbi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ní ń ṣe yìí, táyẹ pé ní ta lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o? Èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákà ẹ̀ tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Àyín ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: a kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo ma n se awon ti a ni ayin ta kin le evaluate ara wa pe ibo ni kudie kudie wa ku si ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju sugbon inta ba nje lenu lowo lowo nla wa mo eni kan soro ninu group kan nisin oni ni Africa wa nbi oni in the next 50 years e je kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling onto the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju awa cling mo past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbeyunju si egbe kan ni seyun ti gba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori kati ki nkan mi o tun ti wa ti o ta bi improve le lori ni improve le ni kẹ́yìn tó sọ pé báyá ní ìsìn náà bá pàṣẹ wà pẹ̀lú owó tà ń ná owó náírà owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà bó ti àti fojú kan 1 naira àti 50 kobo nísìn ọlọ́run lọ́mọ yẹ ọdún. Ìlú Èbó gan wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà wọ́n ná láwọn ìlú Èbó tó bá wà ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún worowóró lápò wa a sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán kó sì nǹkan sílè márùn-ún kó sì nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kọ́bọ̀ nkankan kò ti ẹ̀sà ice water ká ti ẹ̀sọ pé kò ti ẹ̀sà ice water mọ́ kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan náírà márùn-ún lórí igbá agidi kí ni nǹkan náírà márùn-ún tó ṣe ẹ̀wà gan kò sí nǹkan náírà márùn-ún sí nǹkan náírà márùn-ún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan láì ti bẹ̀rẹ̀ magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ̀n márùn ni pure water tá a mu 15 naira ni kò sí nǹkan náírà márùn-ún mọ́ kò sí bisikíìtì náírà márùn-ún o wà láì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀ ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì káde ẹ̀yẹ pé kò sí kọ́ìnsì ní nàìjíríà tá a ná àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjó ní tá a ń sọ̀rọ̀ gbígbíní táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o èmi wà nàìjíríà èmi wà ní UK èmi wà nàìjíríà wọ́n kàn ní Deyinka o lásùkàn mi kásẹ̀ máa ṣe dáadáa pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀ sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀ sẹ́ndì àkáǹtì nọ́mbà rẹ̀ níkà ju àkáǹtì nọ́mbà sí wọn kàn tẹ́ni gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú márùn-ún lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́wọ́ sí ní tí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́un nígbà tí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ ọ láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yìí oṣù tí omi bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ààyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko tàbí ń fi owó ránṣẹ́ sí yín bá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọ́n kọ́ lẹ́tà ó lè lo oṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn ti mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le kan pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye latari e ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa General Obasia Baba Segun Baba Sina Pastor Sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te gbegbegbegbegbe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati abe koleta olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe pe pe pe pe olonu pe pe pe pe pe pe olonu latori phone pe pe pe pe pe won di send owo sile pe ile wo lo n ba mi ko lo iya lo se video call nibe ma fi so gogo yara n kaakiri fi han mi document ni aye jo tan eyan mo ti won mo send owo lati ile ibo kan ba won call ti won ni call o tan ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi tan ba fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu agbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan
2: ikan fowo sowo po ikan mole awon eyan wọ́n fọwọ́ sọ́wọ́ pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni ọ̀yọ́ àti bàá nínú tí kò rọ̀ rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ gbẹ́rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀ kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì ká fọwọ́ sọ́wọ́ pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀ kan ìyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà nínú tí kò rọ̀ ń wípé kárìn kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè láàmọ́ wà lọ́jọ́kọ́jọ́ adéyínga ọlọ́ṣùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́ àánú àná ni mo lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Ojo, ninja won ma je olori wa o. Mo ba be ta product naira 5 pere. Won le kokko fi muri 5 se research lori re. Ta se bi je pe won be improve lori product yen. Te bi pe product ni o apada ma mu millions of dollars, billions of dollars wa. Won o ko na won le lori product naira 5. Won le na muri 5 le lori research nikan. Won ati se ton oko na muri ma lori research nikan mo fi wan soro pelu awon policies to wa awon tan wa ni joba tan won se won kin won ni won kan ro alo bayi ni pe kini yi da guru guru guru guru guru guru won kan implement eni bu laim kana won ni kokko wo won ni ro lo waju kan tun ro lo seyin pe kan evaluate won ton kin joko pe nigba ta se policy to ti e wa ri bayi o ka wa evaluate ka tun wo pe ewo la se to ku die ka to ewo lo ye ka tun pepele mo ka tun continue lati mo se daada lo da lo ti mo nso pelu product pelu awon lebo ti mo bi nso ro pelu awon website ti awon oyinbo yi tan dale survey website awon tan wa lebo be lo mi o ba ni se lebo to ba joko ti survey nikan lasa gan yo yi to ma rowo nbe awon e temi gangan fun ara mi ti mo ti participate in me VPN la ma nlo tan ba detect pe VPN la nlo ba won kan block wo wa ni sugba awon tan se to ye pe won ti be gan lowo lowo to ye pe ise gan ni loto fa awon kan in to si wa fun na ni pe boya won fe se product kan tabi won ti se product yen o won wa ma bere oro lowo awon ti won lo product yen pe kini ta se o ewo le o pa tun le improve le lori o oya policy kan ni won na nse orisirisi company orisirisi ba ma ka awon mi tun wa to je pe boya application kan na build ni won wa san wo fa awon kan pe kan ba won explore application kan wo kan lo tinu teyin ewo ni o ku die ka to ka won improve ewo ni ka won yo ku ninu awon functions to wa ni bi application yi awon software ba won se ma npe won na be na ni gbogbo awon software yo bi won se ma nse awon brand brand big brand bi awon moto awon cars awon na won ma nse iru awon won ma san won fun ra awon survey website lati fi bi improve product won ibaloda wa nbi be la awon tan wa ni saaju wa tan saaju wa yi orin tan ma nfe gbo tawon eyan ma nko tawon eyan wa na se ma nko fun won na ni pe ẹni yìí ṣe dáadáa ni ó wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ọsẹ yìí ó kù díẹ̀ káàtó ọba sì gbìyànjú ọba mọ̀ sí báyìí o wọn wà fẹ́ gbé múru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn èyí tá ń ṣe tọ́ da nìkan wọn fẹ́ kí wọn máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ yorùbá gbọ́n o wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú bàgbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti sì ṣe o kó tó di pé mo wá ṣubú níwájú ibo ni mo ti ṣe ẹsẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀yìn sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún ṣèyí mákindé ẹ má sì mí gbọ́ ṣèyí ń ṣe dáadáa lọ́yọ̀ state o ń ṣe dáadáa lọ́yọ̀ state o wọ́n wá ń kọ orin kí ni kẹ́ mo ti gbà gbé orin já ń kọ wọ́n ń kọ orin o ìra àwọn òfẹ́ pòpò òde nu o ìra àwọn òfẹ́ pòpò òde nu o kí ni pé torí pé wọ́n fẹ́ràn ṣèyí mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o ni wọ́n fi ń kọrin yìí o máa jó lọ mò ń wẹ̀yìn rẹ fún o máa jó lọ mò ń wẹ̀yìn rẹ fún o ẹyẹ ń bi yín. Àwọn tí wọ́n ń ṣùgbà president goodluck jonathan lánàá àwọn òru bèbè àwọn tí wọ́n ń pariwo rẹ̀ á dàrú ni á ṣe kíni kan ní ìwọ nìkan ní ẹyin jonathan ní o kíni kan ní o ẹ bá bi jonathan lónìí ọlọ́run lọ́mọ ọdún tó ti rí
email.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tán ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tán ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ tí wọ́n ti wà ìtàn wọ́n improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mí bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́ dé gbo sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ bí ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èfi lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kìí ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń import rice pọ̀ àwa blọ́ọ̀kù importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ blọ́ọ̀kù importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ á dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti ń wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹun lè kàn sí yín má ṣe bá rẹ̀ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsírù àwọn tán bá nu kínní yìí foreign rice ni wọ́n ń jẹ ọ wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti yà alábòsínú tí wọ́n bá ṣe pé irú ní ìṣègbọ́nṣe bá rẹ̀ ló ṣe bá nu rẹ̀ wọ́n wá stockpile nigerian local rice nigerian rice wọ́n stockpile ẹ̀ sí aṣọ rock wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù ú tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi mọ ń pariwo tí mo fi mọ ń sọrọ pé alábòsí ni.

0: nígbà gbogbo.
1: Rájí Àlàmú náà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbára ayé ìtàbá ń ṣe ooo.
1: Measurement and evaluation.
0: Are.
1: Tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o. Kí n mọ́tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú. Ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí radio ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovation innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káùchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìí lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ẹ android phone mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládọ̀ mo ayé ti rọrùn o ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ́ ń ronú àwọn tinkers wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wọ̀ wá nífẹ́ paṣọ ìsín dà àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation innovative technology programming coding softwares ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life for wa tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé

0: Má ní kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: Ají ṣébi ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣébi bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe tí wọ́n ń gba salary fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: yan be o iru olorun nikan ni o si o o si si agbara kankan ni be kankan to to agbara olorun aye nbe yan wa koka isi agbara kan to to agbara olorun ni o
1: tanika ti ori se ya
0: soro mi so ti ye yin ayin temi tori ya yin na ni ti be ma ta atapoko bode ni ayin lo ro yi ero bani soro mi ti da wa le ko si na o a n gan generator ka akiri ni la bi n charge I'm gonna generate a mukaki, I've been charged phone. Around your game.
2: I love that. Oh, yeah, you.
0: Come on, little, we pay Aroye me, what you yay? As you tell him, Kaka Dimon, maybe Aroye, Taro ye. We don't care, my brother. Alaro ye, Luati, buying you. Ọ̀rọ̀ ìjẹ́nu ohun tó tún sọ dáadáa rẹ̀ ń ṣe wúyá wúyá wúyá adéyínká ọ̀lásùkàn mi kásàmà ṣe dáadáa ọmọ wọn nílé akínú lọ́yọ̀ aláàfin wa ní àyín òjò pàṣẹ kẹrẹ ọmọ mádẹ ọmọ àtibá.
2: Ọjà o.
0: Ìyá yìí náà ni ń ti máa kí gbogbo àwọn alátìlẹyìn wa nílé lóko pẹ̀lẹ́yìn odi àwọn onídùúró wa àwọn tó ń sọpọ́ọ̀tì wa látọ̀rí bàbá fàtà ìlàmídì ọmọ ọyọ aláàfin tó ń gbé lọ́wọ́ londo state madam fúnmi kẹmi ọmọ wọn nílùú ìbàdàn tó ń gbé nìbàdàn àti èkó nílé olúyọlé pẹ̀lú mr yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dé ọmọ wọn nílùú ìbàdàn náà làwọn náà ọmọ baládùgbò olùmú ìdín ni adékunlé àwọn tí wàá nu nínú ọyọ àti bá unity forum adégòkè yìí ṣe àkà abiodun ọba mi evangelist moses akande akintunde nínú ọyọ àti bá unity forum bàbá dáadáa.

0: Asiru Amadu Avag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú pa. Kò tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awúsọlá artist Awúsọlá artist Awúsọlá Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí wọ́n ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà òjò òkò. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá léwu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá dání sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Àgùtàn bọ́ọ̀lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá dání sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Akọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá dání sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ mi ojú rábẹ sáyẹ kí òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ńláwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rábẹ sáyẹ kí òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jẹ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: ìlú.
0: Níbi wọ́n ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dákan. Kọ́mọ aládé ò lè bá rí ìgbàbùlà ńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé. Tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí Sanni Success Odùọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jà wò ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti à ń ti àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé Bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báyà mi dáadáa Pásítọ̀ Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti bó ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wa ṣe gravy. Tẹ́ ń bá wa ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wa ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn a máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Bàbá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú nù. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa nbo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon te nronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na ton do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo orun.

0: la yo ma pe ni gba
1: raji alamu re o lo yo wa laafin bi te baba raimi aweda na kon baba raimi aweda to yan ta na nko ru orin ti baba yi na ti ko awon omo won na ti nko awon baba ti mo da pa yi awon ti won ti di ara ajon ara ajon iba se pa iku laye ni baba muhammadu baba muhammada koda to ba jesu christ oluwa wa pelu gbogbo awon wole awon malaya awon ojise olohun ti won ti lo na to e pa iku laye ni gbogbo won la baba o ki eledu akodele ba won tan ti lo n fi asiko yi bẹ́ẹ̀ náà fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládà sára kọlọ̀nkọlọ̀ mọ́ mú bá wọn bísímìlá ìkan kú lówà láọ̀kan kọ́mọ̀ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbó ká sohun àwáyé wa sí adéyín ká ọlọ́sùnkàn mi lè ní jẹ́ mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókú ókú nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 0706887 4274 0706887 4274 ẹlẹ́ lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi radio garden sino radio live online radio ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ẹ tún lè gbọ́ wa lórí zino radio náà gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ̀dẹ̀ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ọ wà lókè téńté gmail wa ọ wà lókè téńté ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo whatsapp bẹ́ẹ̀ bá ti kílíkì rẹ̀ yóò open whatsapp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ facebook messenger náà wà níbẹ̀ tẹ bá kílíkì rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí facebook gbogbo àwọn idea gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú akáwe tún nàìjíríà sí adéyínká ọlọ́sùnkàn mi pẹ̀ ń bọ bí awo erin ajá ló ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn bó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè mi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún. tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹ̀ ṣe a sì bẹ̀nà gbogbo ẹni tó bá ní a mọ̀ bọ̀ nìkan là ní débá ńlẹ̀ o nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adíra fún baba jẹrọ̀ mọ́ jèlé o ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbà mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́pì mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: bébí ẹni bá lè yó mọ́ láyé láyé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ́ láyé láyé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rìn àṣẹṣẹ yẹn àbí ẹni bá lè jà láyé láyé ní
1: rí. Bẹ́ẹ̀ni wọ́n mọ̀ wá ara wọn ta léta.
0: Ẹyẹ wo ìyàwó àṣẹṣẹ gbé bí ń díje bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ lóko.
1: Bẹ́ẹ̀ni
0: bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ yóò sì máa ná mọ ìyálé lọ́rẹ. Àwọn èèwọ̀ ni a kì ń gbé òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ ẹ̀ kì í máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tún mọ́ láyé láyé ní
1: rí. Àwọn àgbóná lákọ̀ọ́ṣẹ́ṣẹ́.
0: Bí àwọn ìbára ẹni ìparí rẹ̀ fún wọn tó wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́gàn ìyọ́tà yọlọ́sọ ojú ọba alágbọ̀nà tó yàn àdínlérí gidi tí ń sọ péjà yìí ò ní tán láyé láyé. Ojú àtikẹ́ni máa ń ní ọdẹ ẹ̀rẹ́lẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: ìpọ̀rọ̀. Wọ́n wá ọkùnrin tọ̀hún lágbàáyé.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ̀mọ́jà kan sí. Àjàmọ́ tán ní lóṣooṣo náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ ẹ̀mí ẹ̀dí iná ni. Títí ọtí aláyé ti dáyé. Ilé yí pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọ̀kọ́ra wọn àbí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbélé wọn àtúnjọ mọ́ bẹ. Ẹnì kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan òní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n di ọlọ́dún ọ̀rẹ́ àforó yarú ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ dalẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúdáwà fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀.
1: Bọ́bá ẹ gbogbo ènìyàn.
0: Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ dà ní. Ẹmọ jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí wọ́n bá dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó ṣe lè lẹ̀ ẹ́
1: dà. Bọ́bá yìí wọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà lè bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsí lọ́rọ̀ àwọn àfibì sólóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dàlù. Ìwà àwọn míì nù.
0: Oore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọn lò ń ṣe mi wá ọjọ́ oore gbẹ́ àṣeré gbàgbé bó oore bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oore níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlẹ̀ kó o fọ́ yẹ mọ́.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rìí
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ni bẹ́ẹ̀ náà ní kí òun àìsọ̀jẹ̀ káṣojú ní gbogbo ẹni tí máa ń tijú ò lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ làṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ ẹ̀dá jí gùdùgùdù nífẹ̀lì ìdajì. Tó tó tún dàsìkò bàtà wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń dọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa bí ajọ la lọ ọrọ ń bẹ lẹyìn báọba kú. báọba tètè kú ọrọ ń bẹ lẹyìn wa ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. ọlọ́wọ́ fọ aṣọ.
0: torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣe rẹ ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ lópin. èèyàn tí yóò sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba láti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. bàbá ogun ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn. kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn lọ ní. ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ sùdù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn àlàkejì. ẹni tó kún okú ẹni tó bọ̀ ọ̀rọ̀ ọ̀hún aládèjì ọ̀run dákun mọ́tò jùmọ̀ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òwò
0: bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnì kan ti wọ́mọwọ́mọ tí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnì kan ti wọ́mọ tí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má ṣe kí gbogbo wa òní òun àmì rọ̀ọ̀rọ̀ èèyàn tó ti bí òní ikú ẹni tí òsì tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ̀ bá a bá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbére ògùn ẹgbẹ́rin abẹ́ gbére
1: òun
0: rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó mú ṣòwò ọwọ lẹni bá kákẹ ẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹni ẹgbà mẹni ni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọka ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ni ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjẹ ẹgbà mẹjẹ èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùkù rọ wà nílé wọn bí wọn ṣe ń dàdẹdùn bẹẹ lóbi báni ìrọlẹ gidi ẹwọn èso ń bi dọ́ba rẹ mọlẹ bá
1: ọ. ọmọ onílé wa ọkọ àforí onílé obì ọwọ nílé ọmọ àbòkù lẹrí ìjẹjà lọmọ odò apanadà ìjẹjà bẹrẹ ọmọ ẹni àti ilẹ ní ọwọ bí bá ń borí lẹyìn bàbá ọmọdé máṣe wọn òkè kẹkẹ aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ tí ẹmí lásán òde ìjẹjà èyí yóò wù dáa bá nílẹjà ní ẹra mímí wálé ló ń bá jólóye ẹni kí jólóye dùnrán ìjẹjà tani á jólóye dùn yá mi ọwọ nílé ọmọ òkú yéye ìjẹjà mọdù apanadà tẹmí bá ń borí lẹyìn bẹ
0: ìní fọwọ́ lùgbé ẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀ náà ní olówó ńlá wọn ní fọwọ́ làrólà ń porí ọwọ́ dákun dábọ̀ jẹ ńlá kí n fọwọ́ làró òbíta ìjẹta dákun dábọ̀ jẹ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ obìnrin. ọmọ wọn wà níta méjì mọ̀rẹ́ta lóòrìn àlọ́lọ́ níta méjì mórèjì gbàgìdà ní mítà méjì mórù kan wọlé ọ̀gá náà mórù gbogbo wọn bá kí mi lóko lóko okun lónìí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lóko lóko yé kan ní àìrípo owó wọn lé gidi ẹ̀
1: wọn. ẹbí bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọdì máa lé wọn ìjẹta abẹ ní amolóbi apanadà ìjẹta ọmọ awánilé awánilé ọmọ àbò òkúnlẹ́rì káwọ ìmọ̀ onílẹ̀ òbí àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀rẹ́lẹ́ mẹ́mọ̀lẹ́ ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: káàbọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́lẹ́ onílẹ̀
3: wò. ẹyin náà kú dídán ẹ jẹjà lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ̀ òbí. owó tó wá níbẹ̀ náà ni ẹtún mọ́ mi ní àyín mo fẹ́ fún onídàáwò ààrẹ òde ṣe ilé ìjẹsà àbẹ̀lẹ́ ọmọ aláàyè lókìdí ẹ̀fọ́ olébùdó wọn wuyì níbò fún ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹsà àkàrà àjẹsà bí ọba lépo bí oníyọ ọhún agbóńdánú làǹtìlàǹtì kí ni wọn fi ń ṣòro òkú nílé ìjẹsà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọn fi ń ṣòro òkú nílé ìjẹsà àlàdé àgbà ọkọ fídò ìjẹsà bí mo lónìí wọn fẹ́ ṣòro níjọ mẹfà ọmọ kí ni ìjẹsà àbẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ mẹfà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sájò tí wọn bá sí ilé tálárẹ ògún bá fẹ́ bọ kábèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹsà bí mo lónìí wọn fẹ́ ṣòro níjọ mẹfà ọmọ ìwọ̀n ayín wo àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àníkọ́bọ́ lè kọ́ mátàrí jẹ kó yìí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ gbólúgbọ̀n bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àníkọ́bọ́.

owo da o emi ati ya ni mo si o owo da o wallahi o si a ma fa opolopo nkan ti o da kan si orile o si o da o ko si o da o emi ateyin a ni tosi o ayin baba won yan gan senu ipakola ko seyin a di afeji owanran ti awon ri re meji meji lo jo eh wi fa lara pe mo rire o ire to sonu re wo lede e wi fa jero pe mo rire ire to sonu ire wo lede e to wi foran gan agan so pe mo rire ire to sonu ire wo lede o ire loju owo ri emi ateyin te n gbo mi lowo lowo atawon ti o to ma gbo mi ngbo ba ya atawon lolufe mi ti won si online ti won ma gbo wa bye bye tori pe afefe kan ki fe ko mo kan gi okola gbogbo awon olulufe mi yan agba awon tan fe mi fe daada gbogbo awon alaanu wa alatileyin wa hin ani baba won yan kan senu ipakola ko seyin a di average awonran ti o mo rire meji meji lojo e wi fa lara pe mo rire ire to sonu ire wolede o Every fajero pe mo rire ire to sonu ire wolede e fo ran gan oso pe mo rire ire to sonu ire wolede ire loju owo ri emi ateyin oju wa yo ma rire ni bo se wu ki lo le to kowo won to wo ni won emi ateyin odo owo awo olokun oni da wa nítorí pé àwọn owó a máa rí owó náà ni báwọn owó sì lè wù kówó ọrún wọn tó àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn báyìí là á pè níyàn mú a jẹ ọpọ ọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wa ẹwà arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ wa ẹwà arajà ohun yìí ọwọn ọyìn gbogbo iṣẹ wa gbogbo sẹǹsẹ wa gbogbo sẹ́ǹsẹ́ wa bá ti ń lù báyìí náà ni ọ máa dùn ó gbogbo sẹ́ǹsẹ́ wa èrè tó pọ̀ láàmọ̀ jẹ́ ń bẹ nítorí èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè náà lọkùnrin náà ń jẹ lábọ̀ ọjà ọyá ẹyin tèmi ọyẹ ká ní fura o bàbá ń sin àlè ẹni lọ ọyá bàbá yusuf ọlátúnjì ọyẹ ẹ máa bọ̀ ààyè ẹ súnmọ́ bí ọ̀rọ̀ náà kàn yín

orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. Àti ìta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ̀ olúkọ.

ẹ̀yìntẹ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lẹ́kú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mu ńjọ́ kìnìún àná ikú wọ̀ mu náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mu. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó, ká mọ̀ fi gọ̀ọ̀gọ̀ fá.

ẹ ṣe mọ tẹlẹ ń kọ pé ìn ní wo tọmọ ẹni kẹnibọdì ìn ní wo tẹnì kankan kọṣe o. Èmi gangan lọ̀rọ̀ ẹni tó bá wù kó tún máa sọ mí ìzó ni ọ̀rọ̀ ìjánu òhunrun mo tún sùn ta ẹnu mi ṣe wúyá wúyá wúyá wúyá. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

a ní tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ èmi gangan dẹ́yìn nǹka ọ̀la ṣúkàn mí ká sàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin hàn-án ajá àlọ́ ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀bá rẹ̀ràn kò mọ́ra bá mi èèyàn ni o èmi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí nzó ni. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé níṣẹ́ ìbáàkà igbé kíkẹ́ níṣẹ́ ẹ̀yẹ lóko.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kinní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kinní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán pù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí níbi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ń ṣe táyé pé níta lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn programu wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o? Èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, pé wọ́n fẹ́ improve. Bóyá wọ́n ń ṣe product kan tí wọ́n fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: A kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa. Pe ibo ni kudie, kudie wa ku si. Ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju. Sugbon in ta ba nje lenu lowo lowo nla wa mo. Ani kan soro ninu group kan. Nisin oni ni Africa wa nbi oni in the next 50 years I get kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling on to the past ite si waju ojo waju o je ajoji si a fe ite si waju ojo waju awa cling mo past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan a ni se yun ti ba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kan to so pe baya ni isin na bayi ba se wa yi pelu owo ta na owo naira owo ka so pe naira ki ma fi yun sapere naira owo paper naira pelu coins naira bo ti ati foju kan 1 naira ti 50 kobo ni isin olorun lo mo ye odun ilu ebo gan won na coins la America won na lawon ebo ti ba wa nbi a ma fi pon pe ati ju ka ma ko coins towo lo bi o ma dun woro lapo wa a si fi ba gbogbo nkan je yanyan ko si nkan sile marun ko si nkan 1 naira mo ice water ta ma ra nigba kan 50 cup nkan kan ko ti ice water ka ti so pe ko ti ice water ma ko si nkan 5 naira gan tipa le fi agidi le fi ri nkan naira marun tori igba agidi kini kan naira marun to je wa gan ko si nkan naira marun se nkan naira marun be ni be be ra e pa yiri tan yan muri kan le ti bere magi da ma nfi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress die sugbon ti mo nso ni pe owo naira ta na paper pelu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon oyinbo si tun improve innovation ti wa nisin nijo ni ta n soro pe kini ta awon te ma n bun wa lowo won wa la America ni o emi wa Nigeria emi won wa ni UK emi wa Nigeria won kan ni Deyinka o lasukan mi kasama se dada papin elenu gboro sali elenu gboro send account number re o ni ka ju account number si won won kan te ni gbera wara laarin bi seju marun lowo ba ti wole sa account mi nimba to ti be thousands of naira ní tó fi wà richard ní tó fi lówó lọ sí ní tí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́un nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú èbó láti sẹ́ndì owó sí ẹni tó wà ní nàìjíríà kò yí sí o bábá fẹ́ kọ lẹ́tà láti ìlú èbó wọn tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yìí oṣù tí bàbá mi ọ̀wọ́n se àlàáfíà ni ẹ wa gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bá mi ẹ bá ń ralẹ̀ oko mo fẹ́ máa dáko o tàbí ń fi owó ránṣẹ́ sí yín bá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọn kọ lẹta o le lo oṣù mẹrin kó tó dé nàìjíríà ṣùgbọn ní ìsìn ni mo n ba bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti abe collector olodun lo mo ye odun ti o su ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma ro ri daada o ti so easy latori WhatsApp won kan te ni pe pe pe pe pe olodun pepepepepepepe olonu latori phone pepepepepepe won di send owo sile pepepepepepe ile wo lo nba mi kolo iya lo se video call nibe ma fi so gogo yara nka kiri fi han mi document ni aye jo ta yan mo ti won ma send owo lati lebo kan ba won call ti won ni call o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti ya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon wo ni okowo fun ti won ma fi se ma fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon majinle awon awon eyinbo alawo funfun pala awon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ikan fọwọ́ sọwọ́pọ̀ ikan mọ̀lẹ́ àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rùn ọ̀yọ́ àti ìbà unity forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi tafọwọsowọpọ gbé ìlú ọlọgà agbára ń bẹ níbi ìpìmọsọkàn iyì ẹyẹ pẹlú ìwúrí ń bẹ níbi kí ìlú ọyọ gòkè àgbà kó dùn púpọ kó pẹ ọwọ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọyìn sí yín ẹjọ ń kùmọ tí ó bá wá pu ẹyin nìkan kí ẹ tún èrò ara yín pa ọyọ àtìbà yín ti forọ ń wí pé kárìn kápọ kápọ kárìn iyẹniyẹni yóò yẹ wa o torí iyẹniyẹyẹlé yóò rọ wá lọrùn nítorí rírọ ní ràdàbà lọrùn ìlú ọyọ ò ní mẹrí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọyọ lásìkò wa lókè lókè láàmọ wa lọjọkọjọ adéyinga ọlọsùkàn mílẹ ní ń jẹ pàpín tí gbogbo yín tẹ ti mọ sí pàálẹ ẹ pè wá tèmi náà ní látàrò ti sùn lórí ọrọ náà ọyọ àti ìfà unity forum ni wọn rán mi níṣẹ àánú àná ni mọ ẹ lọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń làádì ku ijó àti wípé àjíṣe bí ọ̀sán làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.

0: ọyọ́ mi tí ó.
1: Kílà ń bá bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní ọ̀ àpadà máa mú billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba tán máa ń ṣe. Wọ́n kàn ro àlọ́bà ẹni pé kí ni ìdá gbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn yín implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n àní kọ́kọ́ wo, wọ́n àní rò lọ́wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate, ká tún wò pé ewo la ṣe tó kù díẹ̀ ká tó, ewo lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́, ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èbó, mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website. Àwọn táwọn à ń lu Èbó bẹ́ẹ̀ lómi ò bá níṣẹ́ nílùú Èbó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o, tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi gbẹ́mbàká àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand big brand bí àwọn mọ́tò àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn, wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ bá sì gbìyànjú, ọ bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ní gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti ríyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà, kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gba àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ilé Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kẹ́, mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin o, ìra wọn ò fẹ́ pòpò òde nu o, ìra wọn ò fẹ́ pòpò òde nu o, kéde pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o, na bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo ni kan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni olorun lo mo dun to ti ri imi ninu won gba yin bawo eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju kese gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

0: agbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe ooo.
1: Measurement and evaluation. Tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé ọmọ kékeré bá ṣubú, ìwòwájú bágbà bá ṣubú, àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mi mo ti ṣe àṣìṣe o. Kí n má tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú bo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú. Ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò, tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dì pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tí wọ́n tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Park. Ọ̀tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Abuja ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí a ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà Ojoko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé rú àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lè wú mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ ní bàbá Bọ́lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí o. Bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojú rabẹ sáyẹ kí òṣogbo. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí ni Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rabẹ sáyẹ kí òṣogbo. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ yọ aláàfin. Ẹ ò jọ pàṣẹ kẹrẹ mọ dẹ ọmọ àti ní ìwọ́n ti ń kólówó kó kí wọ́n fọwọ́ fọ gbà á lẹ̀. Àṣé kò lè bá àdìjà kó lè bá dápọn kọ́ máa aládé ó lè bá rí ìgbàmù lámbẹ̀. Àwa tún lògbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní sọ́sẹ̀sì Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe ìwà tá máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ olè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tómi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti à ń ti àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báyà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú yìí ti náà lẹ́ ojú òní ti yìn o. Tóró gírin la jẹ́ bọ ọkẹ́ mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ ń mọ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí ró tí méjì tẹ́ ń bá wà ṣe gravy tẹ́ ń bá wà ṣe bánà Ajíṣẹ́bí Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́bí Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Níye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí. Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn máa ṣe rìsáàcì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ. Ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa wa nbo la wa fe wa iko wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh sai mo pe epo nikan la fi ma wa ko laye jon ako oni batiri ti wa nisin o awon kan na ronu de be ara mi oye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi ba yin soro lowo te fi gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan o on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: ala de bi eni ba le yo mo la ele ni ri
1: ti e pa ni ko ro mi owo ga mi ko yan mo eni bi pa ki gbo wa su
0: ba ye ba ye ni ajida bi eni ba ni gu mo la ele be la gu la ye aro lo re se le ore a se se yan bi eni ba le ja la ele ni
1: ri ni wo mo wa ra won ta le ta
0: e ye wo ya wa se se gbe bi ndi se bi eni gbe o le gbo mo ko re loko
1: be ni
0: bi ya wa se se gbe ba gbe ni oko re yo si mo na mo ya le lo re
1: ani npo bi o
0: Bibi ni ga ma gbe ri eniyan je ma la ye bi gbe ro kan eni kankan agada gbogbo ko fi nu ara won ewo ni a ke nbe fi ko han jolo
1: kabo
0: gbogbo igba de n ba n da jo ko la ya ke ji ma rora se tori bo ko la ya ba bere ja bi eni be o le ke ma la la ni
1: a ma ko la ko se se
0: ni ba re ni bari re fun o to wa to mo fun ra won loyun wa to mo bi mo fun ra won lo ju a ba se le do yo ta yo lo se ju a ta la gbo ro do yan Dileri giri di so pe ja yi oni to la ele
1: be ni be
0: oju adi ga ni ma ni ode re re oni jan ba ni di se di si ja ni
1: o wa ko to hun lagba
0: ni wa gbe ni wa ja wa ja ni wa to gbe ma ja kan osi a ja ma tan ni re re re so na ni oda o ni oda ko ma e yo bi ma lai lai lo pe ni di na ni
1: to ni
0: ti di alaye di daye ile yi pelu awon di mbara won ja won okora won bi won ba binu jira won do wa do do mo ba la won gbe le wa do do mo be
1: be ni
0: kanu ka ka o ji ni yara ku o be ni kan so ni ka lu ku o ji tun mo be laye re
1: ko to
0: se mi ki nbi o lo do re an boro ya re joro tun
1: ka bo
0: ore mi da mi won do re mi lo da le ore bi ndi bi bo le re be te o lo da wa si ya re ni o je ko ro tun le
1: e bo ba e gbogbo eniyan
0: awa baba la so re awo mo so re owo le da ni
1: ko to
0: ta ma ja ba la wa so re o da le mo e ja jo mo ba la wa go re o do do re o da le ke da le ore ti o ba da le o ni da le zo re re o fu re re re ni ja la bo si e da ke je ki gbogbo wa o si le le da
1: po ba e wo da le ni ya
0: be na le bo ba bo ma ra ye ninu le bo ba se won lo re bo re ba de won lo na bo sa lo sa lo
1: ka bo
0: sa lu ba ri ka e se mo du gba ojo o si lo ro awon afi bi so lo re pe nge ju ni won fi yi ore ana da
1: wa won mi nu
0: ore fun won lo ju ago wọ́n máa bínú ẹni ọ̀gbá lọ àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbé àṣì oré gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ní àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: lọ sí
0: ọjọ̀gbọ́n aláwùyé ọjọ̀gbọ́n aláwùyé bàbá àgbèjì
1: ọjọ́
0: ni bẹ́ẹ̀ náà ni ọjọ̀gbọ́n aláwùyé alọ́gbọ́n Gbàjọ ojú ní gbogbo ẹni tí máa ń dijú ò lè ṣọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó ní wa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀ fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ káàkiri jírí gbùdùgbùdù nífẹ̀ẹ́lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ sọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń dọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lọ. Ìkọ́dákun kó fi wá sàgbà ọjọ́ òní di ọlọ́run ọba àmì ó jẹ́ àjọlá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn bá ọba kú. Bá ọba dèdè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: Torí bẹ́ẹ̀ ni ọba dí ikú ìṣe rẹ ọ̀tún láyé ẹni tó bá di kú bolúwa rẹ lópin. Èèyàn tí òsì bí mo sánú ọ̀gbọ́dọ̀ sún eré ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ọba ara ti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. Bàbá wa lókè tó pin fún wa náà ni ó pin lọ́gbọ̀n ọgbà. Ó pin wo owó kárí, ó pin ikú kárí, ọmọ ni ọ̀ kárí ènìyàn. Kò jẹ́ ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ẹ̀ni gan bẹ́ẹ̀ni gan lọ ní. Ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. Kò jẹ́ ni tí ò ní kú láyé gbogbo wa là ń rọ̀ ọ̀hún alákejì. ẹni tó gbúrò kú ẹni tó bọ̀ ọ̀rọ̀ òun aládèjì ọ̀run dákun mọ́kàn júmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kejì bí ẹnìkan ti wọ́n máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan sì lóyún díẹ̀ kò lè bí ojúmọ́rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má jẹ́ kí gbogbo wa ò ní òun àmírọ̀ọ̀rọ̀ èèyàn tó di bí òní ikú ẹni tí òsì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bá a bá bímọ náà dán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àfẹ́ ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbẹ̀rẹ̀ ògùn ẹgbẹ̀rẹ̀ abẹ́ ẹgbẹ̀rẹ̀ ohun rere lájọ mọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ mú mi ní ẹgbẹ́ wa.

lásìkò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí o à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún ààwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ̀ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná la gàbúrò rọ̀hìn lọ́lọ́ aláforíjìn lọ́lọ́ tó bá tún foríjìn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwà tó bá dáríjìn wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn tán tó foríjìn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbà àdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wọ́ àgbà àdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàfà àti Mọ́rúwà. Ó wọlá ìlú Ọ̀yọ́. Ó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹjẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ mi dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tedi bele je wa gbo mi gbaroye mi awon megbe o AUF oyo ati ba unity run ni won ran mi si yin won ni ma logun ebun yi pe ai laso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiamu ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a se darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi ni kaluku se nse ti e lototo yi ni ko nko jabele yi npo wa go ndo lo seyin tori ai ko worin ijo ni se ku pa won o AUF oya ti ba ni dibro ni ma wi fun yin pe ai ko to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe oko nikan ni omo ti ba le ye je ni ma so fun yin pe ka yo fowo so po gbe oyo larebe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùnkùn ó ẹyú ẹ̀fún fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ fúlùú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ wọ́sọ̀ ọ̀pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ sọ ní aṣíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún yàwó kọ́ sí rere nítorí ajé ṣe bí ọ̀yọ́ láàárí wà ló ní ṣe bíbá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan.

oríṣiríṣi. A kàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan.

Oṣù tó kọ́ àpẹ ká máa ní ẹ̀mí àforíjì. Oṣù tó kọ́ àpẹ ká máa ṣẹṣẹ láda iṣẹ́ olóore. Oṣù tó kọ́ wa wípé kọ́ yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ọmọ pé bí ń pa

0: Oye pe atolowo atoloro ta ba ti jo jan ni sari tan bayi yo ku tun de tarunu o tun da su ko sinu
1: alagbara alawo robi komando mayin na ni
0: ibe le ti ma ri tawon eyan ti ma se papa ntulu ise olore la tun lo se eni ti o ra nkan sinu pelu mi en ti o ra o nje sari pelu mi
1: kani
0: te ba de lu eko
1: kato
0: wa lai da lai oríṣiríṣi programu lọ́tún ló sì káàkiri gbogbo ògbóró káàkiri gbogbo òlú ọ̀yọ́ náà káàkiri gbogbo òlú wa nílẹ̀ oòdùà ní àyín ní nàìjíríà wá ń bí káàkiri àgbà ńlá ayé ẹ bá dé nù mọ́ṣáláṣí wúránì lọ́tún ló sì ní.
1: Adikọ máa ń dá mo dúpẹ́ Fáláhùn Rọ̀bí mo dúpẹ́ Kádàrá mo dẹ̀ dúpẹ́ Sábàbí.
0: Kódà ẹni tí o mọ kùrá nìkan yóò mọ wá ibi tí o ti mọ gbọ́ wá sí káàkiri.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú àsúsù ramadan nìkan.

0: ọ̀tà kọ́nínú no oṣù yìí tá a bá kọ́nínú no oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni ó abébí ṣe wà nígboro tó yẹ pé àwọn ẹlòmíín báwa ṣe jẹun tá a yóò bá mú bámú yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn lẹni.
1: Padà wá máa nira kí máa ṣẹlú bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kó tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ bó tún mú odò fá wa ògbè wẹnu kó tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé níwọ̀n ìgbádùn wọn ọkọ ìyàwó ìgbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ ìgbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́ ẹnu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílì kìí ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrí ẹ náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajúra wa lọ wà láì kìí ṣe ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Ó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ́ńbọ́ bí awerin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a máa jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀kan ó ti wá fẹ́ẹ́ ju sọnù sóun nìkan ni ó gba àmàgbà àwọn tó nàní.
0: Nínú fómílìkì rẹ̀ ohun gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họrí kọ́kọ́ sàánú wọn ná kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé ná inú orí ní ògbè wẹnú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ẹ̀ tanú. Ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lékún ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bàbá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹnimọ́.

0: inú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ́ wá nínú jẹ́ o. A ní orogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o.
1: Tó ń kọ́.
0: A ní orogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjánlẹ̀.
1: Àbí ẹ ti sùn.
0: Ìgbọ́ ṣe ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́ mọ́.

Ọlọ́run ọba ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ Ọlọ́run tọ́lọ́run fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run ọba ń gbọ́ ẹ ó tún ń poró nílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run. Ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán. A wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hàn. A máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá mọ́ ríra wọn bí inferior. Different stages, different levels láyín kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tí ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ọlọ́run tóbi lára Adéyìnká Ọlásùnkànmí o, káṣà máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ bí awo erin, ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán. Ẹ nítorí bí mi ọ̀bá ẹranko múra bàbá èèyàn ni. 4:37 AM náà la wà yìí, ẹni àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyìnká Ọlásùnkànmí, káṣà máa ṣe dáadáa, nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyìnká, mò ń bọ̀ ná.

kí ọlọ́run ọba kí ó wọ lánà oṣù tá a wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú tá máa ń sọ̀pọ̀tì wa yányán ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù tá a wà yìí kò ní jẹ́ kí ẹ nájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o ọrùn náà sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ẹ ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yorùbá azim.

bọ́yẹ̀lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọ mọ fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

se gba gbo gba awon akori oro wa ta tin pa bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori omi gbe gbo awon eko nu osu ramadana ka ma gba gbe won gbo se olore ise lada ta n se lasiko awe ka ma gba gbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to we ta hin ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan bí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládàá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká máa gbìyànjú bíi kápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládàá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí adigbèrè àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ́ ká máa fún ọ ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbí dùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló bẹ níbi èlé yìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbéṣẹ́ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dá kun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí many atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ ọ̀bọ̀ òsè ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ̀ ó sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ pápá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun ọba ń gbọ yẹn padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan kádéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tí wọ́n bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn èèyàn wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí wọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ wọn ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin nígbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mo ń ṣe àìsàn ẹyin náà lẹ́kọ́ yù mí o ẹyin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi.

atẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni ò ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni. Wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú. Ẹ tún yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ ti bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹyin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí ariwo wọn lò mí bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́mọ ni cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè. Àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n. Ó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Gbé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ ńbẹ. Ó ní ìgbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń lè fi sí yáàdì lọ wo àwọn bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún wọn lásán. Omi káírí lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Tí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ bí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wà bí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ. Ṣé gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká. Ṣé gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo Nàìjíríà yányán. Tó bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

0: bó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa kámọ̀ lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí sí ìta dì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú nǹkan kan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwẹ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣebí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí ìnú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni ṣe ìbákà igbé kíkẹ́ ni ṣe ẹ̀yẹ lóko.

0: ba mi pa ta ibande le olu so lata america won ti ki mi ni ori whatsapp won ni ramadan karim a se okolopo ramadan laye ba mi a baba daada nu awon ti an duro ti wa ni kan ni wa ni binu a ti won je kise yo ti su anu olorun ba ngo won duro ti wa gbagbagba a mi baba pa ta ibande le olu so la america baba sa mi nu o ma de poju a ebudola lata america ba mi alaje ademola lata america ba mi son ni success odola lati uk baba ba si wa de ni ran lati lu eko ni nigeria madam fumi kemi lati lu badan patai ba la midi lati owo londo state dada dan Mr. Yusuf, tan si se lopa bo de hospital lo yo ala fi nbi omo won ni badan asiro amadu afa glo ti won ni etere multipurpose venture ta ti gbo polo won lekan ati afolabi nurudeen alaro lati orilede libya artist michael awusola angelo lati lu abuja omo baladegbo lo mu idini adekunle baba evangelist moses akande aketunde adegoke ise aka abiodun lati nu oyo ati ba unity forum gbogbo won ba pẹ̀lú àwọn tí wọ́n fi ṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ abdulrahman abdulbasit gravy designer wa ọlánìkẹ́ ní tea brand roti image plenty fashion home àti best icon furniture
1: àwọn ọmọ bá tààlé wọn bá bá lórí bẹ́ẹ̀ bá ní wọ́n tún gbẹ̀mí ara wọn.
0: pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táà náà ń tì á lẹ́yìn àwọn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tẹ́ ń fún wa lówó lóríṣiríṣi adúpẹ́ ọ adúpẹ́ pẹ́ òkun alájà adé ariwọlá àtà amẹ́ríkà. Se egbo wa si ninu orin njo kan e ya maliki ya ma
1: ta le sa se yede ma je ke sugbon ta ko ni olohun ta ko je
0: la mali pala walada ti o ni sowo pala duka gbogbo duki ata ko jo ni arin ko ni siko kan nigba na mo njo gbende aluki ya awon da da da ba se le mi fi nje kasama se da da awon nikan na ni

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹ́kúse, ìjẹ́kújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́n, àwọn nǹkan tó ṣe pàtàkì inú, ká sá fún wọn. Kásì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lé orí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò mọ̀ wá ságàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyálé kan ní sòun, ìyálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùbà bó ṣe láìláì láò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ o. Bó ṣe astaga fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́lá lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe astaga fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní gbogbo oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ní oṣù gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ẹ̀tì gbèsè ayé rẹ̀. Ṣùgbọ́n tó ò ní ga tó ò ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò ìyẹn ń bẹ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà lá o bẹ́ẹ̀. Bí ó ráyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ ọ má kọ́ concentrate o, torí ẹlòmíì bí ìdí machine lọ́wà. Machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ìgbẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ká láìláì láńlá ni ọba wà kárí ìdèwé, ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run o. Ọlọ́run kò ní ká ara wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún.

mọ̀ pé ó bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kọ àfẹ́ẹ̀tì jẹ mú rẹ olè pàtẹ́ẹ̀tì kọ wà nínú kùránì ọmọ kọ wà nínú bóyá inú mọ́ṣáláṣí ni tọ́ ọmọ ka kùránì látàárọ̀ dálẹ́ tàbí kọ lọ́mọ gbọ́ wà sí látàárọ̀ dálẹ́ tí ó bá ti ní àfẹ́ẹ̀tì jẹ mú rẹ àti bísínẹ́sì rẹ ṣùgbọ́n ìwọ tí ó bá àfẹ́ẹ̀tì mọ́ṣáfarawé o gbàbí iṣẹ́ lọ tí kálukú ló tóógì lẹ́rù lẹ́nu jẹ́ mẹ́ta yìí kẹ́nìkan tó mọ́ dínkùn ẹniwọ́n tó ní gálò láwò tọ́ba lọ sùn sínú mọ́ṣáláṣí ọmọ àìsàn di pé wọ́n ń gbé sínú bọ̀ ní mọ́ṣáláṣí tí wọ́n bá gbé sínú wa ibi ó pa.

0: Ọlọ́run pa ìrọ̀rùn fún wa ní òṣè fi ń gbogbo nǹkan ní wa lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa.

dé nǹkan lásùkàn mi ẹni àbáta káfíra tipa lọ́jọ́ sí tó wá di pé mo wá fẹ́ di àjìtànà ò mo sì ti ń di àjìtànà ò báyìí ni rárá àwọn èèyàn máa ń jókòó ti rédíò gbóhùn wa ọlọ́ọ̀bá ń gbọ́ kí ṣe mí mọ̀ ọ́ ṣe o ọlọ́ọ̀bá náà ló wà pẹ̀lú wa o èdè kọ́la wa mọ̀ pé débẹ̀ ọgbọ́n kọ́la gbọ́n débẹ̀ o ìfẹ́ làwọn èèyàn ní o ọlọ́ọ̀bá náà ni wọ́n fẹ́ràn lára wa ọlọ́ọ̀bá yóò máa bá wọn fẹ́ràn ẹ̀yìn náà wàhálà lórílẹ̀‐èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́.

0: wọ́n gbà mí láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria, ọlọ́ba ń gbọ́ gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no visa, without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báwọn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti kọ́kọ́ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú máa fa mọ́ jìnnà.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nífà ìfàsẹ́yìn kan.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́sálásí o.

0: lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní yẹn pé sọ àmẹ́jòkó ìsọdẹ ọ̀kan torí pé bàbá wa ṣe ń sọ Hollywood wọ́n ti ń tẹ́ mi lọ́rùn pọ̀ ti pẹ́ ìbílẹ̀ ńlá ní yẹn pé tẹ̀yìn lọ́rùn lónìí àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè àmọ́láyìn ní bá àsìkò náà jẹ́ mọ́ ẹlẹ́kùnrin sọ pé
1: sallallahu alayhi wa sallam
0: mọ́lúdì ànábì là ń ṣe yìí
1: sallallahu alayhi wa sallam
0: ẹlẹ́kùnta ní jẹ́ ànábì gan
1: allahu akbar
0: irú èèyàn wo ni báwo ló ti lo ayé kí lọ́lọ́run wọn ara wa ṣe afa mahamudu sára rẹ ti balẹ aláhùnmá sọlí sọlá tàmù sínà alá sẹyídìlì mú sínínà aláhùnmá sọlí sọlá tàmù sínà alá sẹyídìlì mú sínínà
2: aláhùnmá sọlí sọlá tàmù sínà alá sayyidina musinina allahumma salli salata musina ala sayyidil musinina
0: anabi wa muhammad
1: sallallahu alaihi wasallam
0: ngba to to asiko ta nabi o faye le oware anabi muhammad
1: sallam
0: ààrẹ náà pọ̀ 16 days ìlànà bí òfin gbanú ìjọ mẹ́rìndínlógún èyí tó jẹ́ ń fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀ ike mọ̀lúdì ànábì tá à ń ṣe yìí bá a bá ṣe láṣetúnṣe nínú tọ́lọ̀ ń yọnu sí ni ànábì mahama àbá mahmudu máa bọ̀ ọjọ́ ti lọ.
2: Fàmàkídá Rasúlù lẹ́yìn aleyhi salatu wa salamu fi ahi ṣari sọfam.
0: nígbà tó di pé anabi ti ń bá ṣe ọlọ́run bọ̀ nígbà tó dọmọ 63 years ọdí ìgbẹ̀yìn oṣù safar ààrẹ bá kí anabi muhammad.
2: wakana marido azamẹ́lì àtàṣàrà yaumẹ́.
0: ààrẹ náà ṣe ó sì wá fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
2: yehudu nasu ilé yìí.
0: nígbà tá a sẹ́rí ààrẹ náà sí.
2: yehudu nasu ilé yìí.
0: ààrẹ náà ń bẹ pẹ̀lú ànábì débi pé ànábì ò lè jáde sáwọn èèyàn. afadáhùn ọjọ́ ti lọ.
2: wàkánà ibùdídáhùn màdí lẹ́sí máa tàbí sudan.
0: ààrẹ tó pa ànábì ńgbà tí ó bẹ̀rẹ̀ erí ní kọ́kọ́ fún ànábì. ike ààrẹ sa ànábì ààrẹ tó pa gan-an ẹ̀fọ́rí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀. má bọ̀.
2: wàbò isa àlẹ́yìn sọlá tó wà sálámù yámù ìsìnlẹ́ẹ̀lì.
0: ààrẹ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́ndé gẹ́gẹ́ bí wípé ìgbésẹ̀ ayé ànábì mẹ́ndé la bí. nígbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ ẹjú sí ọlọ́run ojú ọmọ ndé iná làwọn ọlọ́run fún níwe gbé ìjẹ́ ànábì dé.
2: wà á máa ta sí ìyìnyí.
0: ànábì sì tún kú lójú ọmọ ndé.
2: pẹ́lá máa kálẹ̀ ọmọlì ìsìnlẹ́ẹ̀lì sàkúlẹ̀ máa rídò.
0: nígbà tó di láàárọ̀ lójú ọmọ ndé ta ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: fọ́ọ̀sì náà bilẹ̀ lu àṣàlẹ̀ sọ
0: báyìí. nígbà bìláwa lọ sẹ́nu ànábì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrún gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ànábì.
2: wakọ́mọ̀ bí bábí oṣù lílẹ̀ yìí.
0: ó dúró lẹ́nu ànábì ń sálámà.
2: fàkọ́lá.
0: bìlá bá pé.
2: asalamu alayka ya rasulallah.
0: ìjọ ọlọ́run kọ́ máa bá ìwọ ojúṣe ọlọ́run.
2: fàkọ́lá. láti Fátímà tú.
0: Fátímà ní dìde sí Bìlá, ànábì ò lè dìde.
2: Fákọ́ láti Fátímà tú.
0: Fátímà bá sọ fún Bìlá.
2: Iná wọ súnlẹ̀ ńlẹ̀ àìmásíkú lọ bìnà fún sí i.
0: Ọlọ́rẹ̀ ànábì, ànábì ò lè dìde látàná. Ọrẹ̀ ànábì, ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
2: Fada ala Bìlá lulì màsíjídà.
0: Bìlá ò lè lọ mọ́sálásí, ó dúró lẹ́nu ọ̀nà. Nígbà tọ́lọ́rẹ̀ ànábì kò tí ẹ̀ gbọ́n tí ń wí dáadáa lọ́ba pé.
2: Fada ala Bìlá lulì màsíjídà, wọ́n lámúyẹ̀ fún amọ̀kálámà.
0: Bìlá gbọ́n tí Fátímà wí, ọ sálámà sá ànábì kò gbọ́ jẹ́ ànábì, ọ lọ mọ́sálásí ó tún padà wá.
2: Fọlá máa àfa àṣubọ̀.
0: Nígbà tó a di pé àṣùbà ago mẹ́rin ti kọjá, márùn-ún kọjá, ago mẹ́fà lọ lù tó yé ti mẹ́lẹ̀.
2: Jà Bìlá ló sàlẹ̀yà.
0: Bìlá bá tún wálé lẹ́ẹ̀kejì pé ilẹ̀ mọ̀, ànábì ò ní jáde ní.
2: Wọ́n kọ́ ọmọ bí ilé báàbí.
0: Ó dúró lẹ́nu ọ̀nà ànábì.
2: Fọ̀kọ́ lákàsá, wàkàsá.
0: Ọba tún sálámà sálọ ọ̀nà ànábì pé kànábì ó dìde, àsìkò àṣùbà fẹ́ kọjá. Lọ́bọ̀.
2: Fásẹ̀mí àwọn sùúlù ńlá Ìsà òtàwù.
0: Ọwọ́ ànábì wa gbọ́ ohun Bìlá tí ń dá tí ń sálámà sí òun. Má bọ̀.
2: Fàkọ́lá. Ìdíkùlù ya Bìlá.
0: Ó ní wọ Bìlá wọlé.
2: Ìnì máa ṣe gúlù Bìlá bú sí.
0: Ọ̀rẹ́ mi gbádùn látàná.
2: Wàsákúlà àlà ìyà Màrídí.
0: Àárẹ̀ náà lè débi wípé ti dìde ó dìnira.
2: Yá Bìlá lu.
0: Wọ́n Bìlá.
2: Mú wa bàbá kí àyùsọ̀ lè yá Bìlá sí.
0: Lọ sọ fún Abubakiri ní mọ́sálásí ni mo ní kó kírun fáwọn ìjẹ̀mẹ́.
2: Fún àrájà Bìlá lu báàkì àbùkà àṣẹ̀dídà.
0: Nígbà tí Bìlá rí láyìlá àìlọ́lá, ẹ̀sọ́ pé sallallahu alayhi wa sallam. Nígbà tí Bìlá rí bí ìnira ti bá nẹ́bì tó. Nígbà tí ó jáde, Bìlá bá dààmú, má bọ̀.
2: Fún àrájà Bìlá lu.
0: Ọ̀ya yìí, nígbà tí Bìlá jáde.
2: Báàkì àbùkà àṣẹ̀dídà.
0: Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún náà pọ̀.
2: Wọ́n wá dọ́ àyẹ̀ jẹ́dá owó alára sí i.
0: Ń fi ọwọ́ ara rẹ̀ gbá rẹ̀ lérí.
2: Wọ́n wá ìnádi.
0: Ìwọ́n pariwo pé.
2: Wọ́n mú sí tó.
0: Òun sì àgbákò. Ìyá sọ bẹ́ẹ̀, ó lọ́ sí àgbákò.
2: Wọ́n kì í tọ́ òrò yá.
0: Àgbọ́ kan lé mi lọ fẹ́ já yìí.
2: Wọ́n kì í sọ̀rọ̀ sáù náà.
0: Egun ẹ̀yìn mi ní ọkàn yìí.
2: Yálẹ̀ ìtàlí.
0: Ọmọ ṣe wọ́n.
2: Lámùtẹ̀lí dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó ń bí òun sínú ayé yálẹ̀ ìtàlí.
2: Yálẹ̀ ìtàlí.
0: Òun ṣòfò lónìí.
2: Yálẹ̀ ìtàlí.
0: Àṣé ayé tó ń gbé yìí, àṣé wọ́n padà rí tí ọba òun jẹ́ bẹ́ẹ̀.
2: Yálẹ̀ ìtàlí.
0: Irú ayé wo ló ń wọ̀ yìí.
2: Lámùtẹ̀lí dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó ń bí òun sínú ayé yìí, òun fojú rí ìpànẹ́bí rí nira. Má bọ̀.
2: Fada ala al-masjida.
0: Nígbà tó ti gbé Bìlá lì wọnú mọ́sálásí.
2: Fàkọ́lá.
0: Wọ́n bá pé.
2: Yá bàbá kiri.
0: Ìwọ Abubakiri, wọ́n bá bọ́ ọmọge.
2: Iná Rasúlà láyì.
0: Ojúṣe Ọlọ́run ni sọ fún ọ.
2: Yàmúkà tún sọ lé àbí násì.
0: Ó ní kí n sọ fún ọ pé kò kírun fún jẹ̀mẹ́.
2: Fúwa màsíkú lọ Bìlá bú sí.
0: Ọrẹ ànábì, ànábì ń bẹ lérí ara ẹ̀, ànábì ò lè dìde. Ẹni agbójúlé ò lè dìde. Ọrẹ àfáàwà kò lálàáfíà. Bí Abubakiri ti gbọ́ ọ̀rọ̀ yìí tí Bìlá jíṣẹ́ fún.
2: Fọlá máa wà bọ̀ Bakiri mi wà bá wọn sùúlì ńlá ìkọ́lì àní wọn.
0: Nígbà tí Abubakiri dìde níbi tí Bìlá ti jíṣẹ́ fún pé ọrẹ ànábì kẹ̀ àbí ń ṣàwàdà ni. Nígbà tó wọ mi rábì ànábì ebi tá ànábì jòkó sí bàbá bá ànábì bẹ́ẹ̀.
2: Lákìnà.
0: Ìdààmú bá gba Abubakiri náà. Tàmá lẹ́kì nàfsáwù, ẹ̀mí rẹ̀ dàrú. Má bọ̀.
2: Fasọ̀rọ̀ àṣọ̀ká.
0: Lọ́ba pariwo ókè oníyé.
2: Wọ́n kára máa kí ṣe ìyá àlẹ́ yìí.
0: Lọ́ba wólulẹ̀ lọ́ba dákú. Nígbà tí ọ̀rọ̀ ànábì. Abubakiri bá dákú pé kọ̀rí ànábì rí. Àtijọ́ tá a ti ṣe ìsìlámù, òun ní kírun fún wa ní ìkílọ́fẹ́sẹ̀lẹ̀.
2: Fàtó jẹ́rí mùsùlùmí náà máa wọ̀.
0: Gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ nu mọ́sálásí, ìdààmú bá wọn kálukú bá ń dárò pé yé. Àwọn máa ṣòfò. Àwọn máa pàdánù. Àwọn máa ṣerí ibú. Má bọ̀.
2: Fásẹ̀mí ànàbíyù. Fásẹ̀mí ànàbíyù. Àlẹ́ ìsọ̀lá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
3: wọn sunkún nínú ilé ohun kálukú lọ bá nẹbi níbi tó sùn sí.
2: Bàbá la yà Fátọ̀mà.
3: Lẹ́ẹ̀kan náà, anẹ́bí bá yíra padà, ó ní wọ Fátímọ̀ ọmọ mi.
2: Máa á sá sí àhù.
3: Èsì táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí lọ sẹlẹ̀.
2: Fàkọ́ láti.
3: Fátímọ̀ ni bàbá mi.
2: Dọ́jà lè fa kìdí ká mi ní òun àrò súlà láàyè.
3: Wọ́n dárò pé wà nẹ́bí fẹ́ kú ni, ọ fẹ́ kú láàrin àwọn. Wọ́n dára yí pa àwọn òní rí wa nẹ́bí mọ́ ni. Wọ́n sunkún pé ìwà nẹ́bí ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fọ́dà rọ̀súlùlá yàlíyà.
3: Bá nẹ́bí ti gbọ́ páwọn mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bà dìde ó ní ẹ bá ń pèsè ní àhálì wa.
2: Wàlífọ́ nílùú buná báàsì.
3: Ẹ bá ń pè fádìlú ọmọ àbáàsì wa.
2: Wọ́n ta ká àlẹ́ yìí ma.
3: Anẹ́bí bá dìde lọ́bà fọwọ́ kọ́ àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ ó ti rí anẹ́bí débi pé kò lè dìde. Anẹ́bí ò lè jẹun. Anẹ́bí ò rọrùn sùn mọ́. Anẹ́bí wa dìde ó ní ẹ pè àlíwá fún mi. Ẹ sì pè fádìlú ọmọ àbáàsì wa fún mi. Anẹ́bí wa fọwọ́ kọ́ àwọn méjèèjì ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fọ́kàrájà ilẹ̀ ìmọ̀sí jídì.
3: Anẹ́bí bá wọ ọwọ́ jáde láti inú ilé rẹ̀. Ọwọ́ ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yín ni mí la.
2: Wà sọ ńlá ní ẹ̀ka tẹ̀lé fajiri mi ìyá omi ní ìsílẹ̀ ẹ̀ẹ́lì.
3: Anẹ́bí wa dìde ọwọ́ arọ́jú ọwọ́ ayẹnẹ́ fìlà méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbọ́ àjọ náà pẹ̀lú nira lànẹ́bí fi kí i ọ fẹ́ nu àwọn sábẹ́ nú ọwọ́ akírun náà. Pẹ̀lú bára rẹ̀ ò ti yá, ó sì kírun náà fún ẹ.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
3: Gbàtà níbi wá kírun ni. Wọ́n wá fẹ́ yàn níbi.

0: mọ òun rí pàwọ̀ òun ti change.
1: Fakọ́lá nàbí wà lè sọ́là tó wá sàlámù.
0: Ọ̀padà wọnú ilé ọ̀sọ̀là yìí bá níbi pé tóun kẹ̀lé mọ̀ lára ọkùnrin tí wọ́n yín nì.
1: Kọ́lá.
0: Ẹ tànàbí bá pé.
1: Atẹ́dìrí náà
0: wà. Ǹjọ́ ọmọ ẹni tí wọ́n mi nì. Atẹ́dìrí náà.
1: Atẹ́dìrí náà máa ní wúwa.
0: Ǹjọ́ ọmọ ẹni tó fojú kan ni.
1: Atẹ́dìrí náà máa ní wúwa.
0: Ǹjọ́ ọmọ ẹni tí ń sálámù lẹ́nu ọ̀nà.
1: Atẹ́dìrí náà máa ní wúwa kọ́ láti lá.
0: Fátímọ̀ ni ìmọ̀ ìmọ̀lúwẹ̀. Mo rí pé sálámù ni mo sì rí pẹ́ yìí lọ wá wá. Ìmọ̀lú ẹni tí í ṣe.
1: Kọ́lá àlẹ́ ìsọlá tó wá sálámù.
0: Àlébí bá sọ fún Fátímọ̀ pé.
1: Wà á dìmú lásáàtì.
0: Wà á dìmú lásáàtà. Ẹni tí fọ́lé adùn lórí ni. Adimula sata mo bo
1: dimula sati
0: eni ti pele ayo je lori ni
1: wa ko ti u shawati
0: eni ti ba gugu adu to da ti ba je le kan na wa lori ni
1: wa mu fariku il jamaati
0: eni ti fa yo ku laarin jamaa pe ito se to wa lori ni
1: wa mu amule ku bu
0: eni ti mu yan lo sa la gidi o lori ni
1: fa ba ka ti fatima to di allah wa li abuka sadida
0: tun fọ ara rẹ fọmọ rẹ ni Fátímà bá sunkún. Fátímà sunkún fa anabi wa rẹ Fátímà kí ọmọ sunkún mẹ bá tilẹ̀ òkà pẹ́ láyé tó àfihàn nílẹ̀ ẹjọ́ kan anabi rẹ ọmọ rẹ mọ̀ bọ̀.
1: Fàkọ́ láti ya Fátímà.
0: Ẹ lọ́ba ni wọ́n mọ̀
1: mi. Kọ́ láti yàwé ìlàtàwù.
0: Oni yawa ilatawu.
1: Kọ́lá ti Fátímà. Yawa ilatawu. Fátímà ni. Ìmọ̀ ti lè ka ti mi lè hàn bí yá.
0: Fátímà lòun ma ṣòfò pẹ̀lú pé ikú ẹni tó gbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run sojú òun. Ojú òun la ànẹ́bí fẹ́ fi kú. Wàhálà dé bá òun.
1: Wọ́n mu sì tọ́wù. Límọ̀ máa ti ká ìwò lè àti kìíyá yìí.
0: Ẹ ẹni tó dáa jù tó sì lọ lájù nínú àwọn tí ń bẹ̀rù ọlọ́run. Òun ló fẹ́ kú láyé nìyí.
1: Wà á ṣe àtọ́ líkì tọ́ ìléwáyò mi ná sàmáyé.
0: Bá a ti ń gbọ́rọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí Màláíkà Jibrìlù wá sọ̀rọ̀ fún wa. Ẹni tí gbọ́ fún wa ló fẹ́ kú yìí.
1: Kọ́dí orí mọ́ tìlí àwọn ọmọ mi ń kàlá mi ká.
0: Òní tí ń bá wa níbi sọ̀rọ̀ yìí. Búrì mẹ́ tí ó ti dèwọ́ fún mi.
1: Mi kàlá mi ká.
0: Ilé rí ọba sọ̀rọ̀ mẹ́. Iwọ bàbá mi kò sọ̀rọ̀ sísọ mọ́ láàrin àwa rẹ̀ nánu ọwọ́ ń lọ nánu ni.
1: Wọlé àsìmọ̀ òbá dalíyà omi sàlámà ká.
0: Tó ti sálámà tó sálámà sí mi tó máa ń ṣàdúrà fún mi àdúrà tó ń ṣe fún mi ọ já lónìí nù.
1: Kọ́lá nàbí ìṣọ̀lá lọ́wọ́ wà lè wà sá lámàlà tẹ̀bùkì yá Fátímà.
0: Ẹ ànábì wa fọ́ gba ọmọ ẹ báyìí ọwọ́ wọ ọmọ yá ó ní wọ ọmọ mi má sunkún mẹ látàbùkì.
1: Látàbùkì yá Fátímà.
0: Ànábì fi aṣọ nu Fátímà lójú pé má sunkún mẹ.
1: Látàbùkì yá Fátímà.
0: Má bọ̀.
1: Fáìnàkì.
0: Ìwọ ọmọ mi.
1: Àwọ̀ àlè.
0: Ìwọ́lẹ̀ kọ́kọ́ aṣọ ara mi gbogbo tí mo bí lọ́mọ ojú ẹ̀mí mi náà wọ́n ti kú Fátímà yìí nìkan ló kù. Àwọ̀lù mi ni Ali.
1: Àwọ̀ àlè.
0: Wọ́n náà làkọ́kọ́ tí wọ́n ń bá ń pétà làkọ́kọ́ nínú ilé mi tí ó ṣẹ́kù bí ìbá sí láyé mọ́. Ìwọ́ Fátímà yìí náà ni. Má bọ̀
1: bá yìí. Mo máa kọ́ la nàbí ìwà lẹ́yìn sọ̀lá tó wá sàlámù.
0: Anábì bá sọ fún Fátímà pé.
1: Kọ́ la nàbí ìsọ̀ àlẹ́yìn sọ̀lá tó wá sàlá òdìkú ní àmàlàkù ìmáwùtì.
0: Fátímà sára rẹ kiri sọ fún Màláíkà tí ó pa mí pé kọ́ wọlé kọ́ gba ẹ̀mí mi.
1: Fádà fádà.
0: Lòun náà bá wọlé lọ́ba wọlé ti Anábì.
1: Fàkọ́lá.
0: Lọ́ba pé.
1: Sàlámù àlẹ́yìnká yà Rasúláàláhì.
0: Ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá ìwò ojúṣe Ọlọ́run.
1: Fàkọ́lá àlẹ́yìn sọ̀látù.
0: Anábì náà dá sálámà padà.
1: Yá Màláíkà ìmáwùtì.
0: Wọ́n Màláíkà tó gbẹ̀ mí. Èmi náà kí ọmọ ti kí èmi náà.
1: Àdìtà sàyíra àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá gbẹ̀mí mi.
1: Bọ́ọ̀lá.
0: Anábì níbi tí ń wọ yìí ojú yóò ṣe wò. Àdìtà.
1: Sàyíra àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá ba ilé mi nu jẹ́. Má bọ̀.
1: Bọ́ọ̀lá.
0: Màláíkà kú bá sọ̀rọ̀ pé.
1: Kí tù sàyíra wà kọ́ bìdá ìní àǹsáǹtàlì.
0: Mo wá kí ọ ni mo sì wá gbẹ̀mí rẹ ni. Àmọ́ bàbá fún mi láṣẹ pé kí n gbà á. Iná ẹni Ọlọ́run tó ni gbà á.
1: Wáyìí ńlá
0: fàríjẹ. Bàbá wá fún mi láṣẹ fàríjìnì ní màá lọ.
1: Fàkọ́ láyé àbàlákù ìmọ̀ ọtí.
0: Màláíkà ti pa àyàn bá sọ fún ànábì pé.
1: Àkọ́lá nàbí yù.
0: Ànábì
1: yá Màláíkà ìmáwùtì.
0: Ó ní wọ Màláíkà kú.
1: Àyìnà tàkítà Jibrìlà.
0: Ó ní Jibrìlù ọ̀rẹ́ mi níbo ló fi sí ẹ̀jọ́ wá ni. anabi bere jibirilu nigba to doju ku o ni aile jibirilu
1: jibirilu da takita jibirila
0: nibo lo fi jibirilu si
1: fakala
0: malaika ku ba so fa anabi pe
1: takito samai dudu
0: mo fi si sama aye ni nibe ni jibirilu wa ajo nbo tele ni amon gba to de sama aye ni o duo kole tele mi dei
1: wali malaika ya su
0: malaika lo wo po bi ba ni sama won duo ti malaika jibrilu ni be
1: palawe li be sa ta ta bi to jibrilu alayhi salatu wassalamu
0: be ti so jibrilu lo ni jibrilu ba de lo na ba wole ah anabi le oro re na so lo olohun ti mo be Oh, I know you are so funny, you look a good joke on the baby.
1: Why, Jalaza in the sea?
0: Joke on the baby, me, my lord, my fair bounce off.
1: Fakola, Nabiru, Alay, Salatu, Salamo. Alamta, Alamo, Anna, Lama, Koruba.
0: I know you are picking you, Lupe. Oh, my pastor committee, Tony. Alam, ya alam.
1: Alam ta'alam alam ta'alam
0: eh omani
1: anna la mi akodi koruba
0: ki oba tin pase mi o tin o agbe mi mi wo jibirilu omani
1: papa la bala
0: mama olon ti so fun mi mama lo je mi na tele malaika kuwa mama kuni ni wa nabi o fayele afa ti sun
1: faqala nabiyyu alayhi salatu wa salam basil imali lillahi min alqamati
0: eh ba so fun jibrilu o ni basiri ani o si salaye fun mi
1: mali
0: ti bo ni olorun fe se mi si
1: lillahi min alqamati
0: kini tolorun pale mo fun mi mo gba ipe loni ni ku laye ama kile to tolorun se kale fun mi pelu mo ti fe ku laye
1: fa qala jibrilu
0: jibrilu ba so ba nabi pe
1: inna bi wa ba samai qadifuti ati
0: eh olo malaika olo won be ni sama asdi si gbogbo le kun sama le pata
1: wali malaika safa sufufa
0: malaika gbogbo malaika tolorun ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olo
1: ya tasiruna fi samahi liruhika
0: won ti pale mi pe mi wa nabi o koja loni oni lo fa yele
1: wa bi wa buli jilani qadifuti ati
0: ati si gbogbo le pa jinna kale igbo wa nabi lo kokko wo
1: wali o bi kulli aqadi tasayyalati
0: ati si gbogbo o yara ko kan lo so pelu awon obi to da awon obi ejinna ibe ni wa nabi o de si
1: ya tasiruna li ohika
0: won reti pe mi wa nabi o guke loni mi lo ku laye loni
1: fa qala nabi o ale salatu wa salamu ala amudulillahi wa bila amen
0: nabi ba ni mo dupe se n tolorun fe se fun mi nu I tolorun toju kale fun mi nu wa jibrilu mo dupe Allahumma salli salata musina ala sayyidil musinin
1: Allahumma salli salata musina ala sayyidil musinin
0: Allahumma salli salata musina ala sayyidil musinin
1: Allahumma salli salata musina ala sayyidil musinin
0: Dan ba tu jibrilu pe wa jibrilu na ma bo
1: hala basili jibrilu kaifa takunu mati yawm alqiyama
0: wa nabi wa jibrilu salaye fun mi ki lolorun se kilo pale se kale kilo toju kale fa awon ijo mi
1: hala
0: eh jibrilu ba pe
1: o ba si hu ka ya rasulallahi
0: ke salaye nti olorun ni ki won se leto kale fun o
1: inna la taala
0: oba to ni gbogbo aye
1: hala inna urimtu aljinani aramtu aljinani ala sayyidi alanbiyai
0: o ti se le won fun gbogbo o ti sele wọn fún gbogbo ọjọ́ tí ń bẹ láyé gbogbo ọ̀ràn tí ń bẹ láyé gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé wọn ni wà jẹ́nà ṣáájú àwọn àjọ àná mahama.
1: fakola nabi yuwale ala ana tọ́ba kọlibi.
0: wọ́n ní ala ana tọ́ba kọlibi ẹ̀mí mi ń balẹ̀ bọ̀ wá ipe palẹ̀mọ́ tọ́lọ̀ ń palẹ̀mọ́ fún mi yìí náà lédi àwọn jẹ̀mọ́ mi ó tó.
1: wàsálà ga mi.
0: ìbànújẹ pé ìlera àwọn ìjọ mi mọ́ ń dínkù lẹ́mìí mi pẹ̀lú tí mo gbọ́ yìí.
1: súnmọ́ kọ́lá nabi. bi yu o.
0: Anabi wa pe.
1: Ya malaku imauti.
0: Wa malaika ku.
1: Kuduru mini.
0: Eh, suma mini.
1: Fada na yu a li ju kabida ru a u.
0: Ma bo agba emi tolorun wa agba lo
1: la. Fala ba balaga ru. Ni usurati.
0: Ngba to di pe malaika ku. To ki anabi mele. To bere si ni gbe mi lorun anabi.
1: Balaga ru. Ni usurati.
0: Ngba to wa di pe emi anabi wa de bi eri dodo.
1: Fala na yu ya jibrilu.
0: Anabi ba ke Jibrilu
1: ma asadu maratu mauti
0: ala nimi ya Jibrilu
1: ya Jibrilu
0: wo emi
1: ya Jibrilu
0: wo ni ola wona simi temi mi fi bale
1: ya Jibrilu ma asadu maratu mauti
0: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele Jibrilu ba pe
1: afa ali Jibrilu wa di aku yo
0: Jibrilu ti woju anabi o ri koju yo se wo Jibrilu na ba goju se gbe kan inu re baje mo bo
1: fa qala anabi
0: anabi ba so fun Jibrilu
1: akata anfa ila waji
0: e to kaju o si wo mi ma
1: qala
0: Jibrilu ba pe
1: allahi
0: wo re olohun
1: man
0: ya abiballahi
1: ya abiballahi
0: wa ni atori edaye
1: ya abiballahi
0: wa ni afise ererun
1: ya abiballahi
0: wo tolorun feran gbeda ni keni lo
1: ya abiballahi man
0: tani
1: man
0: ta loluwe
1: man
0: ninu eda olorun
1: man
0: babo
1: yatiku man yutiku qaliba o ayan suraila wajika
0: ta lo le woju re pelu bo tiri ta lo luwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
1: wa ta bi zakati moti
0: lati ku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o wo oju re wa na mahama mo bo
1: fali yu gasi ale ali yu
0: eh gba to wa di pe won gba emi ani won gba emi anabi emi ni nbo anabi wa ni so tan na nu ni amo asole ti so le
1: fali yu gasi ale ali yu
0: gbemi lorun mi tan eni kale owo mi
1: wali esubu ima alfadilu ibnu abasi
0: ibnu abasi fadilu ibnu abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wu mi lowo
1: wa ka faluni fi siyabi inshitum
0: baba wi e o ti ku bala mi na fi simi ko se nkankan
1: fa iza ka salitumuni
0: baba wu mi ka e ma wu le wa so kan ki e fi ti be lorun mi na
1: ta sariri fi beti asa
0: baba wa mi ta ta mi seri bedi mi e fi mi le ni bi ti mo ku si na
1: summa
0: lei ta ba se be
1: o ri jo ani sata
0: e ta ni le fu mi ni bi saju die e fi mi ni kan le pelu olohun die e fi mi le nu le
1: fa walu man yusalli alayya allah asa wa jalla
0: akoko ni to koko kirun si mi la baba wa mi ta o na olohun to da gugu aye Allah
1: Allah
0: oba to da mi
1: asa wa jalla
0: jo siru e to ran mi ni se ati gbe mi lorun mi ati ko ti ran ke
1: Allah
0: Allah ni
1: asa wa jalla
0: o ke to ko ko kirun se mi anabi la
1: Allah
0: Allah ke fure
1: asa wa jalla
0: ati mi lo si wu lo ni ma bo la
1: so ma ji
0: o ni kirun si mi la
1: so ma ji birilu
0: ai ma ron ba pari ti Jibrilu aki ti
1: so ma mi kailu
0: baba ya mi kailu o kirun
1: so ma se wa filu
0: baba ya se wa filu o kirun so
1: ma malaku imauti ma junudi
0: gbogbo malaika olohun pata won gbogbo debi oku emi anabi ko wa kirun si mi la won to be won fi afi olohun le won wa kirun si mi anabi la mo bo
1: summa idu yu la ya fawja fawja min al muslimina
0: eh le mi ba wa sele itan idu ulu alayya e wa
1: wole to al muslimina
0: ati gbogbo awon muslimin
1: wa sallu alayya
0: e wa kirun si mi la Babo
1: fala ma sami'u fi waqan nabi alayhi salatu wassalam
0: igba ta won yen gbo pe anabi ndagbere nso fa won yen pe ohun tin lo
1: ba ku abuka sadida
0: igba muslimi masalasi anabi madina o kun o fe ya
1: baba ka abuka sadida
0: o ba sunkun pe eh anabi be fa won le
1: qalu
0: o ba pe
1: ya rasulallahi
0: wo jise olohun
1: anta rasuluna
0: eh wona la si waju wa wo lo jise wa babo
1: wa samulu jamana
0: ba ti po yi wona lo ko wajo ta la ma tele bayi
1: Fakola nabiyu
0: anabi ba gbe
1: takitu fi kuala muhajja
0: en lo ameli lo tin lo yin fi le lasan ko fi to dale fun yin
1: wa tori ko ti ni beida
0: mo si ti toju mi mo ti to yin soju ona to to te ma rin ka fi pade anu olohun
1: wa takitu la ku wa isaini
0: mo si ti fi wa si meji le fun yin to pe wa si mejeji na o to te yen fi le fun yen
1: anatiku
0: akan soro ninu wa si ti mo fi le
1: wa so mi tu
0: akan le soro ohun dake
1: fanatiku
0: ere ti soro
1: wa le ku wa
0: Ara ko pe sallallahu alaihi wasallam Anabi ni akuta wasa be sunjo na gugu wa na la tun sun yi ibanu te ejo na bo ti to lemi awon sabe o tu ko sa wa na lemi loni ara wa wala na muhammad gugu wa ta pe si loni ali seribu yo wala ba nabi ti to ore wa oni gbedanu ya wala pe mo lu di anabi eni to to je iya to bayi omo kan lo fi saye mo omo meje ta anabi bi gugu won lo pe si loju emi re eyo kan una to fi saye obi ni anabi ba de bi kan fun fatima pe mo sunkuma ba ba pe ogojo ojo tin ba ku ni ko wa ba mi awa to fi le na ni
1: ma za takuluna iziko ma sa faalitum wa antum akhiru li umami ma sa faalitu wa antum akhiru li umami
0: ma sa takuluna
1: ma sa takuluna
0: yo ta ba pada nabi kile mi pelu ri owi
1: ma sa takuluna
0: wo to pa yan bo ba pada nabi kile owi
1: ma sa takuluna
0: wo to pa ti yan je bo ba pada nabi kile owi
1: ma sa takuluna
0: rire fun olodo olohun o wa pire rire na se dada kilo wi
1: ma sa takuluna
0: olo to fowo paye leku kilo wi
1: ma sa takuluna
0: won lo si to to to binu kolowo no do lo si kilo wi
1: ma sa takuluna
0: ta won yen beru agbara mo la
1: ma sa takuluna
0: e fa gbara yin e fi deje
1: ma sa takuluna
0: e fowo yin e fi paye ke
1: ma sa takuluna
0: e fa se yin e fi paye ke
1: ma sa takuluna
0: e fowo yin e fi paye ke
1: ma sa takuluna
0: ti sejo won anabi si e ava ma sa takuluna kile fe so bo le pe se yan na muhammad moludi la se yi irun to ye ka ma gbo nbe la gbo yi adawo daye awon yen pe mi moludi emi lo nitori pe baba lo be a banu je ku nbe ni isa ta anabi si o se yo awon sa be 17 na ija ko ta nko to e ka ma ko bi mo lidi la ko ba ba lo mo ludi mi ibanu je la fi ku la suba afa so soli we ta se yo ni ta se ma
1: amen
0: yo wa la aye eyan to sanfa ni la oro ti mo so yi afa wa soli wa ranu olohun ni je subu
1: amen
0: ara pe se ami
1: amen
0: o gba wa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
1: amen
0: gbogbo nje adu olohun ni jo tu
1: amen
0: ilu dada ni olohun ni jo tu
1: amen
0: gbogbo ayeyan olohun ni faburu se wa
1: amen
0: ala la ilaha illallah
1: amen
0: abi ko sin to ku ma adua na ni oro olorun la ti gbo yi gbogbo ayeyan ta gbe soro debi afa mahamudu ya so ibale ami
1: ya so ibale ami
0: gbogbo ibanu je re bo ti le wo to olorun ku talu lale
1: ya so ibale ami
0: do wala bibi ati kuku ana mahama olorun ti ibanu je re yo ti wole loni
1: ya so ibale ami
0: mo to ri dunun le ri omo re loni olorun yi pada
1: inala mamu farijo
0: ani to gbo wule ibanu je mele olorun du onu loni
1: abusi bi rairi pa inna li farija lahu
0: adawo tawo yen loni ku be ni loni ti mbo soro yo olorun yo ku
1: me ya saki adiki
0: eh mo to npari wo ni a to le wu fun yan
1: Tẹ́sí kú bí máa kùtìbá tí báyọ̀ dí tàbí dí kí àsìbùkọ́ lọ yá fàtí àlọ́kọ́ rí. Oṣù iná bí máa sọ́dì náà, fàyín náà máa kí sọ́dà náà ó
2: fèlè ó bèlè láàyè.
1: Fàyín náà máa kí sọ́dà náà fèlè ó bèlè
0: náà. Máa wí bá fà mí tí máa wí bàbá gbẹ́ndùn mà. Yóò ní yá fàtí àlọ́kọ́ rí.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kó orí ọmọ tẹ̀lé yín, yóò tẹ̀lé yín.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ẹni wá síkìtì.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ara ò ní ní.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ẹni fìbànú jẹ́ lọ́yẹ.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ayé yóò ní dàrú.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ẹni sẹ́wọ̀n.
1: Yá fàtí àlọ́kọ́ rí.
0: Ẹni kú sọ̀rọ̀
1: ta. Yá fàtí àlọ́kọ́ rí. Bima kisa di na o.
0: Bẹ́ẹ̀ ti fẹ́ tọ́ ẹyọrí lálẹ́ yìí kọ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀.
1: Fàyín náà máa
0: fi sọ.
1: Oṣuri náà.
0: Wọ́n ti bẹ́ẹ̀ tó ń wú ọlọ́wọ́ ra fún ọ.
1: Oṣuri náà.
0: Wọ́n tó ń fẹ́ kọ́ ni ọlọ́wọ́ kọ́
1: fún. Oṣuri náà.
0: Wọ́n tó ń fẹ́ káwọn ọmọ rí ọ yẹn wọ́n yẹn.
1: Oṣuri náà.
0: Wọ́n tó ń gbẹ́bàánú jẹ́ rẹ, òun náà lọ́jà rẹ, yóò máa dà.
1: Oṣuri náà. Bimakisodina.
0: Ẹ ní fi ara sínú kú.
1: Oṣuwina bimakisodina.
0: Gbogbo ń tẹ́ fẹ́ òní parẹ́ mọ́
1: yìí. Oṣuwina bimakisodina.
0: Àdéhùn tí ó lè kú láyé lójijì kò ní báyé.
1: Oṣuwina bimakisodina.
0: Báyìí náà máa kí sọ̀dà o.
1: Fìlì ó bí láàyè o. Báyìí náà máa kí sọ̀dà náà. Fìlì ó bí láàyè. Báyìí náà máa kí sọ̀dà náà. Fìlì ó bí láàyè.
0: Bàbá lọ wo gbogbo kásẹ́ẹ̀tì tó níwà sí àgbáyé ṣe láyé àbí kọ̀ lọ wo gbogbo fídíò tí wọ́n ti ṣe kọ̀ lọ gbọ́ kásẹ́ẹ̀tì èyí tí máa ń jò nínú ọ̀rọ̀ rẹ bọ́ bá mú ẹyọ kan nínú àwọn ọ̀rọ̀ wọn fi ṣe déédéé gbèsè ayé rẹ ó rí pínlẹ̀ kan náà ọ̀rọ̀ ló sì máa tò.
1: Wà á tẹ̀sí àdùn àríjú rẹ̀ òbí ma ká ló yà kẹsẹ̀ bó.
0: Àlìyám.
1: Àlìyám.
0: Ẹ ọjọ́ níjọ́ náà.
1: Láti wọ́n yà fúwa yìí.
0: Ìjọ tí atẹ́kùn gbà dé atẹ́kùn ti gbé ni lọ tí ìgbà gbé ni padà wá mọ́ ó gbé oníwàṣẹ́ àgbáyé lọ.
1: Wà á tún kẹ́rù.
0: Àlìyám. Ọjọ́ ta wí.
1: Àlìyám.
0: Ọjọ́ náà.
1: Àlìyám.
0: Ó burú púpọ̀ fún gbogbo Ìlọrin.
1: Àlìyám.
0: Ó burú púpọ̀ fún gbogbo Nàìjíríà.
1: Àlìyám.
0: Ó lágbára fún gbogbo àgbáyé.
1: Àlìyám.
0: Ọjọ́ ìbànújẹ́ ni ẹ.
1: Ṣé ti mú ẹ̀la fún wa yẹ.
0: Ọjọ́ tí wọ́n ti ẹnu oníwàṣẹ́ àgbáyé pa ẹ́ pé ìtọ́ sọ tó.
1: Wà á tún kẹ́rù. Láti mú ẹ̀la fún wa yẹ.
0: Wọ́n retí mi lẹ́kọ̀ọ́ ńlọ sọ̀rọ̀ Ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: Láti mú ẹ̀la fún wa yẹ.
0: Èrè ni wọ́n retí mi ní Kánò ńlọ ṣe wá sí Ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: Láti mú ẹ̀la fún wa yẹ.
0: Wọ́n retí mi ní Kaduna Ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: Láti mú ẹ̀la fún wa yẹ. Wà á tún kẹ́rù mi lẹ́.
0: Àyẹ̀dẹ́ ẹ̀.
1: Wà á tẹ̀ sí àdùn àríjù lọ bí ma kà ló ẹ̀fẹ̀lẹ̀ wo.
0: Ọ̀dà mo wá bì wọ́n náà wọ́n tún wò ní ibi oníwàṣẹ́ àgbáyé ọmọ ọlọ́sọ bí oníwàṣẹ́ àgbáyé ó tiẹ̀ nílàka ibi oníwàṣẹ́ àgbáyé èjì tẹ́ ni mú.
1: Èjì tẹ́ ni mú.
0: Ẹ
1: ìtẹ́nimọ̀ ọ̀kàlẹ̀ àyà ti.
0: Akíló ṣe ọ́

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 AM náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: láti ṣam.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mọ́, ọwọ́ mi agbárẹ́.
1: Ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà. Ibi gbogbo náà lọ gba lágbára.

0: Oin. Ṣé ìgbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù amẹ́rùjà sìn ẹ́ sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹ pámọ́, ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ ń gbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ wọn ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísẹ̀, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún. Gbogbo rẹ̀ tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe é fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ẹran lẹ̀sán dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Ká bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àfẹ́ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé wọn. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́la àwa náà yí pa ká mọ̀ bó sì ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sáàsì sẹ́sẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì ni.
1: Orí kan bá sun wọn tó rọgbà.
0: Bórí kan bá sun wọn á ràn gbà
1: ní. Ẹ̀ṣẹ̀ sùn bí ni apẹ́ lókun kó má ṣàbà mọ́ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó rọgbà.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
2: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ́rọ́.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ̀mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
0: Ásírò Amadu Adéníyì Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ásírò ọmọ Adéníran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa la jẹ́rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà èébú dọ́là èébú dọ́là. Adéyinka lamẹ́ríkà. Sàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àtìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomú gbodò mù lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú ọmọ adé pọ̀jù èébú dọ́là. Láti bá mi fàtà ìbánilé òlu sọ̀lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí wọ́n ti ń tó kólówó kó kí wọ́n fò fọgbà lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá dákun. Ẹyin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ̀ lẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: mi omo won lo ba gori loyo ala mi
1: oranda islamic foundation alif to ti kayeja ti
0: o tun gba be de ada sani success odu ola omo ogun dare omo won ni lo badan nile oluyole
1: ni baba
0: ibadan nile oluyole o ile ogun mo la olodogo keri loju ogun o tun gba be de odo ba mi daada america ah alaji ademola ariwola ade ariwola america mo dupe lowo yin gbogbo yin patapata yin alati leyin wa nile loko pa leyin o awon ti mo ran ti dako awon ti ran ti dako olohun wo la nu osu yi o saanu wa yo tun mo ma gba adua wa o ni tan lowo yin olohun ba yo ma busi ni abusi edumaru yo ma po si ni o e ni wale laila
1: Come here, can you show me?
2: Ibadan
1: Dupont, state your mouth, come on.
2: Ibadan Dupont.
0: Lókè lókè lẹ́mọ̀ wa ó sóríkò ìlókè náà lọ́wọ́ àfúnigbé òkè téńté lẹ́mọ̀ wa ẹ̀ní jábọ́ láílá ẹ̀ní jáwálẹ̀ ẹ̀ní rúgbọ́n àti ìmọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín. Adéyínká Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà. Ọlánìkẹ́ Gravy Designer ó ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti Gravy Designer. Best icon furniture awon eyan ti an plenty fashion home loke oro ki lo ya laafin wa nbi awon aranso won gbeso fun ni ada bi se pa awon ebo na gbe ara mi o ye yin gbogbo awon aso ta ma nwa awon na ma nba wa ara saro te ba fe pe plenty fashion home lori ero bani soro saro 8076 00 3202 76 00 3202 76 00 3202 plenty fashion home lókè oro tí lọ yà láàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá a máa kó rọra tá a máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn táwa láyìíká àti àyídá àti àwọn náà sókè. Ọ̀rọ̀ mi ò yé yín wọ́n mò ń bọ̀ ọ̀nà ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ gbà báyìí ká tún gba ọ̀nà bí.
3: Bó ti ju ìdí mí àti ṣe bí ọyọ online radio àti tìgì àràbà.
4: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ̀ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, ẹ̀yà ẹja tún rojọ́ díẹ̀ sí.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn ọmọ ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́
1: mi ni
0: ká mọ̀ fọ̀rọ̀ lẹ̀.

0: máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá ń papọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin, ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa rà ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsín yìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòjù kẹ́ mọ̀ mọ́ mi Adéyinka.

0: bàbá mi sàmínú ọmọ adépọ̀jù ṣe ẹ̀ tí sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mí lọwọ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan ń bẹ̀. Ẹ ké sáwọn èèyàn, ẹ ké sáwọn èèyàn, ẹ ké sí wọn lógúnlógún, kẹ́ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dìmú, kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà. Kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọ́ngbẹ kọ́ngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti súa, tán yá ti dokoowó mi lọ. Látorí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín. Pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéniran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí, ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
3: Ẹ̀
2: kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣe ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní ibo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó ní ibo mo wà. Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí ok kí òun máa bá mi bi tí mo wà. Mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá Lílànàbá ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ̀ pé ẹni yẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé. Kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ̀ka bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn. Mo ti pè é mo ti wọn ẹ pè fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọye èèyàn. Wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ̀jọ̀ tuntun ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹgbẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn. Torí ẹ̀gbọ́n rí kọ́ọ̀lù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀ wà.
3: Mo àtẹ di roundabout yẹn. Mo ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn.
3: Ok.
2: Ṣáàdì ibùlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì kọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ibùlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yà débi roundabout yẹn. Ẹ dúró síbi ilé pẹ́ NPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ibùlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé pẹ́ NPC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù. ara àwọn gan ti wọn ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ̀bá ń tarí rẹ̀ sí ẹ̀ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé tá a bá fẹ́ send you to 5,000 tá a bá fẹ́ send you to 5,000 ló máa gbà.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló máa gbà.
2: Tá a bá fẹ́ bá wa send ẹ.
4: Ok, tá a bá fẹ́ send ẹ. Ṣé kí a bá fẹ́ send ẹ sí yàn? Hello. Wọ́n ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún
4: Ok. Gbà.
5: Hello.
4: Láti gbà délé o.
2: Hello.
5: Sá.
2: Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charge ṣe báyẹn, lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
5: Ẹ̀yẹ 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà náà báyẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello. Sá.
2: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ send ẹ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn, mo ti send ẹ tẹ́lẹ̀ network yẹn ò da.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fún ọ̀fẹ́. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ̀yìn wà báyẹn, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gànjọ́ òru gbogbo wa là nílé jọsùn forí lójìká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣẹlẹ́ẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ mi dúwà. Bàbá mi Fàtáì Bàndélé, ọmọ ìyá Aláàfin, United States of America lámíjèjì wà. Miriam Simpkins Adesewa Adepoju l'America ìyàwó bàbá Sàmínú Adepoju. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó
1: àwọn tí a ń ro àwọn tẹ́ máa ń dúró tì wá tí n bá tún lọ fa gbòrò tí gbòrò bá ń fa gbó ní gbòrò àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kílẹ̀ jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ní bá ń jẹ kòkòrò lóbì tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kàn mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èèbó kúkú ni owó tán jẹ àwọn àwọn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù rẹ rẹ bá dé wùrù rẹ rẹ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èèmọ́ ti wọ̀ lù báyìí tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Media mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín e ma je won so pa pa pa to fi lori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kun omo o a ni foju sun kun omo o ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: 我比较嘛你当然了你今晚你也在希望那你父母老了嘛你把你拉些人你又把你拉些人你又可是把些发布记不住你把他们发布啊我不这边也不能忘了记不住这边我也是南京呀这边我也不能忘了你记不住啊这边也不能忘了你记不住这边吧都把把呀àwọn ọmọ tẹ́ ń gbọ́ ọmọ ọlọ́mọ ránṣẹ́ ṣoṣowó tẹ́ ń ṣoṣó lẹ̀ tẹ́ ń fa gbò tẹ́ ń ṣoṣó lẹ̀ ó ṣó lẹ̀ oríṣiríṣi àwọn ògùn táwọn bàbá wọn kan tí wọ́n ń bẹ̀rù àti ṣe ni wọ́n ń dà yá kọ́ wọ́n ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi ṣoògùn owó nígbà wo ni ò ní padà lo ẹ̀ ní ẹ̀yìn náà fi ṣẹ́só tọ́ba jẹ́ pẹ̀yìn náà ló kù tí wọ́n ní ẹni ẹ̀yìn ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jì pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹ̀yìn ló kù tí ó mú wa wàhálà yìí kò ní bèṣù fẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yà ọ̀run mooru.
1: ẹ tí kò wọ ilé ọba
0: tí. nàìjíríà ti lana o nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrin o
1: wọ́n
0: ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo